0: nípa ìfàmì òróró yàn.
1: kí gbogbo èdè ó máa jẹ́.
2: ọjọ́ mi sọ́kẹ́ ojú wa ò.
0: kí ló jókòó ayé níwájú ògbó olúwa.
1: gbogbo ènìyàn nílùú ìlọrin àtàgbègbè ẹ.
0: olúwa ti sọ̀rọ̀ o.
1: àṣẹ ti jáde.
0: bẹ́ẹ̀ kí gbogbo wọn péjú pẹ́sẹ̀.
1: fún ìsìn ìbápàdé pẹ̀lú ìfọ̀rọ̀lọ́yà.
0: fún ìlàjì ọdún.
1: maybe a counter service with anointing oil.
0: it's going to be might.
1: the hands of the Lord will fall like a rushing wind.
0: aago méje òwúrọ̀ 7 AM
1: ọjọ́ Saturday
0: July 11
1: ni pàdé àdúrà ìsìn ìbápàdé pẹ̀lú ìfàmì òróyà.
0: gbogbo apáta lajọ nínú òróró titun fún àánú tuntun láti lẹ́rìnrìn àjò ògo tuntun.
1: lẹ́yìn tó kò tọdún yóò fi parí.
0: ayé àti gbẹgbẹ pásìkò.
1: ìwọ ni kò dìde nílẹ̀ kájọ pàdé ní csc gosan land
0: district headquarters.
1: ti ń bẹ̀ lẹ́yìn monaco ti
0: àná sapati gama òpinlẹ̀ kwara.
1: yàrá àwọn ọ̀rẹ́sẹ̀ ọlọ́run tó ń bọ̀.
0: evangelist larry blessing
1: àtàwọn ọ̀mẹ́.
0: evangelist samson dada.
1: pẹ̀lú evangelist
0: bọ́lá discovery.
1: ló máa forí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀.
0: lábẹ́ ìpè bàbá wa.
1: wòlé ìfẹ́mi dá ìró jẹ́ bí.
0: bàbá àníyànjú ẹ̀.
1: salivo 08324-0479.
0: rí ipò wà níbẹ̀ o.
1: ogo ni fún ọlọ́run lókè ọ̀run. mo kí wa ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé tẹ̀tí ń gbọ́ wa pátápátá káàbọ̀ sórí àkànṣe ètò eléyìí tí ìjọba csc gosan land district headquarters ilé àánú yanjú ẹ̀ tó wà lẹ́yìn monarch luxury hotel ìyànà sapati gamọ ìpínlẹ̀ kwara tí wọ́n ṣe onígbọ̀wọ́ níbi tí ọlọ́run ti lo bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ́ akọni nínú iṣẹ́ àránṣẹ́ ikọ̀ àti ẹyin ijú ńlá lọ́wọ́ olódùmarè bàbá mi tí ẹ̀mí orí òkè ń gbénu rẹ̀ ọ̀jọ̀gbọ́n nínú àwọn wòlíì commander in the order of melchizedek bàbá mi wòlíì fẹ́mi dáìró jp bàbá àníyànjú ẹ̀ ogun bẹ láyé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn ìdààmú ló ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn nínú ayé ọlọ́run wá pé bàbá ó bá wọn sàwọn ọ̀rọ̀ kan ibi kí wọ́n gbé ètò alágbára ńlá yìí kalẹ̀ èyí tó mọ̀ ṣe ètò ìfàmì òróró yàn fún ìdá méje àti eléyìí tó kù nínú ọdún yìí àkórí rẹ̀ ni divine transformation èyí ò ti ṣe àyípadà látòkè jájọ pàdé níbi ìpàdé àdúrà yẹn ní aago méje òwúrọ̀ ó máa jẹ́ àkókò agbára ńlá ìbápàdé ńlá pẹ̀lú ọlọ́run àníyànjú ẹ̀ àánú òde ní ṣe tèmi tiẹ̀tì lára àwọn ìránṣẹ́ ọlọ́run tó ọlọ́run a máa lò ó ní evangelist larry blessing ọlọ́run á lò wọ́n pẹ̀lú ọwọ́ agbára ńlá bákan náà nínú iṣẹ́ ìyìn àti orin láti fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ evangelist dada samson minister bola discovery nígbà tí àwọn bàbá wa nínú olúwa wòlé ìfẹ́mi dá èrò jẹ́ fi bàbá àníyànjú ẹ̀ tí wọ́n mọ̀ jẹ́ olùgbàlejò fún ìpàdé àdúrà yẹn. dádì hallelujah.
0: mo kí ọlọ́run tó dá ọ̀run òun ayé.
3: I greet God the creator of the heavens and earth.
0: gbogbo ènìyàn pátápátá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ni mo kí.
3: everyone listening.

0: sọ.
1: A sọ pé tí wọ́n torí rẹ rán o.
0: Yára yóò.
1: A ní kí n ṣe tiẹ
0: o. Rárá o.
1: Ẹni torí rẹ rán.
0: Orúkọ Jésù.
1: Ó yẹ kó tọrùn bọ́.
0: Amẹ́.
1: A ní kó gbé sọ́nù.
0: Amẹ́.
1: Àtòhun àtẹni tó gbé fún.
0: Ó yẹ sọ.
1: Ó yẹ kán máa wọ̀.
0: Amẹ́.
1: Ó yẹ kán sọ di aṣọ ìmúròde.
0: Amẹ́ Jésù.
1: Bẹ́ẹ̀ ló ní wọ wí.
0: Yes Lord.
1: Àṣẹ Olúwa ni èyí.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: Ẹni kọjú ibi sí ọ.
0: Adánúwá yóò.
1: Kí ibi ó bà.
0: Amẹ́ Jésù.
1: Ẹni kọjú ẹ̀gún sí ọ.
0: Ayára yóò.
1: Kí ẹ̀gún ó pa.
0: Amẹ́ Jésù.
1: Àràdábẹ́lu agẹ́dẹ́ jì.
0: Ó yẹ sọ.
1: Egederu agẹ́dẹ́ bì náà sà.
0: Kábíyèsí
1: o. Mo kéde o.
0: Kábíyèsí o.
1: Àṣẹ Olúwa ni èyí.
0: Yes Lord.
1: Ẹni kọjú ìdàsọ́mọ rẹ.
0: Ayára yóò.
1: Kí ìdà kó pa lọ́mọ.
0: Amẹ́ Jésù.
1: Ẹni kọjú ìdàsí ọmọ rẹ.
0: Kábíyèsí rẹ lọ́rùn.
1: Ìdà kó pa lọ́mọ.
0: Amẹ́ Jésù. Yes Lord.
1: Ẹni lọ́wọ́ bẹ ògùn lọ́wọ́ ẹ.
0: Jésù.
1: Láti bá ti ọmọ rẹ jẹ́.
0: Jésù.
1: Ògùn tó lọ pè.
0: Adániwáyé.
1: Ògùn tó lọ pè tò.
0: Ayára yóò.
1: Nínú igbó ló ti pè tò. Àbí oríta mẹ́ta. Báyìí ló ní wọ wí o. Kó ṣe kú pa. Mo ní kó ṣe kú pa. Ogun rẹ̀. Kó ṣe kú pa. Ogun rẹ̀. Kó ṣe kú pa. Ta ń lọ gbé ẹbọ nítorí rẹ. Ẹni gbé ètùtù ọ̀sán. Ẹni gbé ètùtù ooru. Nítorí rẹ nítorí ọmọ. Ẹbọ kó pẹ lẹ́bọ. Ètùtù kó pẹ lẹ́tùtù. Ẹni rán àṣàṣe sí ọ. Láti fi bọ́ ọjà lójú ayé. Àti lójú ooru. Àṣàṣe rẹ̀ kó pa. Àṣàṣe ojú ooru. Tó fẹ́ fi bọ́ ọjà. Ó yẹ kó pa sójú ooru. Àṣàṣe ojú ọ̀la. Tó fẹ́ fi bọ́ ọjà. Kó pa sójú ọ̀la. Àṣàṣe ojú ayé. Tó fẹ́ fi bọ́ ọjà. Kó pa sójú ayé. Kó pa sórí ìrìn. Mo kéde o. Ẹni rán àṣàṣe ìwèrè sí ọ. Sọ́ni kó o bọ́ sọ láàrin ọjà. Mo mọ̀ kéde o. Irú ẹ̀dá bẹ́ẹ̀. Báyìí. Láàrin ọjà. Kó máa torí bọ́sọ. Láàrin ojú títì. Kó máa torí bọ́sọ. Kó máa yẹ wèrè. Kó máa yẹ wèrè. Ẹgbẹ́ Tolúwo wí. Ta ló ní otúrò òjijì lórí ọmọ. Àṣẹ Olúwa rè é. Olórí aṣọ rẹ̀ kó fàya. Ẹni lọ otúrò òjijì lórí ọmọ. Ẹni tó ní okígbe ariwo ẹgbẹ́ mi. Báyìí Olúwa wí o. Àwọn áńgẹ́lì ọ̀rú o. Ẹ fa olórí aṣọ rẹ̀ yá. Ẹ fa olórí aṣọ rẹ̀ yá. Ọmọ rẹ̀ lólórí aṣọ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ẹ pa. Mo gbé òun Olúwa Jehovah. Ẹ̀yin wọlé sàmì. Ọwọ́ ìfàsẹ́yìn. Tí wọ́n fi ń fa ayé rẹ sẹ́yìn. Ó yà mo gé sí wẹ́wẹ́. Ìdà ọ̀run dà. Ẹ bá gé wẹ́wẹ́. Ẹ gé sí wẹ́wẹ́. Ẹ gé wẹ́wẹ́. Ẹ gé wẹ́wẹ́. Ọwọ́. Ẹbọra. Ọwọ́ ìjọ̀nù. Ọwọ́ èèyàn. Ọwọ́ ìwìn. Èmi ò fẹ́ mọ̀. Ọwọ́ ìgbére. Àbọ̀wọ́ ẹlẹ́yẹni. Sọ́wọ́ ìyá àjẹni. Àbọ̀wọ́ kọ́wọ́. Tó fi ń fayé rẹ. Sínú gbèsè. Tó fi ń fayé rẹ. Sínú ìdààmú o. Bábájọ́ sàmì. Àgèsí wẹ́wẹ́. Àgé wẹ́wẹ́. Àkúnsí wẹ́wẹ́. Àgèsí wẹ́wẹ́. Àgèsí wẹ́wẹ́. Àgèsí wẹ́wẹ́. Àgèsí wẹ́wẹ́. Kàṣẹ Olúwa ni èyí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Bábájọ́ sàmì.
0: Adániwáyé.
1: Ayé rẹ ò lú ẹ̀yìn mọ́. Ayé rẹ kó máa lọ́wọ́jú.
0: Kábíyèsí
1: o. Irinṣẹ́ tí ó máa yé rẹ sáré.
0: Adániwáyé.
1: Irinṣẹ́ ògo.
0: Ayérayé o.
1: Tó máa mú ayé rẹ sáré.
0: Kábíyèsí o.
1: Mẹ́ńsìnì àtọ̀runwá. Tí ó mọ ayé rẹ sáré. Tí wà á fi bá àwọn tó ti kọjá rẹ.
0: Adániwáyé.
1: Tí wà á tún fi kọjá wọn.
0: Ẹ̀mí mímọ́.
1: Ó yẹ gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́.
1: Gbà.
0: Amẹ́. Yes Lord.
1: Ẹ́ńjìnì òòrùn. Tí òòrùn fi ń rìn ní àràǹkàyé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Tí ògo rẹ̀ ó fi kárí ayé.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Kó wọnú rẹ̀.
0: Àmì o.
1: Àyí ká padà rù sà.
0: Ó yẹ sà.
1: Kó wọnú rẹ̀ o.
0: Àmì.
1: Àní kó wọnú ẹ̀.
0: Àmì.
1: Ẹ́ńjìnì ògo.
0: Ó yẹ sà.
1: Ògo tuntun.
0: Àbí ẹ̀ṣẹ̀.
1: Ògo tuntun.
0: Ó yẹ sà.
1: Kó wọnú rẹ̀.
0: Àmì.
1: Kó wọnú rẹ̀.
0: Àmì.
1: Ó ṣe jẹ́ ìrẹ́ná ní
0: sùlẹ̀. Bẹ́ẹ̀ni o.
1: Ìrẹ́ni o.
0: Jesus.
1: Ati owo o.
0: Oje ti owo ra.
1: Ediki mu iri.
0: Hello.
1: Komo se ti e lojumo o. La te ni lo. Iri anu o. Komo se li olori o.
0: Amen.
1: Mo so iri anu di ore re leni.
0: Amen Jesus.
1: Ore kori kosu ni o.
0: Amen Jesus.
1: Mo so iri anu. Di ore kori kosu re o. La ti o ni lo. Ediki mu ojo.
0: Yes sir.
1: Ki ojo ra gbigbona. Ayo tun gbona mo mo.
0: Amen Jesus.
1: Omi gbona ki pelenu. Ma jemu ni sa.
0: Oh yes sir.
1: Eja da ogudu onu aye. ogun ti pe ju laye
0: o ti pa o
1: e ja da duo
0: ka bese o
1: mo re ti e o
0: o je ma bo
1: jesu re ti e
0: emi
1: ti pade e ri
0: ba ni sir
1: ni mo se le so fun e
0: ao
1: mi o le gbagbe e
0: oh yes sir
1: woli kan jise fun mi
0: ka bese o
1: o ni lo wa foju woli kan
0: atani wa ye o
1: ki lo fun ni 10,000
0: a foju woli
1: mi o de ni owo yen lowo
0: yes
1: mo wa titi
0: yes sir
1: odo girlfriend mi
0: ka bese o
1: ni mo nsun gba na
0: atani wa ye
1: mi ro wo gba le
0: mo
1: ni lati ya owo lowo girlfriend mi olohun o ni igba to jade nle
0: yes sir
1: inu bata mi
0: yes
1: mo ba ri akatif kan be
0: ka bese o
1: mo ba ri akatif yen
0: ka bese o
1: bi mo se si bayi
0: yes sir
1: mo ba 21,000
0: 21,000
1: ase nu bata ti mo fe wo ni girlfriend mi toju owo pa mo si mo yo 10,000 mo tu yo 3,000 owo moto mo ba nlo la la la
0: yes sir
1: mo ma lo ko wo fa foju o
0: ka bese o
1: bi mo ti nko fun
0: oh yes sir
1: baba yi ni eja irun meje
0: dani wa yo
1: irun funfun lo kun ori baba yen
0: meje
1: o le fa meje tu
0: ka bese o
1: o fa irun yen tu
0: yes
1: bi irun dada ni o
0: yes sir
1: o fa ja
0: dani wa yo
1: teje teje
0: inu idira
1: bo ti nja lo npe
0: ayayayayaya
1: oro
0: yes
1: bo ti fa ja teje teje
0: yes
1: o ni la inu re o
0: ka bese o
1: mo ba lanu o lo ba da si mi lenu
0: dani wa yo
1: o tu ito enu e
0: ayayayayo
1: o ni fi to mi gberun funfun ogbo mi mi
0: olorun se oni o
1: mo gbe mi sa
0: ka ya ya ya
1: mi o jara aye mo
0: yes
1: oni wo
0: mi nu awon wo
1: mo fi ma je mu ikeyin gbe odide
0: ka bese o
1: oni mo fi irora ikeyin gbe odide
0: olorun se oni o
1: oni mo fi omi je ikeyin gbe odide
0: olorun ara bale
1: ko oni eje to se ni ara mi ni ikeyin oni mo fi gbe odide oni ani ba ma ja obo odijo ba foju kan mi o ojo yen ni aye mi ti yi pada
0: adani wa ye
1: esa
0: adi tun la re
1: o lo ru ebo ma jemu ni
0: ka bese olorun
1: kan mo sa igboran ni
0: yes sir
1: ani o so fun mi pe lo se ko to di sunday
0: ko to di sunday
1: esa
0: ka bese olorun
1: ale saturday ni mo rise yen se
0: adani wa ye
1: esma
0: oh yes sir
1: after 15 days
0: ka bese
1: ni won fun mi ni kokoro moto
0: yes
1: sir ati 50,000
0: aye ra ye o
1: mo ba sare lo ra rice
0: yes sir
1: apo rice
0: yes sir
1: isu ororo mo ra gbogbo e o di odo baba lati lo fe mi mo re
0: lati dupe ore
1: mi mo se gbe dodo won
0: yes
1: e ba kon je fun baba o
0: baba mo mo re
1: o ni baba nko
0: ka ya ya ya
1: won ni eni lo pe 14 days
0: aye ra ye o
1: ti a gbe oku baba lo se fun
0: yes
1: mo ke mo je di mo le mo ni mo ri baba lojo saturday
0: ka bi ese o
1: baba ja irun won fi gbadura fun mi
0: aye bi omo o
1: e gbe on ti baba won so o
0: e gbe o
1: baba won ni baba ku ni oru saturday mojumo sunday
0: yes
1: ka wa ni sunday ni mo se ko owo yen lo
0: baba je sunday ni
1: mi o ni bangeli mi mo
0: ato ato ato
1: bi mo tin so kale
0: yes
1: mo pade woli mi
0: aye ra ye o
1: o ni ma lo ri oki ogo
0: ka bi ese o
1: esa
0: o yes
1: bi mo ti pade baba
0: yes
1: mo lo e mo tun lo ru ebo mi
0: ka bi ese o
1: fun ba mi samojo bi mo tin so kale
0: oh yes sir
1: enu ona mo duo si
0: ka bi ese o
1: mo se pade olore kan eni yen si gbe mi de ilu ibadan
0: hallelujah
1: lo fe o bi mi pe ki lo se mi
0: yes sir
1: mo salaye itan mi fun
0: ka bi ese o
1: o de gba ka number mi
0: yes
1: o de se 40 million
0: 40 million naira
1: hey
0: adani wa ye
1: emi ro ko se mistake ni
0: ao
1: mi o gba number re
0: ka bi ese o
1: o gba temi
0: o lo gba temi
1: alanu ojiji
0: oruka jesu
1: bo ba sami meje
0: oruka jesu
1: hello padi e
0: amen oruka jesu
1: so change story mi mani ye
0: ka bi ese o
1: mo ba le reti call e igba call e ma pada wole o ni e lo woli
0: yes sir
1: 40 million ti mo se
0: ka bi ese o
1: so to yin
0: so to
1: fun te fe se
0: o bere ni o
1: mo ni e sir
0: ka bi ese o
1: emi emi o kan ju awo nu mi mo ni e sir ko ito sir
0: keto
1: tori a ma ra le me
0: aye oluranlowo
1: ese kese o tun si another 40 million
0: aye ra ye olorun
1: make 80 million
0: 80 million
1: o tun di ojo keta emi ti n ti yo kankan nbe
0: yes sir
1: ta won bank ni kin wa upgrade account mi ki n to le rowo gba jade
0: ka bi ese o
1: yes
0: sir
1: ese kese o tun pe lojo keta
0: adani wa ye o
1: ni sowo yen to tori mo mo pe te ba fi ma ra ile
0: yes sir
1: ile bi 50 million elo le won fe fi cut us
0: to ma fi ko
1: o ni mo tun tu ba yin se kan sa
0: yes
1: another 40 million
0: aye ra ye o
1: laarin ose kan
0: 120 million
1: o de fun mi 120 million Ono ji o le ma gbo mi leni.
0: Kabiyesi ra o.
1: Ni gbogbo afefe.
0: Ayeraye o.
1: Ni gbogbo bi ti ekan yi de.
0: Yes sir.
1: Ma je mu to gbe mi dide ni ye
0: o.
1: 120 million.
0: 120 million.
1: Ebo 10,000 ni mo
0: du. Kabiyesi Olorun.
1: Eyin wole sami.
0: Oh yes sir.
1: Ba yin Olorun Israeli wi.
0: Won ko Jesu.
1: Angeli oluran lowo.
0: Won ko Jesu.
1: Ti o bo gbe eru yen
0: tan. A dani wa ye o.
1: Ti o bo gbe tan.
0: La gbe tan ni o.
1: A gbe tan.
0: Yes sir.
1: A ni gbogbo e ni mo fe bo gbe.
0: Seku kankan.
1: Ami ni ko se. Oye lo padie o. Lo padie o. Lo padie o. Lo padie o. Enjo ma pade.
0: Ami Jesu.
1: Esa.
0: Oye sa.
1: O su bi mi yi.
0: Kabiyesi o.
1: Ko ni jale o.
0: O
1: gbudo pade angeli
0: yan. Ami Jesu.
1: Sori sori e gbudo change.
0: Ami Jesu.
1: Oluwa ni osu keje yi.
0: Yes sir.
1: Mi tere ma yi pada.
0: Ami Jesu.
1: To ba di osu keje. Mi tete mi na yi pada.
0: Kabiyesi o.
1: Osu yi. Itere ma yi pada.
0: Yes, sir. 1,000 tiri.
1: Iya.
0: Kabiyesi.
1: Ese to mo yin bayi bayi. Sori adua to gbo leni.
0: Oh yes sir.
1: Aso tele to gbo leni.
0: Oh yes sir.
1: Wa ri pe mi ile adua kankan.
0: Ara o.
1: Bo ti gbo yi.
0: Oh yes sir.
1: Ati eri to gbo yi.
0: Kabiyesi o.
1: Eru ebo ti.
0: O je lo se o.
1: Ebo to ba ru.
0: Yes sir.
1: Ni o ti se ileyin.
0: Beni beni.
1: Olorun ma je ko mo pe.
0: O ni te wa gbadua.
1: Mo wonu majemu.
0: Kabiyesi Olorun.
1: Aso tele woni yi.
0: Oh yes sir.
1: Aye re ma yi pada.
0: Ah majesu.
1: Imbo ni wo wa.
0: Yes sir.
1: Send di majemu ye.
0: O je lo se o.
1: 1,000.
0: Yes sir.
1: 300.
0: 1,300.
1: Gbogbo ti to gbo
0: gbogbo eyan to gbo.
1: Ni agbaye.
0: Ibi to ba sin gbo.
1: GTV.
0: Ao.
1: 05.
0: Bẹ́ẹ̀ni sọ.
1: 25.
0: 25.
1: 28.
0: 28.
1: 75.
0: 75.
1: 18.
0: 18.
1: GTV.
0: GTV.
1: 05.
0: 05.
1: 25.
0: 25.
1: 28.
0: 28.
1: 75.
0: 75.
1: 18.
0: 18.
1: Tó o bá ti ṣe, send orúkọ ẹ o.
0: A máa mẹ́sùn pé a dá àwọn orúkọ yẹn. Àwọn orúkọ tó bá ti wọlé, a máa máa dá orúkọ yẹn ní ọjọ́ birthday. Yóò sì dára fún ẹ.
1: Nọ́mbà tẹ máa send yẹn sí.
2: Nọ́mbà yìí send it to.
1: O ti ní lọ́wọ́.
2: Àbí tọ́lẹ̀ di.
1: Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà yẹn.
2: Takọ láti nọ́mbà.
1: 0 8 1 0 9 9 0 3 1 3 1 4 3 0 8 1 0 9 9 0 3 1 4 3 4 3 ẹbọjọ ìbí wòlíì
2: ọfẹ
1: bá ti rúùtì ẹ ẹkọrúkọ yìí ẹsẹ ni ẹsìn mẹsẹ ẹyà rẹ ọrẹ
0: ọrẹ
1: wòlíì ti wọlú o ọjọ Wednesday
0: o ma lágbára o
1: ago méje àárọ
0: méje àárọ ni o
1: bá mi gbó mi kaná bọ bá ti jí
0: bá gbó mi kaná
1: o tó bẹẹ dálàyé sọrọ
0: o yẹ sà
1: bá ń gbó mi kaná
0: o
1: tó bẹẹ dálàyé sọrọ
0: o tó bẹẹ kankan sọrọ
1: bá ń gbó mi kaná
0: bẹẹni o
1: fi alum sínú ẹ
0: fi alum sí o
1: kí mo ní òfìsí
0: alum
1: ẹ kàn bá ń finú ẹ
0: o yẹ sà
1: tó bá esma
0: o yẹ sà
1: tó bá ti bá ń gbó mi kaná
0: kábíyèsí o
1: bá ń fi kún sínú ẹ
0: káyàyàyàyà
1: kí ni mo gbé
0: kún sínú ẹ
1: wàá fi kún díẹ sí
0: bẹẹni o
1: wàá fi alum díẹ sí
0: jésù
1: wàá fi iyọ díẹ sí
0: kábíyèsí o
1: wàá fi kún díẹ sí
0: kún díẹ
1: alum díẹ
0: alum díẹ
1: àti iyọ díẹ
0: pẹlú iyọ díẹ
1: ó di mẹta
0: mẹta ni o
1: mẹtẹẹta ni kó o fi sínú omi yẹn
0: sínú omi gbígbá náà ni
1: tó ẹ sà
0: ó yẹ sà
1: wàá wá ka psalm 24 sí
0: psalm 24
1: tí olúwa ní ilẹ̀ tí ẹkún rẹ
0: bẹẹni o
1: tó o bá ní bíbélì
0: ó yẹ sà
1: gbàdúà sí esma
0: ó yẹ sà
1: gbàdúà sí
0: gbàdúà sí
1: lórí iná
0: kábíyèsí
1: omi gbóná omi tutù
0: ó yẹ sà
1: dẹdẹ ni kó poró iná
0: dandani
1: esa
0: yẹ sà
1: inú ogun ti ń ju
0: ọ
1: iná yẹn máa kú
0: àmì jésù
1: tómi yẹn bá ti gbóná
0: bẹẹni o
1: wọ́n mi kan rọ́ sí
0: kábíyèsí
1: máa bá mi gbé bọ̀
0: máa gbé bọ̀
1: kò gbúdọ̀ tutù
0: máa jọ tutù
1: tó o máa fi dé ọ̀lù yẹn
0: máa fi dé bẹ́ẹ̀ni
1: government field
0: government
1: ní ìlú ọ̀rẹ́
0: ọ̀rẹ́
1: kò gbúdọ̀ tutù
0: máa jọ tutù
1: government field
0: máa gbé bọ̀
1: ẹ̀sà
0: government field
1: omi gbóná kì í pẹ́ lẹ́nu
0: rárá o
1: má jẹ̀mú ni sà
0: ó yẹ sà
1: ẹ já dá ogun dúró nú ayé ẹ
0: kábíyèsí o
1: ogun yìí ti pẹ́ jù láyé
0: ẹ ó ti pẹ́ o
1: ẹ já dá dúró
0: kábíyèsí o
1: mo retí ẹ o
0: ó jẹ́ máa bọ̀
1: jésù retí ẹ
0: government field
1: ẹ̀yà ara ilé sà
0: ilé sà
1: ọjọ́ kọkànlá
0: ọjọ́ kọkànlá
1: ọjọ́ sátidé
0: ó yẹ sà
1: Kò sí Sunday service. Ní Sangwater. Kò sí Sunday service. Ní Sangwater. Ní ọjọ́ kejìlá. Ilé sà láti máa ṣe wúwẹ́. Mọ́tò máa ti wà. Nínú hall. Nínú hall. Mawo Event Center. Mọ́tò máa ti wà mbẹ̀. Láti ọjọ́ Saturday yẹn.
3: Ọjọ́ Saturday.
1: Lago méje.
3: Méje àárọ̀.
1: Ago méje àárọ̀.
3: Méje àárọ̀.
1: Ọjọ́ Saturday. Nínú Mawo.
3: Nínú Mawo.
1: Event Center.
3: Event Center.
1: Mọ́tò máa ti wà mbẹ̀.
3: Mọ́tò máa wà ń kálẹ̀.
1: Àwọn àdúró nìyẹn.
3: Láti àárọ̀ yìí.
1: Ìwọ́ tó fẹ́ lórí ọ̀fẹ́.
3: Ó yẹ sọ.
1: Láti wọ́ sí ilé sà.
3: Bẹ́ẹ̀ni o.
1: Má wo owó tó pọ̀ jù.
3: Rárá o.
1: Ọjọ́ mẹ́ta ló máa fi gbórí òkè.
3: Yẹ sà.
1: Kàn bá wọn $10,000. Owó mọ́tò àlọ.
3: Bẹ́ẹ̀ni o.
1: Èmi máa sanwó àbọ̀.
3: Hallelujah.
1: Máa sanwó àbọ̀. Mọ wò rí.
3: $10,000
1: ni owó wádá ní.
3: $10,000 pé.
1: Owó àlọ ni.
3: Owó mọ́tò ẹni
1: o. Nígbà ń bọ̀ lásán.
3: Ó yẹ sà.
1: Tó bá ń padà.
3: Tó bá ti padà.
1: Èmi máa sanwó mọ́tò
3: yẹn. Hallelujah.
1: Bó ti wù kó wọ́n tó.
3: Ó yẹ sà.
1: Wọ́n $10,000. Ó lọ bá dẹ̀ fọ́ lórí ọ̀fẹ́.
3: Bẹ́ẹ̀ni sà.
1: O lè wá $20,000. Ṣùgbọ́n o.
3: Yẹ sà.
1: $10,000.
3: Ẹgbẹ̀rún mẹ́wàá ni.
1: Máa lọ sí Mawo.
3: Máa lọ.
1: Event Center.
3: Lọ wọ mọ́tò
1: mi. Wọ́n fi májẹ̀mú ọjọ́ ibi wòlíì.
3: Ó yẹ sà.
1: Wọ́n fi gbàdúrà.
3: Ọjọ́ Saturday.
1: Wọ́n wọnú májẹ̀mú yẹn sà.
3: Àbíọ̀ṣẹ́ o.
1: Ọjọ́ ibi rẹ.
3: Yẹ sà.
1: Ẹ sà.
3: Sà.
1: O lè máa ṣọjọ́ ibi.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Nínú àṣetì.
3: Ará o.
1: O lè máa ṣọjọ́ ibi.
3: Kò ní ní ìtumọ̀.
1: Nínú ayé ojú kan.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ sà.
3: Ó yẹ sà.
1: Wọ́n wọnú ọjọ́ ibi wòlíì.
3: Àbọ̀.
1: Nínú májẹ̀mú.
3: Ó yẹ sà.
1: Ọjọ́ kọkànlá.
3: Ọjọ́ kọkànlá.
1: Ìkejìlá.
3: Ìkejìlá.
1: Àti ìkẹtàlá.
3: Ìkẹtàlá ni o.
1: Lórí òkè Sioni.
3: Lórí òkè Sioni.
1: Àrẹ mọ̀lẹ́kùn.
3: Àrẹ mọ̀lẹ́kùn.
1: Ní ìlú Lẹ́ṣà.
3: Ní ìlú Lẹ́ṣà.
1: Ibi o bá dé ní Lẹ́ṣà.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Kàn sọ pé òun lórí òkè.
3: Ó yẹ sà.
1: Òkòtò Jésù. Wọ́n á gbé ọ débẹ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ìmọ̀ ló wà.
3: Ó yẹ sà.
1: Ní ìlú Lẹ́ṣà.
3: Ní Lẹ́ṣà ló wà o.
1: Hello.
3: Ẹ̀yin ti lọ́rin o.
1: Ẹ̀yin ti lọ́rin. Lọ́wọ́ mọ́tò.
3: Ẹ máa bọ̀.
1: Máa bọ̀.
3: Ó jẹ́ máa bọ̀.
1: Ẹ̀yin ará ọ̀fà.
3: Ọ̀fà.
1: Ẹ̀wọ̀ mọ́tò.
3: Ó yẹ sà.
1: Ẹ̀yin ará òkè igbó.
3: Ilé
1: olùjì. Ilé
3: olùjì.
1: Ẹ̀yin náà ẹ ṣara yín jọ.
3: Gbogbo bá ń kẹ́ mọ́.
1: Kẹ́ ẹ ṣántà mọ́tò.
3: Ẹ parapọ̀.
1: Mo fẹ́ rí yín o.
3: Ó yẹ sà.
1: Ọjọ́ mẹ́ta ló fi gbórí òkè.
3: Ìbára òkè.
1: Má jẹ̀mú wípé.
3: Ó yẹ sà.
1: Àánú fẹ́ sọ̀rọ̀ fún ẹ.
3: Ẹ máa wọlé bọ̀.
1: Ẹ̀yin ará Àkúrẹ́.
3: Àkúrẹ́ o.
1: Ẹ máa bọ̀.
3: Ó yẹ sà.
1: Ní ọjọ́ kọkànlá.
3: Ọjọ́ kọkànlá.
1: Oṣù àti ọjọ́ kejìlá.
3: Ọjọ́ kejìlá.
1: Àti ọjọ́ kẹtàlá.
3: Ọjọ́ kẹtàlá.
1: Sátidé yìí ni.
3: Sátọ̀dé.
1: 11.
3: Sunday. Yẹ sà.
1: Ó máa lágbára.
3: Alágbára o.
1: Àní màlúù ti wà náà.
3: Ó ti wà náà.
1: Ó jẹ màlúù.
3: Ẹ wá sàjọ́
1: náà. Ó jẹ àjẹyó.
3: Báwo ni ìrẹ yọ?
1: Àti àjẹsẹ́kù.
3: Kábíyèsí o.
1: Á dẹ̀ tún súre fún.
3: Wá gba ilé wòlíì.
1: Ayé rẹ yóò yí padà.
3: Bá mi jẹ́ sọ.
1: Ẹ̀yin ará ọ̀rẹ́.
4: Ọ̀rẹ́.
1: Ọ̀rẹ́.
4: Ọ̀rẹ́.
1: Ọ̀rẹ́.
4: Ọ̀rẹ́.
1: Ọ̀rẹ́.
4: Ọ̀rẹ́.
1: Ní government feed.
4: Government feed.
1: Government feed.
4: Government feed.
1: Government feed.
4: Government feed.
1: Wòlíì ń bọ̀.
4: Kábíyèsí o ṣe o.
1: Ní ọjọ́ kẹjọ.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Ọjọ́ kẹjọ.
4: Ọjọ́ kẹjọ.
1: Which is on Wednesday.
4: Wednesday.
1: Ọjọ́ kẹjọ.
4: Ọjọ́ kẹjọ ni o.
1: Oṣù táwọ̀ yìí.
4: Ó yẹ sà.
1: Wòlíì ń bọ̀.
4: Hallelujah.
1: Ní ọ̀rẹ́.
4: Bẹ́ẹ̀ni o.
1: Government feed.
4: Gbogbo ọ̀rẹ́.
1: Gbogbo ọ̀rẹ́.
4: Òkìtì púpá.
1: Ẹja pàdé.
4: Ilé olùjì.
1: Lago méje àárọ̀.
4: Ẹ máa bọ̀ lago méje àárọ̀ ni.
1: Ago méje àárọ̀.
4: Méje àárọ̀.
1: Government feed.
4: Government feed.
1: Ìbọnú máa wà.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Wọ́n pàdé wòlíì rẹ̀.
4: Ọjọ́ máa bọ̀.
1: Lago méje àárọ̀.
4: Bíyèsí Ọlọ́run.
1: Lọ́jọ́ Wednesday.
4: Ó yẹ sà.
1: Ojú àánú.
4: Ọ̀rẹ́.
1: Ọ̀rẹ́. Government feed.
4: Ilé kó máa bọ̀.
1: Ọ̀lù yẹn gẹ́gẹ́ la fẹ́ lò.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Government feed. Ọ̀lù yẹn la fẹ́ lò.
4: Inú
1: ọ̀lù yẹn ni o.
3: God bless you all.
1: Ọlọ́run
3: àbùkù
1: wọ̀nyí o. Yóò dára fún ọ. Ìwọ gẹ́gẹ́.
3: Lẹ́ẹ̀rí kan.

0: Bàbá mi akiri sore ẹni tó ń gbà mí lọ́wọ́ ìjì, ìjì gbogbo. Bó ti wulẹ̀ kí jì ò le tó, a ní alágbàwí kan tí ń dúó tí mọ̀ ń gbà ní lọ́wọ́ ìjì gbogbo. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bó ṣe yíká ọ̀tún yíká ó sì pé bàbá, mo dúpẹ́ pé jì ò ní borí mi. Mo dúpẹ́ pé mo ní ọ gẹ́gẹ́ bí alágbẹ̀kẹ̀lé. Mo dúpẹ́ pé wọ́n ni bàbá mi, mo dúpẹ́ pé wọ́n ni alátìlẹyìn mi. Títí láì ni màmá gbé ọ̀gá. Ọlọ́run wo báwọn ọmọ rẹ ṣe dọ̀bálẹ̀ lọ. Wo bí wọ́n ṣe ń kí ọpọ́ ṣe, àwo máa yìn ọ́ ni o. Títí ọjọ́ ayé wa láwọn máa gbé ọ̀gá. Ọlọ́run gba ọpẹ́ wa, àdúpẹ́ àdúpẹ́ pẹ́ òkun. Ògo ni fún ọ Jésù. Jésù Olúwa wa, òní ni ọjọ́ keje, oṣù keje. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ rí 7-7, ẹ dìde ńlẹ̀. A tún wá ní ìpàdé 7-7. Mo fẹ́ kẹ́ kí hallelujah ńlá méje, ògo méje. Tó bá ṣe ṣe láàárọ̀ yìí, testimony méje mo fẹ́ gbé lórí rédíò. Tó bá ṣe páàyè lè gbà mí. Bí ọba wa gbà mí, tá a bá dé Jesus City, a gbé testimony méje méje, bóyá 49. Ẹnìkan ní, màá ti tètè kò sí 49, méje 7x7. Ẹ dìde gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi tó bá wà. Somebody stand up and shout 7 hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, shout 7 ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo fún Mèsáyà. Tẹ́wọ́, mo de Ọlọ́run 7-7 sí ọ. Ọlọ́run ìsinmi, Ọlọ́run àṣepé. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé o ti jagun jagun, gbogbo ẹ̀yin tó ti dààmú dààmú, kí ẹ̀mí mímọ́ kó fún ọ nísinmi lọ́wọ́ ogun jíjà. Ẹnìkan ní wáyé nígbà tó di ọjọ́ keje, Bíbélì ni Olúwa sì sinmi. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí 7-7, wàárí sinmi láyé. Ìpinnu Ọlọ́run fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ. Gbàsinmi, gbàsinmi, gbàsinmi, gbàsinmi, gbàsinmi, gbàsinmi, gbàsinmi, in the name of Jesus. Ètò wá dájú, gbogbo nǹkan rẹ tí ò pé, gbogbo tí ò pé nínú ayé rẹ, ara àwọn ìlérí tó ṣe nìyẹn yóò di pípé lónìí 7-7. À ń bọ̀ ní Jesus City, níbi tí màá ti fún àwọn èèyàn ní anointing méjì méjì gẹ́gẹ́ bí ohun Ọlọ́run àti ọ̀la lọ láti bẹ̀rẹ̀ sí lo àwọn anointing yẹn méjì méjì ní agbára Ọlọ́run. Omi 7-7 náà wà ńbẹ̀ bí Jésù mi ṣe fẹ́. Ètò wá dájú, wá gba bàbá wa nínú Olúwa. Wòlíì Ọlọ́run àlàyé láti ìjọ Redeem Bàbá Kalẹ̀jayé Intercontinental Provincial Pastor. Ìyẹn nìkan kọ́ Wòlíì Ọdẹ́kúnlé yóò wà ní kalẹ̀. Pastor Mrs. Temitayo náà bẹ́ẹ̀ gbogbo àwọn Comfort Life Choir náà ti gẹ̀gùn kalẹ̀. Pai para panome no me shada. Ètò ti péná torí pé Ọlọ́run àṣepé ti wà ńbẹ̀. Bó mo ṣe fẹ́ ṣe láàárọ̀ yìí o, tí n fi lè gbé testimony méje. Ìjọ jẹ́ mọ̀ pé tó o bá ti lè gbọ́ròyìn ayọ̀ eléyìí, inú ẹ̀ náà máa ti mọ gbàdúrà, ìròyìn ayọ̀ tiẹ̀ náà jáde. Ẹnìkan ní wòlíì ìṣàgbàwẹ̀ lónìí, lágbára Ọlọ́run, ó di túùkà tó bírèkì lónìí. And apple tó tóbi méjì méjì àti ẹyin méjì méjì. Gbogbo tí n bá ń sọ lónìí 7-7 méjì méjì ni. Ẹ̀yin ọmọ Ọlọ́run níbo lè wà? 7-7 wọlé bọ Ọláyọ̀. Ẹ mọ̀ ọ́n mọ̀ pinnu tó bá wá di ọ̀la, gbogbo owó kúrò ní 7-7, a kúrò ní Jesus City, à ń bọ̀ ní Wema. Níbi tí màá ti mọ gbé ọwọ́ lé gbogbo àwọn èèyàn lóní pòjìpò, èmi àti gbogbo àwọn pásítọ̀ tó ti múra lẹ̀. Ẹ mọ̀ ráwọn external pastor náà tájọ mọ gbàdúrà fún àwọn èèyàn ní ọ̀la. Ẹnìkan ní fún kíni? Fún ìtúsílẹ̀, ìwòsàn, ìdáǹde. Ní kété tá a bá ti ń parí, tá a bá ti mínísítà tán níbi ọwọ́ ago 12, a kò sí yẹn. Ìyẹn láṣẹ títí tí ó fi di ago 3. Kò sí ni 7-7 eléyìí ti pé ọ̀nà. Bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ní Thursday. Tó bá wá di ọjọ́ Friday, àwọn mọ̀mọ́ tí ń lọ sí outing, àwọn ó múra. Tó bá di ọjọ́ Saturday, gbogbo àwọn ó dí gbogbo àwọn mọ̀mọ́ láti 65 lọ sókè. Tó bá wá di Sunday, wẹ̀jẹ wẹ̀mú generally, gbogbo owó pè síbá síbá. Ìsìn ẹyọ kan péré, gbogbo ibi tá a bá lè dúró sí ní Wema Bank, ní chọ́ọ̀tì wa gbági. Ẹnìkan ní kíni ìdí? Torí àtúnṣe tó ń lọ lọ́wọ́ ní Jesus City. Bó o bá ṣe ń gbé mọ́tò ẹ bọ̀ láàárọ̀ yìí, John torí Ọlọ́run, mọ́ páàkì o sí ọdítóríọ̀mù tuntun. Mọ́ páàkì síbi ọdítóríọ̀mù tá a fẹ́ lò. Ẹ lè páàkì sí gbogbo owó ọdítóríọ̀mù. Jésù ń bẹ láàyè. Ẹnjíníà, ẹ pe dádì àti mọ́mì, ẹ mọ̀ bọ̀, ẹ mọ̀ bọ̀. Ẹ jẹ́ àwọn ó sì dé báyìí. Irú ń tọ́lọ̀ ó tún dánwò ní 7-7. Bí ṣe máa ń ṣe nìyẹn. 7-7, sọ pé 7-7.
1: Ẹ dákọ yín mọ̀mọ́.
2: Láti Adó.
0: Adó Èkìtì.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti wá.
2: Bẹ́ẹ̀ni. Orúkọ mi ni ọmọ Yẹni
1: Oluwa Yinka. Daddy, ara oko mi ni o da. 9 million naira.
2: Nine?
1: Ewo receipt.
3: Ati na oruba 9 million.
2: Nine, ah, na we. O fa gba na aisa gbowo eni. Bo ba sami, Olorun to tu baba ile, mo ni ko gba o. In Jesus name. Se baba won gbo si ji se mu yi. Eh wa wa wo. Oke o ti wa nbe.
1: Gbe ko gigun.
2: Won lu yin lo yin, won lu yin waju.
3: Hospital ta ko won lo. Ibi ti won ti ntanju mi. Won fun mi ni drip, but mo wa discover pe drip ton fun mi yen. Ko wonu ara mi, aya mi lo ndi si.
2: Aya lo mi ndi si.
1: Gbogbo. Ere le to ko ya mi lenu ju. Ti mo ri mi fe ka tojo. Ori ogun eje mi, emi ni mo ni kan mi. Eje nse bo se wu mi ohun ni. Gbogbo ba se nawo to yen sibe sibe won fe koku ni lecturer ni bo se wa yen.
2: Lecturer. Ni school bo.
3: Ekiti se university.
2: Ah! Anawo e ogun aso ni didakuda. Bi mo po to se ami, ina ko binu le.
1: Rara sey mo se mo ti sun won hospital won mo kan ton le se mo won ko discharge wa ni
2: won ni e ma lo
1: pe lowo ta na yen ko ni tumo won ko discharge wa ni sey le to wa ya mi lenu lu daddy mi mi iru olohun yiri bi mo se shanta moto mo ko npe won bo mo ko ri Jesus ti mo le duro mo se duro bayi mo ko won le rin won le se kankan mo wa gbe won
2: e gbe won
1: bayi ni bi mo se je
3: won gbe mi wonu agbayi
1: a se je gate mo te rokun won ni je ka wole mo wa ri baba kan wo agbada ojo ran lojo yen mo lejo mo la fe wo bi o ni wakati melo la fe lo abi seju melo mo la le pe mo la ko fe gbadura ni mo ni moto wa lo wa nta yen mo ni Ekiti la se nlo mo ni but mo fe gbadura ba se de bi mo ko sa fowo but ba se de na na yen afafa yen ko blow
2: ja ya ya ya ya
1: o ko blow si mi mo ni he mo la tagu imo atututu e mo la te
3: emi na ni o fe sin ni mo ni
2: o fe seyin na e so baun
1: eni ti o le soro o lo fe sin wo lo fe ti yin mo la ti debi ta lo mo sa ngbe won bo a wa debi bi na ni mo de mo wa gbe si awon ole joko gan mo sa gbe won joko mo wa doba le si bi mo ni olorun odekunle mo na olorun jo gba mi o mo ni mi ni fore ede gun mo ni mi ni fore majemu mi de ni fore eda mewa mi mo ni mo nso pe mo ni mi ni fi yen se mo ni bo ti le ti mo n gba lati bi odun mewa ni church mo lo ni ma fi siregun loni mo lo kunre ogudo ku o ogun ogudo yi mi lori ogun ogudo yi lawon omo mi lori mo ni gbogbo ogun emi ni mo ni kan mi ogun kokoro ti n je fara ifo lo wa mo ni ko lo pa won nile mi gbadu an ju 10 minutes daddy ka to ma lo won ni ki fi won le won ni ma fura won rin
2: won la won o ni fura won
1: wallahi
3: nigba ti mo bo ba se wole emi kan so fun mi pe tin ba se debi o ni mi o le dobale mi o de le kule o ni but kin bu yepe church kin fi si kin fi yi gbogbo ara mi bi mo de se fi yi okun de
2: okun de
1: loju ese loju ese ka to kuro bi won ni kin fi won le won ni wa rin mo la rin si bo leyin ta jeun ta le jeun ta le se anything daddy ngba ta de ta won le togo won le se kankan won kankan de ta won no fa to mu ni
2: ah ah
1: won la fa to won ni he mo lo mu won won to adelesha won le je lati bi 2 months mo de adelesha won ni ki ramala fun won
2: ah
1: won je yokan atabo
2: ah bi beli ni oruko oluwa ile esu agbara olododo wo be o si ri iye popo eyin be wo bi loni mi ka da yagabali abadosha aisha to gbede

0: Jésù yìí odidi lecturer lọ sáà ń gbọ́hun ojú ọgbọ́n lọ́gbọ́n èrò ní sì ti ń sọ àìmọye àwọn tí wọ́n sì dá mọ̀ tọ́ba tún ṣe pé ṣe ń gé ètò nìyẹn lójú ẹ jókòó nú àìsàn rẹ jókòó nú ebi tí mọ̀ pa ọ́ jókòó kọ́ mọ́ sunkún bíbélì ní làálàá àwọn aṣiwèrè ọ̀dà olúkúlùkù wọn láàmú ó nítorí pé wọn ọmọ bí ènìyàn ṣe máa ń jáde lọ sínú ìlú tọba ti rẹ́ni tó dákẹ́ ìtí ń ṣe ọba dákẹ́ ipa tèmi ó ní ikọ̀ mi pèsè olí pèsè anointing oil méjì pèsè ẹlẹ́ fún àwọn ènìyàn yìí now mo ti pèsè anointing oil méjì pèsè omi 7-7 ìyókù dọwọ́ wọn ti ẹni pé kó o débẹ̀ kọ ọgbọ́n tí n bá ń wàásù gbogbo táwọn bàbá yẹn bá sọ àdúrà tí wọn bá gbà ọ tán kò nílò ọkàn ìpogun rẹ wábìkan wọ sí ni o ní 7-7 ọjọ́ tó lápẹ̀rẹ̀ ni nínú ìtàn ìjọ comfort life gbogbo 7-7 àti gbogbo 7-9 ìmọ̀ jẹ́ ọjọ́ agbára ètò special ìmí tó ń wọlé báyìí so lágbára ọlọ́run láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ níyànà kò yí jesus ìtìlẹ́dẹ́ yẹn and lágbára ẹni tó la ayé àtọ̀run apple méjì pẹ̀lú ẹyin méjì láàfi break lónìí ó sì di bí ọwọ́ 2-2 tàtìkà tó break ètí mo fẹ́ fi kún gbogbo lé ẹgbọ́ mi o tó ọba ti ń gbé mọ́tò rẹ̀ bọ̀ mọ́ gbé wá sí new auditorium old auditorium ní kí gbogbo mọ́tò ọ wà ìyẹn ọ̀yẹ̀ tá a máa ń lò tẹ́lẹ̀ tẹ́ǹtì tá a ń lò tẹ́lẹ̀ kì í ṣe titun ọlọ́run yóò jẹ́ ọ dára fún wa ètò wá dájú ẹ̀yin wo lẹ ìsan rẹ májẹ̀mú yín ná lónìí tó jẹ́ ọjọ́ àkànṣe ẹ̀mí olúwa sọ fún mi pé àwọn ènìyàn 77 kí wọ́n rú ẹbọ 7,000 àwọn èèyàn 77 lónìí ẹnikẹ́ni mo ti sọ rẹ májẹ̀mú mi kò ṣe nǹkan kan ìwọ tó bá bẹ́ẹ̀ sọ rẹ májẹ̀mú tó bá lè rúbọ 7,000 ọmọ dagan today is 7 ọjọ́ keje ni and ètò wá dáa jù ó ní kó àwọn àyànfẹ́ mi jọjé wọn ó fi ẹbọ bá mi dá májẹ̀mú ìwọ tó bá fẹ́ sàn dá mẹ́wàá mo gbóhùn olúwa ó ní agbára yóò rìn jẹ́ àfúwò rẹ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ àfi polówó nbọ̀ bá dé jesus ti wọ́n mọ̀ pé èmi gan gbọ́dọ̀ fẹ́lẹ́ ìdásí inú rẹ ó sì dùn bẹ́ẹ̀ mi ọlọ́run ṣe pè fún mi ì ní pè kọjá àti mo gbọ́n yẹn account number church ni 2017 42 90 47 comfort life mission international first bank bí ìyẹn ọba wa wọlé lo eléyìí 1966 36 38 73 comfort life mission international nìyẹn ní ó gbé jáde access bank wà nìyẹn ẹnìkan ní tí n bá wá chọọchì ṣe máa rọkọ ńbẹ òórọ kọ ńbẹ bó sì rí tètè wọkọ ìpàdé eléyìí kúrò ní kéèyàn máa dúró de ẹnìkan níbi wẹ́mà ńbẹ yẹn ọkàn ṣe pọkọ tí wá chip ni ẹnjiníà jẹ́ ń gbọ́rọ̀ bàbá ìtàn inú mi sì dádùn.
1: Nípa ọ̀rọ̀ owó hospital yìí ní ọ̀sẹ̀ tí mo fẹ́ lọ sí hospital ẹni kí a sọ̀rẹ̀ màá rí ká ṣe ọ̀rẹ́ màá rówó lọ́sẹ̀ yìí.
0: Ẹni mo ní kẹ́ ẹ ṣe ọ̀rẹ́ ẹ rówó ná.
1: Ṣé lórí rédíò láti gbọ́ Èkìtì láti gbọ́ Adó láti gbọ́ sí oníjọ́ yẹn mo ṣáà san ọ̀rẹ́ 1,000 naira. To God be the glory, ìgbà tí mo dé hospital wọ́n ní kí n lọ ṣe test. Ibi test yẹn ni mo wà nígbà tí wọ́n ti send bill $2.2 million sí mi pé òun náà fi ṣe first operation.
0: À ń send yẹ. Ẹ̀gbọ́n yín lọ send $2.2 million.
2: Gbogbo ẹ̀.
1: San gbogbo owó yẹn ló sọ jẹ́.
2: Gbogbo owó tá a fi ṣe test everything òun ló san gbogbo
0: ẹ̀. Wọ́n lé mi ní kí wọ́n rúbọ èmi ò rówó ná. Sọ́lọ́n wa ń jalè ni. Ṣé ẹ ti wà ń jẹun ni?
2: Kò tẹ́ wọ́n tún wá délé.
1: Mo ti ń jẹun.
2: Mo ti ń jẹun. Wọ́n ní mo ṣe délé. Wọ́n ní wọ́n rí àwọn
1: fáwọn. Bí mo ṣe délé nígbà tí a ṣe kìíní ẹ̀ tán mo sùn ní ọjọ́ àkọ́kọ́ mo wá rí ọwọ́ kan ó wá sí ó wá ń yọ àwọn parts lára mi ó ń replace ẹ̀. Kọ́kọ́ bà mí mo ní kó má tiẹ̀ lọ ṣe ọwọ́ ayé but wọ́n sọ pé tó bá jẹ́ ọwọ́ ọlọ́run ló ń ṣe mo ní kó tẹ̀síwájú for good 5 days ni ọwọ́ yẹn fi wá ń yọ àwọn ẹ̀yà ara mi tó ń replace ẹ̀.

0: ní padà lẹ́yìn o náà ni ọmọ gbénu yín
1: ẹ ní ṣàìsàn
0: ó dàṣẹ lónìí.
1: Next nice next ó dọ̀là ẹjẹ́ lọ Jesus ti mú gbogbo testimony tiẹ̀ náà bó ṣe gbóhùn ara rẹ̀ rè ẹjẹ́ padà pàdé aago mẹ́jọ ni ìpàdé yọ bẹ̀rẹ̀ láti ìwúrò òdùn ni ẹ ti wọ mọ́tò ìkirè sweet ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní yànà kò yí pé ọba ń bọ̀ láti gbogbo ọ̀sùn combined service ni tí ó fi wọ Sunday gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi o sì lè wá bí wẹ́màn bí pen apple méjì méjì láàfin break pẹ̀lú ẹ̀yìn méjì méjì ó sì da aago méjì gba àwẹ̀ yìí lágbára ẹni tó láyé àtọ̀run ẹ jẹ́ ń ṣe báyìí ẹ̀yin wo lẹ lè gbọ́ràn ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ó lẹ́ jèrè ilẹ̀ náà tó o bá lè gbọ́ràn sì ti ń bẹ́ńlẹ̀ ìlẹ́nu ó di dandan kí ìyípadà ńlá kó dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè gbọ́ràn níbo lẹ wà mo ní ẹ̀mí olúwa ní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sun ọrẹ májẹ̀mú san gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin 77 tó o lè ru ẹ̀bọ 7000 lónìí on the 7 pé ẹ fowó mi polówó ẹ fowó mi dá ṣíṣe ọlọ́run ẹja wo tí bàbá mi ológun àjọbó mú jáde account number church ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank bí ìyẹn ọba wa wọlé lo eléyìí 1966 36 38 73 Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde Access Bank wa nìyẹn and kí n tó mọ lọ gbogbo lé ẹsẹ bíbélì ta fẹ kà lónìí ó ní ìwé Jeremiah chapter 31 títí wọ 36 Jeremiah 31 to 36 ìmọ̀ tán lọ gbogbo ẹyin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀ áńgẹ́lì rẹ kọ́ wá bí èèyàn ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín áńgẹ́lì yín kọ́ wá bí èèyàn kó so nígbọ̀wọ́ yín in Jesus name happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹyin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 080-88-71-65-66 080-88-71-65-66 It is well. God bless you.

pátákótì mórí sókè tí wọ́n kọ 21 days sí. Ó ṣeéṣe kí àwọn kan máa ṣe kí bí ó wà. Ó ṣeéṣe kí àwọn ẹlòmíì fèdè fọ̀. Mo rí kó tó pé 21 days ẹni tó dì ẹ̀ máa kú dànù. Ta ni mo wò yẹn tí wọ́n wọ̀ ní aṣọ ẹ̀jẹ̀? Mo fi ọlọ́run bẹ̀yìn gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ òmí ẹna ọwọ́ yín sókè. Ríama Sáídà máa yílí kápá. Ẹjọ́ mo rí ẹnìkan aṣọ ẹ̀jẹ̀ ń bẹ lọ́rùn ẹ̀. Aṣọ yẹn yí ẹ̀jẹ̀. Tó o bá ìsàmì, mo faṣọ ẹ̀jẹ̀ ya lọ́rùn ẹ̀. Fàyà. Ẹ pariwo pé mi ò wọ́ aṣọ ẹ̀jẹ̀. Ta ló lè pariwo Olúwa má jẹ́ yíra nínú ẹ̀jẹ̀? Jésù Olúwa wà. Náwó ẹ sí bí tó ní gbọ́ fọ́ ìsinmi náà. Ohun tí mo bí ẹ léèrè ni mo fẹ́ kó dá mi lóhùn. Ṣé o wà ókè pẹ̀lú báyìí ẹ ṣe rí? Ṣé ipò tó fẹ́ wà náà ló dé yìí? Tó o bá ń lépa ògo tó ju eléyìí lọ. Náwó sí bí o, náwó sí rédíò ẹ, náwó sí anywhere tó sá ti ń gbọ́ fọ́ ìsinmi. Tó o bá ń lépa ògo tó jù báyìí lọ. Ó yá gbá. Olúwa ní kí gbogbo yín ó lé ojú kokoko pé ò ń dé sàárín yín. Náwó sókè. Tó o bá ń lépa àfin tó dáa jù báyìí lọ. Ó yá gbá. Tó o bá fẹ́ ìfọ̀kànbalẹ̀ tó jẹ léyìí lọ gbá. Tó o bá

0: pátápátá.
1: Ẹ gbọ́ ìran ńlá tí mo gbí, ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà àti ẹ̀yin tẹ́ ẹ gbá Ọlọ́run gbọ́ tẹ́ ò dẹ̀ fẹ́ wàhálà. Ẹ̀yin ni mo fẹ́ kẹ́ gba ọ̀rọ̀ mi gbọ́ bí Olúwa ti wí o. Ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn tá a gbọ́dọ̀ pray tọ́lọ́dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ toró ní bá ti ẹ̀ pọ̀ òun ó sàánú fáwọn tóun ó bá sàánú fún ni. Ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí ó ní ó rí ẹ̀yìn ogun. Ẹ wá wo ohun tí Olúwa sọ, ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ẹbọ ààbò bí mo ṣe gbọ́ rèé kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni ebi 200 naira àwa pa mí bí o. Olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ ìwọ nìkan tó ń gbọ́ mi 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò ààbò kò dájú lórí mi mi ò gbọdọ̀ parẹ́ mákòókò yìí. Gbogbo ènìyàn lọ kakuléètì ìdílé rẹ nínú ìgbàgbọ́ bó ló ṣe rí 200 naira láti sọ ọrẹ ààbò káyé kó má ṣe parẹ́ mọ́ kí wọn náà má parẹ́ má yé o. Ìjìnlẹ̀ rèé àkáǹtì tẹ́ ní lọ́wọ́ lárúgbó ọjọ́ náà lẹ́ ò ṣe sí ẹgbà tẹ́ ẹ̀ bá ní báyìí 1 9 6 6 8 3 4 0 2 5. A gbé God's Covenant Prayer Ministry jáde Access Bank ni o. Sáré tugbọ́ lẹ́ẹ̀kan sí 1 9 6 6 8 3 4 0 2 5. God's Covenant Prayer Ministry Access Bank. Ẹbú ààbò wà ní Olúwa mo rú ẹbú ààbò má jẹ́ ń parẹ́ má yé lára.
2: Ìmọ̀ wa rẹ ni ní mọ mú kéèyàn níyì. Ẹ kíyè sára ẹ má mọ bẹ́ nígbà tẹ bá dẹ́ni wo ẹ̀ ẹ kọ́kọ́ jòkó bí ẹ bá rí tán bá rí pé ó tọ̀ wọ́n lè mú iwá síwájú ó wá da bó ṣe ṣe ń dúkó kọ́kọ́ wá mọ bọ̀ wájú ná ká wá padà gbé ẹ́ ká níwájú kọ̀ èèyàn tó jòkó síbí ń bọ̀ láàrin gbogbo ayé wọ́n á gbé ẹ lọ sẹ́yìn. Náwó ẹ sókè wá sàmí eléyìí tó le ìwọ búrọ́dà yìí òun lówó tẹ́lẹ̀ òjijì ló mọ̀ lówó mọ̀ àtẹ̀yìn obìnrin wọ̀nyí ọ̀yá ẹ padà sínú ògo yín. Ṣé máa ń pe nọ́mbẹ tẹ́lẹ̀ léraléra tá máa ń fún ọ ní connection opportunity iṣẹ́ kí ló stop ẹ̀ ní ìsìn fóun rẹ ò rí ìgbìmọ̀ gbogbo bí wọ́n ṣe máa ń send owó sàkàǹtì ẹgbà kan kí ló stop àánú yẹn ẹ jẹ́ ń tan ẹnìkan ọ̀yá mo tan àánú ẹ̀ padà. Mo tan ojúrere rẹ padà. Mo tan ìfọ̀kànbalẹ̀ rẹ padà.
1: Ìlọrin bí ẹni tó ń jìyà bá fẹ́ bọ́ lóko ìyà ìgbésẹ̀ kan ló máa gbé bí ẹni tára ni ò bá fẹ́ ìnira mọ́ yóò gbé ìgbésẹ̀ kan ni bí ẹni tó ń ráre ò fẹ́ ráre mọ́ á ṣe nǹkan kan ni nǹkan ó kọ̀ kó tó kankan ó ṣe nǹkan kí nǹkan tó ṣe ọ́. Ẹ wá wo ìjìnlẹ̀ a ó bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ kan ní Friday ọ̀sẹ̀ tuntun gbogbo èèyàn tó bá gbọ́ mi ẹ̀rọ gẹ̀ẹ́tì ewé kan ṣoṣo tó ń pè ní Miracle Leaf kọ́lọ̀ ń jẹ́ kẹ́ ẹ rí ewé ọ̀hún. Ewé Miracle Leaf yìí ẹyọ bíi méjì tàbí mẹ́ta ti tó ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ bá tún wá ń bọ̀ ẹ lọ wá omi tútù kan bíi cold water kó sà jẹ́ pure water tàbí bottle water ẹ sáà jọ tútù ẹ gbé wá láàárọ̀ Friday lárúgbó ọjọ́ ní kìlà ń kó jọ kìṣà. Ìkẹta rè ọ̀gẹ̀dẹ̀ kan tá ń pè ní bọ́ọ̀lì ọ̀gẹ̀dẹ̀ ibà jẹ́ sísun bẹ́ẹ̀ tàbí kẹ́ ẹ ti ṣe ẹ pìpì àkíní lọ́wọ́ sà tá a bá parí àdúà ẹ jẹ bọ́ọ̀lì ọ̀gẹ̀dẹ̀ fúnra yín lẹ́ẹ̀bà mú mi tú. tutule e mo so pe mo jogede agbagba oluwa je ndagba olorun jo eyin agbagba ye e mo yonu si mi e mo pa mi re maye awon okuku lo nde eniyan I'll pray de bi pe iwo se dadu omo a pade pelu ogede kan 30 si ati miracle leaf e yo bi meta pelu bottle water to ba tutu tabi pure water gbogbo e o di aro Friday arugbo ojo lo mo pariwo po nlo to ba de josan killer nko yen side of garage lo wa aro Friday lago mejo abo titi wago kan gbogbo eniyan e ma

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abo.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà ní ẹ̀bùn kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí kú mi bẹ́tù àbí bí a ṣe fi bí wa.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ó.

ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport àjàbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkọ̀, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Eti Friday ni gbọ̀ngàn ó máa sọ tí àkùtù kú ó máa wù lórí pápá. Diamond FM Lago Sport wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbogbo nu.

kí ká rọ̀ kú ojúmọ́ kú ojúmọ́ níbikíbi tẹ́ bá dé láǹfààní láti gbé ẹ̀kànnì lọ́gùn ẹ̀kànnì alálùbáríkà ẹ̀kànnì tọ́jálẹ̀ tọ́jákó ẹ̀kànnì diamond fm wọ́n lè tẹ́gẹ̀ẹ́sì ojúra wọn lọ́látàpá àti bímọ nàkàì. O tun ti de lo rote ni e te ki ati sale mo jo together fun royin ni yajo yajo sa won loyin bo ngo ni breaking news le tori ba meji ko le tori pe to ba ti ya o ti ya to ba ti bere o de ti bere na niye gba waju ile wole gbeyin ile wole ile baba mo ki n bo mo leru e ma je teyin ara ba ni baba eni abalaba ni baba e wo iko egbe agbebo lorile de america awon na farun ro lana egbo wirin wirin iye gege loro tun ni olukulu se ojo ti baluwe se wowo ina gori ile faju kake ojo palami oka yo lala adewale adedaya yin na re omo aye ti de faye omo agboro ti de fun gboro ese keruko ese katiti waluwali bi ina ojo dalegere guri na ti dalegboro legboro bo to ti de loro tun ni lati gbe yin debe gbe yin drabaye lati da yin si ni kin ra yin si fanyezirin gede lava ni lati ma fiti yin ko iya lo ni kon gbe kon gbe eto ku ara pa je yogurt lasan ni ko se je pepe soup anedi to o jo la kasara ni ko se gbe mo e ma je ntan yo agbara je ti lasan ni ko se je bread e ma fi wera wo ko jara won ototo lori e ma foka we yan ko jora won lenu snack gege bo se wa lapa ti be yen e je won nu kini lo loro tun ni ke lava ni lati gbe yin drabaye de be ke tori po tun ti set iye gege latapa ti bi enje je mo wi pe balogo olorin balogo ni ele to gba kaadi jade ku olori papa iye ninu ifeso won so ti won gba kan lana orilede america won happy lo ori esifaye le fun balogo wi pe koko pa ninu ifeso won se eleyi ti won gba koju orilede belgium o shock eyin na ba kan ibe ni ajo uefa ti wa yo si bombo ti soro ani pe ru katika ti iwo no iru katika ti oloyo wo niyan e wo e ma je ntan yin wani ko ye ko ribe awon eyan wa bere si ni soro a lo ti lowo ta ninu ni o owo boda wa Donald Trump wi po ti lowo won ninu ni wi pe di niyan bo se wa wa bayi pẹ̀lú gbogbo gbogbo fàyè lẹ̀ fún o padà fọrùn rọ́fara káàsà yà ni lọ́wọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ gbọ́bọ̀ lórílẹ̀‐èdè belgium tó ti jí torí pàmì ayò mẹ́rin tó ní wéètì 1234 àǹfẹ́ kádé 5678 o ṣùgbọ́n ọlọ́run padà kó wọn yọ àmì ayò mẹ́rin sẹ́yọ kan olórílẹ̀‐èdè belgium fi pa wọ́n lẹ̀bi ẹran tó bá ti di dédé aago márùn-ún lónìí àwọn ẹkọ ẹgbẹ agbábọọlù tí ò gbà bá tí ò gbà wọkọ ọbùtà ń gbà afcon yẹn ẹ sáà ti mọ ẹkọ ẹgbẹ agbábọọlù yẹn orílẹ̀-èdè argentina ni mò ń láǹfààní láti sọ kò jọ pé àwọn tiẹ̀ ń gbà wọkọ ọbù àwọn bíi tíìmù tó ń bẹ̀lẹ̀ adúláwọ̀ náà ń gbà tiẹ̀ kán múra sí i àmọ́ ní lọ́kì a fẹ́ sọ̀rọ̀ àwọn dìbẹ̀rù fún wa a ní fọ́ ógè tó bá tó ti dùn ní yóò tún pàdé orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ mi orílẹ̀-èdè egypt ni àwọn mohammed salah tó bá ti di dédé aago márùn-ún lẹ́ni a láǹfààní láti gbé gbẹ́rẹ́gi jàkánà a gbéra wọn lóko tó bára wọn fàá mọ̀nà káì ó dà orílẹ̀-èdè switzerland pẹ̀lú colombia àwọn méjèèjì ó jọ mú nǹkan lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó ní mo ṣe ń láǹfààní láti gbé yín débẹ̀ ajá àjàtàn ìjà ní dálẹ̀ nígboro ayé kó má bàa wà á dìjà kó má bàa dẹ̀kẹ́ lọ́dún ẹyin tèmi ní gbogbo lẹ̀kílẹ̀ ó ní mo ṣe ń láǹfààní láti mọ tètè mọ ajá yín mo ń jáyé kẹlẹ̀ jáyé bẹ́tà torí pé àárẹ̀ rẹ̀ tán ìjà ní ó wulẹ̀ dálẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn nìyẹn ó yẹ kò ṣe dúró wò bó ṣe ń lọ àwa ń bá dọ́gba fún díẹ̀ yìí tẹ́ ẹ bá mọ̀ ẹ jẹ́ ń jáyé o. ikọ̀ ẹgbẹ́ agbébọ̀ lórílẹ̀‐èdè faransé orílẹ̀‐èdè morocco oní ọmọ láǹfààní láti kọ oní ti láti mọ àkójú nígbà wo nínú ìpele ẹlẹ́nu mẹ́jọ ni kọ́tọ́ fainá ibẹ̀ náà ti láǹfààní láti mọ àkójú ara wọn ébà cristiano alvaro dos santos ronaldo pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó jó lánàá ó fètè mọ́nú ó wo pé gbogbo ẹ lọ débi tó ń parí ìrìn àjò wọ ọkọ ọbùsì rèé àbí ayò kan sódò ọmọ ọdún yẹn ju tẹ́hùn ò lọ o ní purọ́ fún yín ébà ó bú ẹkú pẹrẹgẹdẹ kódà sound 35 tán kà fún wọn lánàá ó jó gàgà ẹniwèé
ẹ̀yìn ọmọ Manchester United ẹ̀yìn ti Man U assist Bruno Fernandes di melo ibi a ti ma gbẹ bọọlu to dari a n bọ lori ẹ to ba di leta gẹgẹ bo se wa latapa ati ibẹ yen o ni mo tun se lanfani lati gbe yin debẹ ẹwo ko si ranbẹ o nitori pe Donald Trump naa ti sọrọ bi pe o lo n ba Gianni Infantino sọrọ wípé rẹ́kàdì falárin balógun yẹn wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n rìfíù rẹ̀ ó lọ bá Infantino sọ̀rọ̀ wípé Infantino sì ṣe bẹ́ẹ̀ wípé wọ́n rìfíù rẹ̀ o wípé wọ́n sì sọ wípé falárin balógun ó lè láǹfààní láti kópa tẹ́ ẹ bá dẹ̀ wò ó káàdì tó fi gba káàdì jáde kúrò lórí pápá yìí ó lè dá àyàn ní àǹkù níbi tó ti ti ọmọlọ́mọ ń bàtà ìyẹn níbi kókósẹ̀ tí bàtà ọmọlọ́tẹ́ tẹ́sí ọmọlọ́mọ tó ti lọ ẹyìn gẹ́gẹ́ bó ṣe wà rí. gẹ́gẹ́ bó ṣe wà rí látàpá àti bẹ̀yẹn ó yẹ pápápá ẹ jẹ́ kí n sáré ṣàlàyé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bó ṣe dùn fáwọn kan ló kóró fọ́mẹ́lòmí ẹ ń bèrè pé bò nítorí pẹ̀lú sáríkìù ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pẹ́nu rẹ̀ dùn ìyẹn sí ìyà títa ni tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù portugal jẹ lánàá ẹ níbi ìtibáwo ẹ jẹ́ sáré jayín ẹ wò ó. ní bí ikọ̀ ẹgbẹ́ pọ̀ lórílẹ̀‐èdè portugal bá ṣe jádànù yìí òun ti láwọn pléyà mẹ́ta ìyẹn ní vacation bá yẹn tó jẹ́ pé wọ́n ò mọ̀ sinmi mi jẹ́jẹ́ lẹ̀ mo wá ní ìmọ̀tara ẹni nìkan kọ́ nìyẹn yẹn náà. tí n bá rí kí ó ní kò kára bí yẹn pẹ̀lú jọ́lẹ̀ àwọn mẹ́tì mi àwọn eléyìí tó tóbi mẹ́wàá nínú góò mọ́kànlá ìyẹn tí kọ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè gẹ̀ẹ́sì tí wọ́n láǹfààní láti gbà wọlé nínú ìdíje fi ẹ̀yẹ àgbáláyé eléyìí ti ń lọ lọ́wọ́ ní mọ̀nàkà ẹ̀ mo tún ti jẹ́ ayé bẹ́ta gbẹ̀yìn débẹ̀ ajá àjá tẹ́sẹ̀ ìjà ni ó wulẹ̀ dálẹ̀ nígboro ayé kó má bàa wá dìjà lọ́dún ẹ̀yìn tèmi ó ní mo ṣe wú ọyín sí rè gbẹ̀yìn débẹ̀ kẹ́ẹ̀bà lè máa ó fà kí ó ṣe ń lọ lápá àti bẹ̀yẹn nìyẹn tá ń sọ ẹ bá ń jè ilẹ̀kùn ẹ bá ń sí i àwọn eléyìí ní lámbà lẹ́nu láti bí dé bá ọjí wọ́n bá ṣe ń wò mí àwọn olúkú bàtà sí wọ́n ń fi ẹ̀mí wọn lè díẹ̀ mi àwọn gúrú máa rájì gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹn ó yẹ pápápá eré gbogbo

Oh, kilo wi o ni wa gbe agbagba ri daju e won le fi gba kini ife aye agbalaye sugbon o je n to ba ni lagaje bi pe ko se se lasiko yi gege bo se wa lapa ti beyen o ni tori pa won ni gbagbo ninu ara won o ni o je ka won gba lele yi o an wa ni gba wo ati ni gba wo gege bo se wa lapa ti beyen se ba gbagbe pe gbogbo won na ti fogbo gboda rugbojo iyen ninu ko igbe agbobolo ohun to ba ye lawon bi gonkaloremos awon bi ju avelis so gbagbo mi na awon bernardo silva cristiano ronaldo bruno fernandes awon yen din darugbojo werede were gege bo se wa lapa ti beyen na mona kai o ye gbagbagba o se gbege si won le fi ge si e so ti ma bi po ti se ko ti soju mi mu bayi gege bo se wa lapa ti beyen na we atorilede ge si iyen ni quarter final orilede orilede faranse atorilede morocco iyen lapa ti beyen e ma wi orilede spain na awon na ti kese jari so ti quarter final bayi orilede wo lo wa ku eleyi ta lava ni lati reti ẹni bá jáwé olúborí láàrin orílẹ̀-èdè argentina àti orílẹ̀-èdè egypt pẹ̀lú ẹni bá jáwé olúborí láàrin orílẹ̀-èdè colombia àti orílẹ̀-èdè switzerland àwọn yẹn gbogbo wọn òun náà lálàǹfààní láti fi kún tó fi máa jẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́jọ eléyìí tá a ti ń retí orílẹ̀-èdè brazil wọn ti já sí gbó orílẹ̀-èdè portugal igbó nílé wọn àwọn náà ti já dànù gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹn àní àní òsì ń bẹ̀ wọ́n ní wọ́n gbọ́dọ̀ kò sí bẹ̀ torí pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè germany wọ́n ti gbá ta ní george club gẹ́gẹ́ bí olùkọ́ni wọn wọ́n ní wọ́n gbọ́dọ̀ kò sí bẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe ń láǹfààní láti jà yíkọ́ta àjá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé ó yẹ pápá eré gbogbo ẹsẹ̀ wìtì

0: gbọ́dọ̀ wà lágbàdì bí ẹjẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n ta mọ́ra kí n tọ́sọ̀sà kí n gbéra pá kí n dẹ̀ gbé bọ́dì nítorí àgbègbè tán ìjà ní dálẹ̀ nígboro ayé látapá ti bẹ̀yẹn ó yá pápápá ẹjẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n mú ìpolongo àti ìpolówó ọjà tó wà lápá ti bẹ̀yẹn.
1: AM Nigeria PLC, the name don't change, but na still the same ogbonge cement and other building solutions company wey help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge dem, Cocoa House, National Theater, plus plenty HTRAM construction for this we country since 1960.
2: HBM Nigeria, formerly number.
1: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
0: Oye ka bo pada latapo ati bi gege bo so wa lapo ati beyen oye je ka tun tode te so wo waju ka ma se lola fi bo bi oku sokoto tin ba pada di e tun na fa ni lati mu ipolongo ati ipolowo aja eleyi tin be lapo ati bi kuro ni waju mi gege bo so wa lapo ati beyen ni oye papapa ere gbogbo ese witi ẹ̀jẹ̀ ẹjẹ̀ mọ̀ wípé amúlẹ̀kọ ẹgbẹ́ gbọ́pọ̀ lórílẹ̀-èdè spain ó ti fi tabalẹ̀ kàṣàgbà kí ní ìtàn náà tó fi balẹ̀ ó ti fi tabalẹ̀ o gẹ́gẹ́ bí amúlẹ̀ tó ti láǹfààní láti farahàn ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ fi ẹ̀yẹ àgbáyé tí ó ti láǹfààní láti kọ̀ǹsídìí ẹ̀ ń bèrè pa many minutes ni ó ti jẹ́ 600 plus minutes ó dẹ̀ ti ń kà lọ lápá ti bẹ̀yẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn mo ti jẹ́ ayé mẹ́ta gbẹ̀yìn débẹ̀ ajá àjá tán ìjà ní dálẹ̀ nígboro ayé àní lánàá yẹ gẹ́gẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lórílẹ̀-èdè spain tí wọ́n láǹfààní láti mú clean sheet mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ń bèrè pé bíi ti báwo ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ọ̀mí olódòdó látorí orílẹ̀-èdè morocco òun náà ti bẹ̀rẹ̀ látakọ àti bẹ̀yẹn ẹ wá wò ó orílẹ̀-èdè kapfadi ìyẹn náà bá wọn tọ̀mí olódòdó ẹ má jẹ́ ń tẹ̀yìn saudi arabia mẹ́rin sódò náà ipa wọn pa uruguay lẹ́yọ kan sódò ọ́sìn àjẹ mẹ́ta sódò lọ́wọ́ wọn wọn tún bójú portugal jẹ́ pẹ̀lú àmì ayò kan sódò ojú wọn bára gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yá cristiano ronaldo nínú ìtàn ìgbésí ayé rẹ̀ ó ti láǹfààní láti gbé ìfẹsẹ̀wọnsẹ̀ tó tóbi mẹ́tàdínlọ́gbọ̀n nínú ìdíje fi ẹ̀yẹ àgbẹ́láyé ó sì mi àwọn ó mi àwọn mọ́kànlá gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀yẹn bákan náà gẹ̀dẹ̀ rèé

0: oye ko papa e je ki sare lanfani laati ma se kini laati ma je yin ni wi pe fidelis ikejuku o ti bere ti ni se kini o ti bere ti ni la ma keko si lorile de Scotland laati gba license gege bi oluko ni eyan UEFA bi gege bo se wa lapa ti be yen oni mo ni kin lanfani lati sare gbe yin temi nibe ni tori pa ja ja tan ija ni dale ni gburu aye ko ma ba wa dija ko ma ba wa deke o na lo je ke lanfani lati sare ma gbe yin debe leyo ko kejeji iyan lota pa ti be yen o ya papapa lai de na gbanu lai fa koko sogo e je ki sare lanfani lati tamara lata pa ti bi ke mu ipolongo ati ipolowo aja yi se n ba pada de ka da yoku do bale laga si kali iyen lapa ti be yen mo lo wa mo n bo wa gbugbu ara mo fi pada bo e ku kale.
1: Orúkọ mi ni Yeye Lua Toyin Adegbola. Mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ́ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí, bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di Abájọ. Monomi Plus, atẹ́jẹ́ṣe oògùn tí wọ́n fi epo ẹja cod liver oil ṣe joy fún supplement ni. Èròjà ẹ peléke, ó ń tara ṣe, ó ń máradán, ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa, ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébé. Monomin Plus
2: fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver

0: ìlú àtúnrin tó jẹ tí ń gbèsè tó túnrin lẹ.
1: ìlú lẹ́gbọ́ jẹ̀mí ẹgbàdàn wọ́n mi.
2: kẹ̀tì wà kó sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní.

palẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Tìgbọ́n ti jù á mí títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá a ti mọ fọ́ngbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yerùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó máa dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó máa gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti máa bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú àtólé, ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí, èjìgbàrá ẹlẹ̀kẹ́ níta àwọn ìjòyè.

0: Atunde bi se wa loni Olorun lori eto ta pe ni atupa la iroyin ni Damore 7.7 FM beloti lori bi ere bi awada be ba gba sami olorin to ko be oni
1: 77 is a number mako yen mako mako yoku
0: oni ojo keje osu agemo ojo keje osu keje ni njebe odun ko le legba omo se be o le befa o ẹ̀lẹ́ bẹ́ẹ̀ kúlé akọ́kíní ọ̀dẹ́ o àwọn òròyìn àgbọ́sọ gbọ́dọ̀ àgbọ́ sífìlà sígẹ̀lẹ̀ àgbọ́kọ́ àgbọ́rẹ́rì àgbọ́lamilójú gbogbo ẹ̀ náà la kọ́wọ́ ẹ̀mí àwọn ọmọ ọpẹ́ méjìlẹ̀ wá o bí ó jẹ́wòrò a sì jẹ́wọ́ àpẹ̀tẹ̀ ẹ̀wà wọ́rọ́ dùn jẹ̀rẹ́ sí pọ̀tọ̀ lódún jẹ búrẹ́dì o
1: Ọlọ́tíwájú ògúnrí ọ̀pẹ́ mi ti ló kọ tèmi ẹ̀ lẹ́kúlé àjílódì níbí o. Tó, ojú ò ní pọ́n ni kó kọjá kókókó. Bẹ́ẹ̀, ọrùn ní wéèyàn kó kọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ẹ̀bùn ilẹ̀ títì kó kọjá ikú. Òdé ló wúrọ̀ tó ní ètò yin ètò wa. Ètò àtúpalẹ̀ ròyìn sórí kẹ̀yìn dá Wọ́n ti mú kẹ̀dẹ́ ní báyìí kókó àjímu ni wọ́n ti gbé ké síbi ọ̀sọ̀rọ̀. Bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn ògùn ẹ̀gẹ́ tó ń sẹ́lura lóróòrò. Ṣé wá rí àwọn bíi Bẹ́ẹ̀nì, àwọn Grace, àwọn Ṣemilóore, Anko. Wọ́n á níbẹ̀ rókàyè lóòrọ̀. Ó mọ̀ ni àwọn ń jalura. Ìṣẹ́ tí ìròyìn rèé owó wọlé tí kìí ṣe pàǹda tí wọ́n kà ní àwọn ilẹ̀ ibì kan nílẹ̀ Ìbàdàn àmọ̀lá láfúrè àti àbúlé wedú ẹ̀rọ ògún fẹ́ni ògún bani ní nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ kọjá ìṣẹ́jú méjì tó táíwò Adéyẹmí lorúkọ mi.
0: Eléjìrẹ́ o.
1: Ọkùnrin mọ̀ ni.
0: Èmi ò dáwọ́dẹ tòní o. Èmi àti The Nation Ajawa o. Yàrá ròyìn channel ó wà lẹ́gbẹ́ mi o. Kódà punch àwọn náà wọ́n wà mẹ́ wọ́n punch ròyìn jáde o. Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn gẹ́gẹ́ bí aṣẹ tún rí. Yàrá ròyìn channel bí mo ṣe wí fún ọ lẹ́ẹ̀kan eléjìrẹ́ o.
1: Tó alright now ọ̀pá lówùúrọ̀ tòní. Tí bá mo fi kó wọlé owó mo fẹ́ kó fún ọ ṣùgbọ́n ò sílé. Tó Daily Boss leadership yàrá ìròyìn wa wọ́n kànlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tòní wọ́n ìròyìn punch abèbèlè wọ́n mú kànlẹ̀ lówùúrọ̀ tòní.
0: Ó dá ajẹ́pẹ́ bákan náà lọ́mọ ṣe sọ nínú jẹ́ wá mú lọ́dọ̀ tèmi láti inú wẹ́rọ The Nation lọ́dọ̀ tèmi o ṣe ilé nílé yín báyìí náà ni mo kálẹ̀ jò kó bá rí mútu tv jẹ́ o ààrẹ tí mo ti pàṣẹ ní ẹlọ́rìn ṣèwádìí google mẹ́ta s àtàwọn mi o lórí pé wọ́n lu àǹfààní àwọn àgbékalẹ̀ ìròyìn ilẹ̀ nàìjíríà fún àǹfààní ara wọn ààrẹ bọ́lá ahmed tinubu bàbá olórí oko bámbàm nílẹ̀ nàìjíríà nù ó ti pàṣẹ fún àjọ tó ní sí ìdábòbò àìtọ́ tó ní ṣe pẹ̀lú àwọn oníbàárà fccpc orí ẹlọ́rìn ìṣèwádìí o tó ṣe gbòógì lórí àwọn iléeṣẹ́ èyí tó wà fún ọ̀rọ̀ ẹ̀rọ ìgbàlódé àpapọ̀ lẹ́wà tó fi mọ ẹ̀rọ abánironú ai o àtàwọn ojúkò míì tí wọ́n ń lò òní lórí àwọn ẹ̀sùn kan ní o wípé ṣe ni wọ́n máa ń lo ọ̀nà tí ò bófin mu láti lo àwọn àgbéjáde ìròyìn iléeṣẹ́ ìròyìn ilẹ̀ nàìjíríà fún àǹfààní tara wọn àgbéjáde tí wọ́n fi léde lánàájú ajé látọ̀dẹ ní tí ń ṣe adẹ́rí àpapọ̀ fọ́rọ̀ tí ń lọ ìyẹn nínú àjọ fccpc ọ̀gbẹ́ni ọ̀ndàjẹ ìjágù ni wọ́n máa sọ̀rọ̀ pínsẹ́rì àjọ náà fìdí ọ̀rọ̀ múlẹ̀ pínsẹ́rì ìwádìí náà o ni àwọn yóò fi fojú sun àwọn iléeṣẹ́ náà ní orílẹ̀ tá a ti rí iléeṣẹ́ bíi iléeṣẹ́ mẹ́ta o iléeṣẹ́ alphabet tá a mọ̀ sí google iléeṣẹ́ s tó ti jẹ́ twitter tẹ́lẹ̀ rí àti iléeṣẹ́ tó jẹ́ ti ẹ̀ka abánironú ẹ̀rọ ìgbàlódé abánironú tá a mọ̀ sí ai o tí gbogbo wọn tó ń ṣiṣẹ́ nílẹ̀ nàìjíríà o gẹ́bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ ṣe àìlè mójúkò lẹ́jà àrọ̀ báyìí náà ni mú kí gbajúmọ̀ oje kò lódì nation ló gbọ́dọ̀ yẹ léjì rẹ o.
1: tó lónìí daily post mọ̀mọ́ gbá mu lówùúrọ̀ tòní ọ̀pá kẹ̀kẹ́ ìròyìn tí mo gùn lówùúrọ̀ tòní gáwọn tí mo gùn wájú iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí mo mọ̀ gbédè tó ní ẹ̀wò àgbà kì í wà lọ́jà àkọ́rọ̀mọ tuntun wọ̀ bẹ́ẹ̀ bí ìlú kan bá fi lè bàjẹ́ àmọ̀ràn wà àwọn àgbààgbà tó wà níbẹ̀ náà mọ̀ ni ààrẹ ilẹ̀ yìí bá tinubu ó ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ brunei àti alia àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún sẹ́tọ̀ gabriel susan nílẹ́gbẹ́ ààrẹ nílùú àbújá ìpàdé ọ̀hún tó wáyé ní àná ọjọ́ ajé monday wọ́n mọ̀ pé látàrí ìfáǹfà ọrọ̀ òṣèlú tó wáyé ní ìpínlẹ̀ Benue ìpàdé ọ̀hún ló wáyé lórí ìfáǹfà tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Benue níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Aliya àti akọ̀wé sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí Sẹ́ńtítọ́ Gọ́jà Kúnmi àwọn méjèèjì wọ́n máa ṣe ìfáǹfà lórí ẹni tí yóò darí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Benue ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ nílùú Poso Rọ̀tò ní ọ̀pá.
0: Ó dá yàrá yòyìn channel ni mo wà eléjì rẹ o.
1: Ọkùnrin mọ̀ ni.
0: Ààrẹ Tinubu ọmọ ti ṣèlérí o. Ó ní ẹgbọ́ ètò àmọ́lò ẹ̀rọ ìgbàlódé o láti fi ṣètò ààbò pẹ̀lú àwọn ọmọ ológun kálẹ̀bà kápá ìṣòro ètò ààbò tí ń ṣẹlẹ̀ nílẹ̀ wa. Ṣé orin ni gúnṣe tó fi pa lórí ọmọ aráyé àtúpẹ́ta ló rángun sẹ́wò. Ààrẹ Bọ́lá Tinubu ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìṣèjọba tó ń ti farajọ láti kó àwọn ẹ̀rọ ìgbàlódé wọlé fi kojú àwọn ìṣòro ètò ààbò tó ń dúnkokò máràlú àtẹ̀mí àti dúkìá àwọn ọmọ Nàìjíríà o nínú ọ̀rọ̀ rẹ̀ ìyẹn ni pápá ti ìṣeré láti Yakubu Gowon Stadium ní tó wáyé ní àná ọjọ́ ajé nílùú Port Harcourt nípínlẹ̀ Rivers lásìkò tí wọ́n ṣe àjọṣepọ̀ kan ìyẹn àjọmogun lẹwa tí wọ́n ṣe àjọjọ tiwọn pẹ̀lú àjọṣepọ̀ ìyẹn fún àjọ ALFF o ààrẹ ẹni tí igbákejì ààrẹ Kasim Setima ṣojú fún wọ́n ṣèlérí fọwọ́ gbáyà wọ́n fọwọ́ kanlẹ̀ fọwọ́ kanu nà ká sókè wọ́n pé ọlọ́run gbọ́ ẹ̀ wò wá ti ṣèlérí láti fòpin sí ìṣòro ètò ààbò yìí nípasẹ̀ lílo àwọn ẹ̀rọ ìgbàlódé o eléyìí tí a máa lò pẹ̀lú ìṣiṣẹ́ papọ̀ má jọ ọmọogun lẹwa láti lè kápá àwọn tá a ti láwe ẹmọ sígbe jáde ṣe orin tọkùnrin ṣe fọbìnrin pọ obìnrin ní òmúre o yàrá ròyìn channel ló gbẹ́ròyìn eléjì rẹ o.
1: tó lówùúrọ̀ tòní ọ̀pá fohùn léde ẹbàṣẹlò báyìí náà ni àgbúdọ̀ ṣe máa sọkó rẹ̀ lídáṣípù omugbamu lówùúrọ̀ tòní kẹ̀kẹ́ ìròyìn ọ̀hún ìlú àbújá òun náà mo mọ̀ sí wa ní òwúrọ̀ tòní tó ní ọmọ onúre èkó ní fẹ́ jẹ́ kótó ìjọba àpapọ̀ ilẹ̀ ti ké sí àwọn oníròyìn àti àwọn ìlú mọ̀ọ́ká lójópo ayélujára wípé kí wọ́n mọ̀ọ́mọ́ ṣe ìpolongo ọ̀fẹ́ fún àwọn agbésùmọ̀mí àti àwọn akógunjàló mọ́jà kíwọ́wọ́ wípé àwọn ìròyìn òfegè tó léde ọ̀hún ló ṣeéṣe kó ṣe àkóbá fún ìṣọ̀kan lórílẹ̀èdè yìí mísítà nílẹ̀yìí fún ọ̀rọ̀ ìròyìn àti ìtanijí aráàlú muhammed idris ló fohùn léde nígbà tó sọ̀rọ̀ níbi àkọ́kọ́ irú pàdé tó léde tó ń pè ní arewa media summit ẹni tó yẹ pé abẹ́ṣekáwọ́ àgbà rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn ó fohùn léde abdulasisi ní ìpínlẹ̀ kánò tẹnumọ́ wípé ẹ̀wọ̀ ẹjáwọ́ lápọ̀n tí ó yọ ẹgbómilaka náà ẹjáwọ́ láti mọ rí pé àwọn ọ̀daràn yìí ẹ fún wọn ní ìpolongo ọ̀fẹ́ lásìkò lọ́rọ̀ tò ní ọ̀pá.
0: ó dá punch lèmi wá o lórí ọ̀rọ̀ ọdún 2027 náà ni o. ẹ̀mí-a ìlú ìlọrin bàbá rọ̀jò àdúrà láwọn ọmọ oyè lẹ́gbẹ́ òṣèlú apc lórí nípínlẹ̀ kwara o ẹ̀mí-a ti ìlú ìlọrin ìyẹn ibrahim sulugambari lánàájú ajé ni o wọ́n ti ṣàdúrà o fún àwọn tó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú all progressives congress apc eléyìí tó ń ṣàfihàn pé wọ́n ń ṣàtìlẹ́yìn fún iṣẹ́ rẹ̀ ti gómìnà abdulrahman abdulrasaq èyí tó ń gbèsè nípínlẹ̀ yìí ni o gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé pé ńṣe ni ẹni tí ń ṣe adarí lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ yìí ni wọ́n ní òun náà léde ọ̀rọ̀ nígbà tí wọ́n ní ẹ̀mí à ń sọ̀rọ̀ ní ààfin rẹ̀ níbi tí ẹgbẹgbẹ̀rún àwọn adarí àti ọmọ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ yìí o níbi tí wọ́n ti péjọ pẹ̀lú gbígba àdúrà lẹ́nu ọba ìyẹn ẹ̀mí àti ìlú ìlọrin o gẹ́gẹ́ bí ṣàlàyé ọ̀rọ̀ ní ààfin ẹ̀mí àná o wọ́n ní gbogbo àwọn tó jẹ́ ọmọ oyè olùdíje lẹ́gbẹ́ òṣèlú náà gbogbo náà ni wọ́n ń tẹ́rí gba àdúrà lẹ́nu bàbá o eléyìí tí alága fún ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ yìí ọ̀gbẹ́ni sunday fàgbẹ̀mí tó kó wọn sòde pẹ̀lú àwọn ikọ̀ tá a ti ráwọn olóyè jàǹkàn-jàǹkàn lẹ́gbẹ́ òṣèlú apc àti gbogbo àwọn olùdíje wọn lẹ́gbẹ́ òṣèlú apc o tó fi mọ agbẹnusọ ilé asòfin ìpínlẹ̀ kwara o ìyẹn títún ṣe olùwápò gómìnà ọmọoyè lẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ yìí right honourable yakubu danladi o kódà wọn ní gbogbo àwọn tí wọn jẹ́ olùwápò lọ sílé asòfin àgbà àtàwọn tó ń wá ipò lọ sílé asojúṣòfin tó fi máwọn tí ń wá ipò lọ sílé asòfin ìpínlẹ̀ yìí gbogbo wọn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc náà ni wọ́n mọ̀ péjú pẹ́sẹ̀ síbi àdúrà tí bàbá ń ṣe fún kó wá wọn o ṣé wọn ní gbogbo ẹran tí ń bẹ nínú ìsásùn ti síbi náà sáà ní ṣe punch ló gbẹ́ròyìn eléjì rẹ o.
1: tó lówùúrọ̀ tòní ọ̀pá dúró dè mí níwájú oṣù sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kwara yàrá ìròyìn dayamondi omuwa lówùúrọ̀ tòní tó ní awé fún ni kó tó dání ọ̀pá àgbàlagbà ìjà káàdì náà mọ̀ ni wọ́n ní ọgọ́rọ̀ àwọn alátìlẹ́yìn ààrẹ bọ́lá ahmed tinubu ninu egbe oselu APC ni ipinle Kwara to npe ni G15 lana ojo aje won ma se wode kakire ti butoro ilorin won si fohun lede wepe awon ti kolode ni ani igbese otoge to gba joko oni di sarake odun 2019 ni ipinle Kwara awon egbe ohun won tenumo wepe ijoba gobernor Abdul Rasaq ipinle Kwara o ti dagunla si ilana antele ati opa kutule otoge ninu isakoso re nigba ton soro pelu awon oriroyin olodije fun ipo gomina ninu egbe oselu APC ni ipinle Kwara to je to tu je asoju awon eyan ekondebo agbogun ipinle Kwara ni legbemo asofin agbada ye solio mustafa salaye o ti kesi gomina Abdul Rasaq pe gomina kan fi aye gba koyawo papa julo oroselo labele o wa jawa kiwowo we pe tan ba lana selo tan dagunla se awon eyan kan ru egbe oselo be ko fe ku ba wole awon tu wa nibi wadi ohun oni omowe bashi omolaja bolaniwa oya ya seriki ah senator dr yaya ibrahim olori egbe senator lola ashiru senator ma sulaiman sodiki amofitelebe gore san alaji tagudi adu onrebu omar mohammed bio omowe oluwa toyin tagudi alabi omowe asisi sala komedi olaniyi captain ahmad mamudu onrebu yinka luko onrebu ismail tijani ati awon eyan jakan jakan won ni gomina awon fohun lede bi pe be se nse yi o se se ko to pe pada ni ipele Kwara diamond lo ro to ni opa
0: oda di nation le mi wa o se eyan ti soro re yi bobo iru o ma ni fede yin bo gbadua o eh egbe oselu APC ni ipele Kwara okan re ninu awon to wapo sile asofin ipele yi o to je pe o npe fun ki won o se dede o je bi won se ni enikan to je oluwapo si ile asofin ipele Kwara mo ni iyen ni ekuti odogun ni eka ti egbe oselu APC mo ni ni ipele yi o prince akibu sulaiman Eman, wan lo lede I, wade kanilu e, ni le o, ni jaba e bile o, yon, ni bito tin sala yipwe seri, o unga gama, lo julo wo e ni, toja ulubo ri, ni bie to dibe oko, mesi yo sile asufi, bile yo, e yeti wan se to sirwa, wadari, lati kwe wako, ma, olu dije kaka, le a, wan lori le kon, na o, Sulaiman, okpa rawa, se a, wadari, e gbe o se, luna, oni nse ni ki won kede eni to to to ja olubo ri ni bi eto liboko mesu yo eto libo abele o gẹ bi o se pe fun pe kawon eyan ko mo mi suru na o wa ro asofin tin bebe lowo musa to je bi o oni se ni ko ba awon olutele re to ja won lati leyin re lowo o lowo ta wa yi pe titi gba ti egbe oselu na ti o fi gbe igbese soro jade o nse ni awon tin se ife wonu won ma fi asuka pe se ri a to je bi ni won ma sakawe re bi eni to se pe se ni ko ya jasan ye rarin mo lasiko ta wa yi o won ni tori pe oni wa kede bi eni ti o ja olubori ni bi eto ibo abele won ni sugba o pelu awuye awon won le ni to se pe eto isejoba awarawa nigba to ti se saju gbe awon akuti ibo se ni o mo ti ni ijakule lopo lopo asiko seyin o ati pe koda ko gbajumo mo ninu oselu bo wa legbe kan ga kan go pe ni ati pe awon ara lu o fe nipo mo bo ti wo ko mo o won ni ato bi te riun ko ti e ti le ni popularity kankan iyen ni pe ko mo ti e loko pupo kankan mo ninu oselu lenu jo melu seyin ta ba ni ka wo pelu eleyi won wa ro egbe oselu na won ni e si atun yiriwo ati atugbeyewo abajade esidibo abenu o eye to jade ni bi eto bo ko mesi o yo won wa so pe se ri be eyan ba gbe oludije kale to je pe awon aralu won o fe awon eyan won lawon o fe ni bi eto bo ko mesi o yo bo ba ye pe ru eni be le wa gbe kale a je pe anfani egbe oselu APC ninu eto bo gbogbo to nbo a je pe binti bayi na ni o ma o se ta badake ta le no si badidake na ni eleji re o won ko un soke o the nation lo gboro yin lo ro to ni won ni ese bo se to ni e ma se nto wu yin o
1: to lo wo ro to ni opa mo fi ole na ma laja ninu egbe oselu APC ni ipinle Kwara punch omo mo gba mu lo wo ro to ni keke royin mi elegbimo asofin agba ele yi mo gbede lo wo ro to ni to pada fun lede wepe agbalagba ta ba pari ija kobodo da sile elegbimo asofin agba ele yi ti selaye wepe abadofin sidase ile ise olopa nile ye o ma gbe kale eke awolopa ya rapo kanda se ifa fa to ni se lori tita bukwe ni ninu oro selo ah be tita bukwe to mo niyan lori de ye ati awon kan to le se akoba fun eto abo lori de ye o tenumo we pe ewo e fo kan bale we pe o fi ohun yo da bobo amole ye papa julo awon gomo ko na anfani lati ma lo lati ma fi na mo enikeni fun oro selo won sa

0: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC. Available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort, choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid, fast relief, full comfort. Gascol is a product of Feedsin Healthcare PLC.
2: Ìjọ àpọ́sẹ́lì ti Kristi CAC Òkè Ayọ̀ Sádọ́kẹ̀ DCC Headquarter Ìlọrin fi ìfẹ́ àti lórúkọ Jésù pé gbogbo ọmọ Ọlọ́run àti gbogbo olólùfẹ́ ìrẹsì ọ̀sẹ̀ jíǹde agbára ńlá kan tí a pè ní Aya Grand 2026 pẹ̀lú kókó rẹ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tó ń bo nísàn The World That Healeth. Ètò yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù keje títí di ọjọ́ ẹtì ọjọ́ kẹsàn-án oṣù keje ní dédé aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní ọjọ́ Àìkú ọjọ́ kejìlá oṣù keje. Àwọn ní wákàtí méjìlá pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ọ̀wẹ̀ àti àdúrà. Olùgbàlejò wa ni Pastor MK Ọlọ́run Tọba. Àwọn bàbá wa tí Ọlọ́run yóò máa lò ní àkókò yìí ni bàbá wa Wòlíì Dr. M.O. Àdìo láti ìjọwà CAC Alábùkún fún pẹ̀lú bàbá wa Pastor S.O. Olúkòsì láti ìjọwà CAC Achievers àti bàbá wa Pastor L.A. Bamidele láti ìjọwà CAC Ọlọ́run Ṣògo pẹ̀lú àwọn ìrántí Ọlọ́run mìíràn tí yóò wà níbẹ̀. Yóò sì tún jẹ́ àkókò ìyìn alágbára níbi tí àwọn akọrin yóò ti fi orin gbé orúkọ Jésù ga àti agbára ìmímọ́ yóò sì máa sọ̀kalẹ̀. Ẹ má ṣe jẹ́ kí ẹlòmíràn kí ó sọ fún yín nípa rẹ̀ nítorí Ọlọ́run ti pèsè àkókò yìí fún ìgbàlà ọkàn, ìdásílẹ̀, ìwòsàn àti ìṣẹ́gun pátápátá. Ẹ wá pẹ̀lú àwọn ẹbí yín, ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín. Aya Grand 2026, Aya Grand 2026, Aya Grand 2026 láti ìgbàlà dé ìgbàlà, láti ògo dé ògo. Ọlọ́run yóò gbé wa dé ilẹ̀ gíga. Jésù ni Olúwa.
3: Ẹ kábọ̀ padà sórí ètò yín, ètò wa, ètò àtúpalẹ̀ ìròyìn ní Kẹ̀hìndé Amọ́dé 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ọ̀pá kà síwájú.
4: Mo ti wọ yàrá ìròyìn channel lọ́dọ̀ tèmélẹ́jì rẹ̀ ọ̀hún Sọ́mà gbọ́rọ̀rùn láti sọ kàngadì sálángà. Àmọ́ kò mọ̀ rọrùn láti sọ sálágádì kànga o, fẹ́ni tó fẹ́ gùn lẹ́mìí o. Ìjọba àpapọ̀ wọ́n ti lọ́ọ́ rí ṣèpàdé pọ̀ pẹ̀lú ẹgbẹ́-òfópó Dangote o àtàwọn alágbàtẹ́po lójú náà láti pè fún képo kẹ́dínwó kó wà lé lórí o. Ìjọba àpapọ̀ lẹwà lọ́wọ́ tá a wà yìí wọ́n ti ṣèpàdé alátìlẹ́kùn mọ́rí ṣe ìpàdé ìdánkọ́kọ́ mọ̀ ní pẹ̀lú àwọn tó jẹ́ aláṣẹ ẹ̀bùn fọ́pọ́ ti Dangote àti àwọn àjọ tó rí sọ̀rọ̀ epo bẹtiró nílẹ̀ wa ìyẹn petrol àwọn gẹ́gẹ́ bí ara ìgbìyànjú wọn láti pé kí owó tó ń pa epo bẹtirólù kó lè bá jáwálẹ̀ o ní orílẹ̀-èdè yìí ṣe balẹ̀ tó bá lé kan kì í máa takùn sáàtàn o. Gẹ́gẹ́ bí wọ́n sì gbé jáde wọn ní sẹ́rí ńṣe ni eléyìí làwọn ń kàn pé kó epo jáwálẹ̀ lórílẹ̀-èdè jákèjádò orílẹ̀-èdè yìí. Aṣojúkọ̀ ròyìn gbogbo ni wọ́n máa gbéròyìn níbi ìpàdé náà tó wáyé ní olúléeṣẹ́ àjọ tó ní sọ̀rọ̀ epo bẹtiró nílẹ̀ wa NMDPRA yẹn nílùú Abuja o níbi tí wọ́n ti ní àtiré àwọn tó jẹ́ àjọ FCCPC àti àwọn àjọ míì tó jẹ́ àwọn àjọ ìkà tí wọ́n ta afẹ́fẹ́ gáàsì o tí gbogbo wọn tó wà nínú ìjókòó pàdé lójú náà láti pé kí epo náà kó lè bá àdínwó o ṣe tá ọ̀bá mẹ́ja mẹ́rẹ̀mọ̀ ní ẹja kì í ṣe mú eléjì rẹ̀ o. Wo àti ìjà wòsàn òlébí àti mọmílẹ lórí o channel yàrá rẹ wọn mọ ló gbèròyìn lójúmọ.
3: Tó daily post mo gba mú lówùúrọ̀ tòní ọ̀párẹ̀ ètò ló ń ta epo ìpínlẹ̀ ọ̀ṣun mo gbé kẹ̀kẹ́ ọ̀hún dé lówùúrọ̀ tòní tóní àṣà gbọdọ̀ fínijó ìyàwòdì kámọ́lẹ́gbẹ́ adẹ́yẹ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun ti jáwá kí ọwọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn.

0: wípé tán fẹ́ ṣe ìkọlù síra wọn láti ṣe àjọyọ̀ ọjọ́ keje oṣù keje ọdún tá a wà yé nínú àtẹ̀jáde kan tó lédè ló ṣe wá fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn di kevin wípé àwọn ẹgbẹ́ òkùnkùn yóò ṣe ìkọlù síra wọn lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ keje oṣù keje àtẹ̀jáde kan tó lédè látọwọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun dsp abiodun ogelabe tó kọ lórúkọ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀ṣun cp ibrahim gotan lánàá fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn ti ń yọgbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọn fẹ́ ṣe ìkọlù síra wọn pàápàá jùlọ wọn fẹ́ kó àwọn ọmọ tó wà nílẹ̀kùn girama sínú ẹgbẹ́ òkùnkùn wọn kọ́ ló ń ṣàánú wa nílẹ̀ pọ̀ sínú ọ̀tọ̀ ní ọ̀pá.
1: ó dáa sẹ́mi sàmì ni wọ́n ń sọ o ọlọ́run ọbàjẹ́ aráburú ní ọba wa pọ́ǹsì lélẹ́yìí o ilé ẹjọ́ rẹ̀ o wọ́n rán èèyàn mẹ́wàá wọ́n mọ̀ ràn wọ́n lẹ́wọ̀n lórí pé wọ́n sanwó náírà báṣu báṣu ní dẹ́ta tìlẹ́dọ̀ o àjọ efcc mà ló sọ̀rọ̀ sọmọ tó tọ̀ sí ni lẹ́yìn lẹ́yìn ló ní ká fọwọ́ sọ níbàdí o níṣẹ́ ni adarí àgbà fún àjọ ti amúnimádà àti gbógun ti wà jẹbanu nílẹ̀ wa efcc ẹ̀ka ti benin o wọ́n mà ti sọ̀rọ̀ jáde pé àwọn ti rí ìdájọ́ gbà lórí àmẹ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó yẹ pé sí ni wọ́n sanwó náírà báṣu báṣu ní dẹ́ta àti nípínlẹ̀ edo o gẹ́gẹ́ sí ni àjọ náà ni wọ́n sọ lójú ọ̀rọ̀ nínú àpilẹ̀kọ tí wọ́n fi lójú òpó wọn ìtàkùn wọn tayélujára lánàá ọjọ́ ajé o gẹ́gẹ́ bí àjọ efcc sọ wọn ni àwọn tí wọ́n se bẹ́ẹ̀ tí àwọn rí ìdájọ́ gbà lé wọn lórí ọ̀hún ni wọ́n kó lọ síwájú onídàájọ́ fa olúbanjọ ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà ní asaba nípínlẹ̀ delta o àti onídàájọ́ ọ̀jọ̀gbọ́n sí a òbíọ̀sọ̀ ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú benin bí wọ́n ṣe gbé jáde o ṣe ẹni tí wọ́n wàhálà tí ò rí ni ẹni kò fi sàtì ìrágbádá o pọ́ǹsì mà ló gbẹ́ròyìn eléjì rẹ o.
0: tó lówùúrọ̀ tòní ọ̀pá pọ́ǹsì náà mo gbá mú tó ní káṣà márùn-ún láti ìlú ògbómọ̀ṣọ́ sí oko lówó ni ojú ọ̀nà márosẹ̀ ìlọrin sí jẹ́bà ní ìpínlẹ̀ kwara adarí àjọṣepọ̀ frsc ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ọ̀gbẹ́ni kábí kazeem fìdí ẹ̀ múlẹ̀ nígbà tó wọ́lù ó ṣàlàyé ní àná ọjọ́ ajé ní ìlú ìlọrin kábí kazeem ṣe wí ó ní ìjàmbá ọkọ̀ ọ̀hún ló wáyé ní nǹkan bíi aago méjì ààbọ̀ àjìn tẹ́ pé ọkọ̀ dáàfù kan òun náà o ni ó fa ìṣẹ̀lẹ̀ ọ̀hún kọ́lọ̀ ń ṣàánú wa ni pọ́ǹsì ló rọ̀ tò ní ọ̀pá.
1: tó àwọn mọ̀lẹ́bí tọrọ kan kọ́lọ̀ bá wa tù wọ́n nínú jẹ́ ń sáré jólè mọ́ pọ́ǹsì rẹ̀ o lọ́dọ̀ ti wá o àbí kọ́lọ̀ ọ̀hún mọ̀ sànú àṣejùmọ̀ nínú àyàrun rímọ̀ títọ́ o egungun rẹ̀ o àárọ̀ ọ̀run kìnkìn wọ́n mọ̀ ṣekú pa ẹni ọdún mẹ́rìnlélógún kan nílùú ọ̀yọ́ àmọ́ ọwọ́ ba àwọn afurasí kan o wọ́n ní àjọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lọ́rin kirinwé o ìyẹn ìwádìí tó gbòòrò sínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpa ni ẹni ọdún mẹ́rìnlélógún ọkùnrin kan ò tán pè ní sẹ́fíù kẹ́hìndé tí wọ́n ní ṣe ni wọ́n ṣe àkọlù sí látọ̀dọ̀ egungun kan o lásìkò tí wọ́n ní àwọn egungun náà tí wọ́n jáde ní agbègbè tán pè ní làbíràn ní ìlú ìbàdàn ti sòlódò ìpínlẹ̀ ọ̀yọ́ o gẹ́gẹ́
0: bí
1: gẹbi àjọ ọlọpàá náà mọ sí sọ wọn ní ẹnìkan tán jẹ afurasí tán porúkọ rẹ ní asòlẹkẹ tó jẹ egungun asòlẹkẹ mọni wọn ti náwó gan o wọn ló ní ṣe pẹlú ìṣẹlẹ ọhún kódà wọn láwọn mẹrin mí ọtọọtọ táwọn náà tí wọn fẹ mú wọn mà ti gbẹsẹ wọn sọrọ júbẹ ehoro wọn ti ṣe bẹẹ wọn ti júbẹ ehoro wọn ti sá lọ yọrin ní ìṣẹlẹ náà ni wọn ní sẹrí àwọn èèyàn gbarata lórí ìṣẹlẹ làásìkò tó máa ń wáyè tí wọ́n bá ń se ọdún egungun tìbílẹ̀ lọ́wọ́ eléyìí tún ṣe pé kódà láwọn bíi ọdún bíi ẹ̀sẹ́yìn lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ní farapa tán sì ń gbẹ̀mí lọ́rùn àwọn èèyàn jákèjádò orílẹ̀-èdè yìí pọ́ǹsì náà ló gbẹ́rò yìí pé ara ọ̀run kìnkìn tó gbẹ̀mí lọ́rùn ara ayé o.
0: tó o daily post ṣáájú mi lóru ọ̀tún yẹn ga ìjọba ìpínlẹ̀ delta tọ́jọ́ kò ní ẹfunrun ní ẹgbẹ́ wọrí ti ran àwọn ọkùnrin méjì kan wípé kan jẹgi fún etí ẹ̀mí fòbó lára wọn pé wọ́n jẹ̀bi ẹ̀sùn ìdígunjalè àti pé wọ́n pa ènìyàn àwọn èèyàn náà ó ní ọpẹ́bọ ehino àti tibra cornelius ọ̀pá kọ́lọ́ ń ṣàánú wa ni.
1: ọlọ́run ó ṣàánú ká mọ́tàbálá kejì náà kọ́ òun tá a mọ̀ sí abala lámì tọ́ tọ́ ẹ̀yára létẹ̀ ń gbọ́ wa à ń kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kó kalẹ̀ ní abẹ́ wọn abala kejì rèé takò ní abala lámì tọ́ ibẹ̀ náà là ń wọ̀ lọ ẹjẹ́ akọrin àkọ́wọlé ká mọ tí ì gbóná torí òtútù mú díẹ̀ láàrọ̀ tó ní.

níbi ìdá sókè yóò ṣe dé bá àwùjọ wa látún ràn wá létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàngbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: to e ka bo pada sori eto yin eto wa eto e ba wa da si ni kan da mo le ti 8.7 to wa ni lorin ni ipinle kwara lo ni pelu ta wa de yemi agbe mi lo ni ni malam ola eton ba lowo ton ja ko we ore eto gbosolu pdp ni ipinle kwara ka to le kan mo bi yin pe g15 yi ara e feran won kan wa ba yin kan yin lowo to di pe be se wa e le da gomina mo ati pc mu license lowo g15
1: mo ti soro kan fun yin o mo ni awan so ibi ti gomina ku si atun ara won yan nu egbe na ta na le so bi to ku si that means pe a ni magic kankan toju pe ka ronu ka si re ni to ni ronu gidi pelu kwara ka jo si so if ti ru caliber of rawan ni ti won ta na ri pe gomina o tu oko kwara lo bi to da ta si mo pe a asana to da professor ti so doctor ti so onisowo ti so zan ti so la ni won so te ba wa do wa I appreciate one now
0: e ki won kabo
1: a ki won kabo because what is sent to ye kan se te ba wa ni bi ti oda e je kin ba en soro awon kan wa pelu saraki lana te saraki oda won o ku won o si soro igba saraki lu si na to ho so awon ni ramo o luzo abraham abrazaki luzo won se governor lowo won wa jade won wa yo ododo oro jade wallahi ta'ala isma billahi lazi mo ri di ki won de bi pe kola ti mo fi sun ti mo fi ji mo ru ohun ti mo sun lana because kere ni sa for mon 13 se bi gba tan buyan lowo ni
0: tan ba kan lekun yesi fun won pdp
1: a lekun wa awe ti tele egbe oselu pdp e ti lekun
0: awon
1: loye awon people yi te ba po awon loye ta ni so a de bi ta no
0: awon loselu to je pe so 3 gan poropo go ko win apoti ile
1: my dear brother
0: out of any
1: my dear brother say governor win na poti re lawo tin contesting ko to the governor eni ko wa bi bai mala brother
0: abi so fi pe
1: won contest ni cpc as gubernatorial candidate in 2011 won win the unit won ni kiloko eladewole abraman abrazak won contest senator ni 2015 ni pdp won win ni say
0: 2019 ko
1: win ni onu win
0: eka
1: I want to talk about won o le ri 50,000 votes ni Kwara State.
0: Daniel sejuma ri pere kafe ore kan ba da sinle Daniel an so yi pe e kan fenu pon ni o to di pe nkan to se ngba tan je ara ile se joba e kan kan kan le kan pe transformer fawon transformer ibere ni pe en to je pe dukale Nigeria won ko wa sile tori nkan to se yi o fun transformer se solar ko fu ara ise o nkan to je Nigeria ni on kwa si pinle Kwara eni yi ni ebe ka bi se gomina pinle Kwara ka le ma fi aye gba je ma fi si ma ta ntolu na potisi ma fa gba gba yi ni pinle Kwara
1: seri
0: se mo ta pere ka ka awon ba wa da si
1: ipo to ya kan to ru oro te so isi ateyin gangan ipo e dabi si kaile ke wa
0: klode kan yo so mo so fun yin yi e ma transformer melo ni Daniya
1: pin si pe se be ni kan la so fun yin pe constituency re ojo to fe se governor tambu yi enikan la ni ohun na la so fun pe ibi to n gbe lorin transformer lasan o disu pelu re awa re nikan ti won odigboyan to e pe eni to kokko soro te n so isi kai omo fa agba ni ya re tori le ya re ile oba ni ile baba re ile oba ni daudu fa agba tini le egbon ya re transformer tan lo ni fa agba lori ta fa agba eni ilo fun won ni ile baba re ni sako olomo ba ni wadu ta ya re solar to wa nbe eni lo fun won eyin gangan fun ra yin oyibo so oloyi oyoba na tun so won ni charity begins at home yoruba tun wa ni ile ni eyan ti gboro ko e so rodi a wa digbo yan mo bo se denu se re eni yi wa ni ori ofe lati pe inti isejoba malam abraman abrazak ni 7 years won transformer ti won opin si Kwara State yi engineer sulaiman bola kaleka and to ba ni opin to se to wa ninu se joba yi emi challenge won kan wa so fun mi even se kai tan so pe le ya re ati le baba re owo engineer so e ma bla kale ka wude be ibi to ko ile oni ha meji si ni taurid transformer tan lo ni taurid lona besin engineer Sulaiman Bola Kaleka lo fun won ni transformer yen ile Sulaiman Bola Kaleka wo sin ta orido
0: ibere ti mo bi yen dan
1: yen mo fe ke fa ju ti fe
0: ibere se bi ni pe en to n ko dukia jaba le Nigeria to n ko wa si pele Kwara
1: mo ti so
0: mele o Daniel eni suru eni suru mo ko mo we dan te wa ka fun wa ako ati le ni le kawe loni
1: mi ni kawe le
0: ni Daniel melo lo pin lo si pele Oyo melo lo pin lo si pele Osun melo pin lo si pele Kano nye ni pe to ba di gomina tan yo mo ko to ba pin gomina lo sagbule won
1: elu mo gbewe lowo
0: eh
1: e wa le si fe kin ka
0: akoko wa ti lo ni
1: mo gbe lowo mi pe melo lo pin soyo
0: e kan so
1: my dear brother
0: me lo pin loyo
1: mo le confirm fun pe laarin 7 years Malam Abraham Abrasak transformer and solar ti engineer Sulaiman Bola Kaleka to pin si Kwara state billahi lazi la ilaha illa huwa mo wa nu part of team to lo pin toyo to pin soyo
0: ni bo loyo
1: wallahi ta'ala Oyo is Oyo state now so Oyo everywhere now
0: me lo losun
1: because the Kwara now e je kin so fun yin ti mo ba ki ma ka fun yin bayi
0: a ko wa ti lo
1: sere mi ni emi yi
0: a ko wa ti lo
1: olo lo da mo se da emi
0: wa wa fi dukia joba n ko wa sile fun pinle Kwara nikan
1: pe dukia kale pe ko wulo fara ilu ni
0: fun ara le Nigeria se pa pinle Kwara nikan me lo Daniel tun lo si pinle Kaduna
1: e ma gbo e ma gbo e fara balẹ e ba ku
0: e je e ma ko wa ti lo
1: ni seri kubu to wa e region kokan na ma head nigba kokan ki se pe boya o wa ni office o e wa ni o ni Kaduna no awon kan ni o wa ni boya Kaduna north central north east north south east south south south west so if you think engineer Sulaiman Bola Kaleka ti siseri ni region ta ba pin siri a challenge anybody to ba le so asise re pe eto to ye ko gbe lo si region yi ko gbe lo time to ngbe ti Kwara wa si Kwara igba to wa ni north central ni bo si wa ngbe si Kwara lo ngbe si Kogi lo ngbe si federal capital territory eni to ba wa mo pe e pa adibo yan nuno lo se pe
0: akoko wa si lo ma la ma ba lowo
1: so our challenge gomina wa ati speaker wa ki won wa so yes transformer ta pin si ipinle yiri kan wa so
0: so awon na challenge yin bayi pe Daniel e gba ro won pe ton ton ba pin si awon ipinle yoku ka ro ton ton central ni kan wa so awon ton pin si ipinle yoku ka ga gbe sewon gbe ti ipinle Kwara se kai won na fe pade lori eto yi
1: e nda mo ara yin
0: se ko ju se kai se ko ju se kai
1: e mo ti so fun yin pe
0: se ko ju se kai
1: immediately ni jejo mo pe mo so fun mo ni ti roba lo ni ogun odun ijo kan solo to tele koko n se kai ko si eni ti re lati face inu egbe osilu APC ni station yi
0: e se tan
1: be ni ke wa tun se mi nikan o be mi se ready ni gogbo awon executive wa ready lati face won te ba le pe PR won na wa e pe wa PR wa face won se ri ro nikan lo mo yato e ri pa ti pin si meta nsin agree for APC complete PDP then and APC Ramani so e wa ri pe oro meji oro kan soso la wa meji nso oro nikan lo yato so mo challenge sekai Sulaiman sekai ko mu convenient time re emi of light obalowu emi o sanwo wakati kan ko na wa bi se ro wakati kan mo fe ba fi 2 hours
0: e mo sanwo tori pe yo gbona e mo sanwo e mo sanwo e mo sanwo e wa sori eto ni mo sanwo ah ale e ko jumo
2: hello
0: e ko jumo ruko yin
2: o ko de mi ni alaja abdullahi imam lati
0: babu e ya mu kama
2: I wo so president ni kale je ni abi minister ti o fi mo pin transformer ti gbogbo ni e keji o ti ba n pin transformer ti n gbe wa le FPP o si nlu tun o fi mu njo le ri kolopa abi SCC da alarm NPDP le mu ra o e sa so ko to yin ko le e ri pa si ri ro ti ki gbogbo awon ti won jo sin na won ti jade la e yin lo ro ku si lo awon eyan wo wo
0: e se gan fun oye ti yin ah WhatsApp wa belo lati kulende won ni lori oro egbe selu APC bi pe gomina baba Abrazaki bi pe ala ogi won ti lanu bi pe ala ngba ti wa nwo ogiri won bayi lati odo belo lati ikulende e ko jumo
3: assalamu alaikum
0: e ko jumo
3: abe do lati adita
0: so
3: olohun ni ba ilu wa igbe awon ti won gbe wa eri radio e dakun e je ta se pele pele serious o ni tin delta lo lo bayi ori pe kini olohun ni joba je o eyin na ni je ta eyin na lana eyin na tun lo ni so iti se bo ayi je gan bo anu tori gbogbo te nso lo n kaluku n gbo won si se re deku oro jale ba waya ni lo ni
0: Ẹ kojú mọ̀.
4: Ọkọ̀ mi ni Àpáàbọ̀ Lájire láti Bámọ́kù.
0: Agbóyin.
4: A kí ẹni tẹ́ gbé wá Ọlọ́run ọba yóò bá tẹ̀ ọ́ síwájú. Tó owó ẹ̀ náà ló ti fojú hàn báyìí náà nìsín pẹ̀lú Pétò PDP. Ẹgbẹ́ bí wọ́n ti sọ tẹ́lẹ̀ pé kẹ lọ lè múra ni. Èyí ni a Kalẹ́kàwú ó gbìyànjú àwọn Yorùbá sọ wọ́n lé ní kábílẹ̀ ẹ̀ tí wọ́n kẹsàn-án ròde. Tí ò bá ṣe sílé rẹ̀ tẹ́lú lọ lè ṣe sí. Pétò ẹ kó ṣe sí náà ló ṣe síhun Ọlọ́run ọba ò ní tó bàjẹ́.
0: Ní WhatsApp wa arábìnrin Búsàárì láti ẹyẹ ń kọrin wọn ni ní Ṣókí wọn ní Bọ́lá Kalẹ́kàwú wọn ní kò mọ̀ kankan nípa ọ̀rọ̀ òṣèlú wọn ní Bukola Saraki mọ̀ dáyàtọ̀ pa àṣìṣe gómìnà ní ìpínlẹ̀ Kwara wọn wá ní PDP náà àwọn tó bí wà ní òṣèlú PDP náà pé a ní Ládì Azán àti Wike ní Àbújá ní wòye tí arábìnrin Búsàárì ti ń kọrin. Ẹ kojú mọ̀.
5: Hello, ẹ káre kótó.
0: Orúkọ yín.
5: Orúkọ tèmi ni Babatunde.
0: Agbóyinsa.
5: Yorùbá ni Bábùkù lọ́sàn káàkiri lónìí. Ẹ ti ní pé òdodo ti fojú wa báhùn. So mẹ́gàjíngèrè ni gómìnà ti wo PDP ti fa gómìnà ilẹ̀. So ara mẹ́gàjíngèrè rẹ̀ tún ń pè. Ẹ rí pé gbogbo àwọn tó pè wọlé lákọ̀ọ́kọ́ àti jẹ́ kẹta ara Bábùkù mẹ́gàjíngèrè ni wọ́n. Ní ti jẹ́ pé PDP ẹ dáhùn torí Ọlọ́run a dúpẹ́ fún yín pẹ̀lú ẹni tẹ́ ẹ fún wa. Kì í ṣe rán kandidate tilẹ̀ fún wa. Good candidate ni ẹni tílu ti ń fẹ́ ni. Ní ìsinmi ti wà lóṣù wa wọn ní apc ti rí amẹ́nì ní àbí tọ́lẹ̀ mustapha àbí ti rí àti àmọ́ apc lè sọ wá òru.
0: Ẹ ṣe gan fún. Ẹ ṣe gan. Kẹ́mi olówó Kẹ́mi láti ojúpọ̀ wa Facebook wa wọ́n ní ANA PDP kan máa lo ètò ààbò láti sọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Kwara tàbí òṣèlú APC wọ́n ní nígbà owó oṣù dájì. Tẹ́kígbà náà ni Nàìjíríà ló ń kojú ìpèníjà yìí wípé ẹgbẹ́ òṣèlú APC lò láti kojú ẹgbẹ́ òṣèlú PDP yẹn ní 2019. Ẹ kojú mọ̀.
6: Ẹ kàrọ̀.
0: Ẹ kojú mọ̀ orúkọ yín.
6: Ẹ kú ètò. Ọlọ́run ní tó
0: bàjẹ́. Ẹ kọ́mọ kan mẹ́mu.
6: Ẹ gbé wá Mr. Ọláìtàn Ọbalóhùn Ọlọ́run ní pa àlàkàyè rẹ̀. Orúkọ mi ni Usman Ademoni ọmọ ayé láti Àkálàmbì pẹ̀lú ògùn Ọlọ́run ò
7: Ṣẹ́rí àwọn nǹkan bẹ tí a ní láti ṣàfọ́mọ́ rẹ o. Ẹ̀rí pé ẹnìkan pè láti ẹ̀yẹ́ ń kọrin.
0: Mo fẹ́ ká ká ẹni
7: sùn. Ẹ jẹ́ kí n bá ń sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ o. Ẹni ẹni tí Engineer Sulaiman Bọ́lá Kalẹ́kàwú tó bá dìjọba o, Bukola Saraki ni ó máa ṣe ìjọba yẹn. Ẹ jẹ́ ká ṣàfọ́mọ́ bẹ́ẹ̀. Ipò òṣèlú ni à ń pè ní ipò ìjọba. Ipò ìjọba sì lásìkò. Àwọn tí wọ́n máa ń àwa ní Engineer Sulaiman Bọ́lá Kalẹ́kàwú yìí òṣìṣẹ́ ìjọba ni this same òṣìṣẹ́ ìjọba yìí tí ò sí Saraki lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ pé iṣẹ́ ìjọba ló ń ṣe lẹ́yẹ kọrin tá à ń sọ yìí ó fún wọn transformer o Saraki kọ́ ló ní kó wá gbé transformer lọ́sẹ̀ yẹn kọrin jọ̀ o so which is ẹni tó ní òye tó ṣerú nǹkan báyìí látànà kó tó dòní ẹni ìgbàgbọ́ pé òye Saraki òye ti àtòye àwọn tó tún lóye nílùú ni wọ́n fi darí ìlú yìí.
0: Ẹ kàn fẹ́ lọ sílé tó ní WhatsApp wa ẹni yìí Ahmed láti Òde Adéná.
7: Òde Adáná.
0: Òde Adáná ẹ ṣe gan. Wọ́n ní ká gbé Ṣékà Àtàbàlú wà sórí ètò yìí. Àgbìmọ̀ wa kóṣù tó parí.
7: Ṣẹ́ẹ̀rẹ́ rògbòdò náà
0: yìí wọ́n bọ̀ wá. Àwọn méjì tó ń rálé àlọ́ náà padà. Tó bá di ọ̀la fún akọ̀tún ètò ìbáwá dá sálẹ̀ jọmílò yìí ni Malam Ọlá Ẹ̀tàn Ọ̀bàlówó tán jẹ́ akọ̀wé ọ̀rọ̀ ètò òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara. Taiwo Adéyẹmí lorúkọ mi. Ó dàbọ̀.
8: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ije bojumo ba ti mo oye asila peregede adia fu peregede leyi tin se yi ojumo ojumo owo ojumo ma iku tin se bale oro laje lo mo gbogbo wa eku yale tawo eku boju ojo ti ri eku fomo niyan se se dada alaba yin o ba ti wa wa lenu ise ko wa wa laaro otuni ajinde ara yo mo je baba tin taba yo mo bo suju e baba tin lu ba yo mo do fun a ojojo ni sewo ko mo ba won naja koko ko bai laaro ta le eina mo pe bi ago mo kan la ba ti roki lapa bi ta ajo wa yi diamond 8.7 fm le lorin atawa ati yin ni akase eto iti le se ibdc ti won se onigbowo e o ni ma ngori ero agbagbe laaro otuni oni asoju ile se ibdc lori eto pelu omi iyan iya afin falilat adebayo lawa ti won je regional communication officer fun le se ibdc ẹkùn ti ìpínlẹ̀ Kwara. Bá ti wá ṣe láàárọ̀ ọ̀tọ̀dé ni. Torí pé ṣáájú àkókò yìí la ti ń gba onírúurú ìbéèrè látọ̀dọ̀ àwọn aráàlú látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ oníbàárà iléeṣẹ́ IBDC pàápàá jùlọ lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mítà. Ìdí nìyí tá a fi wá pèrò pọ̀ láàárọ̀ ìpé ohun tá a gbúdọ̀ mú ṣàlóògùn ohun tá a gbúdọ̀ láǹfààní tá a gbúdọ̀ wá àkókò fún láti yànnàná ká ṣàlàyé ẹ̀ lọ́rin kíni wí fáwọn ara ilé kí wọ́n ba lè ní òye tó kún rẹ́rẹ́ nípa ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mítà bóyá yìí ṣẹ̀ṣẹ̀ kó sí ilé tuntun ni àbí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ gba ilé ẹ wá wò pé ẹ mọ̀ nílò mítà lọ́dọ̀ tìyín bò lẹ́ẹ̀tì rìn ojú òpó wò lẹ́ ó tọ̀ gan tí kiní ọ̀hún tí òfin ní jimi mọ́ yín lọ́wọ́ tí ó fún mú yẹ́ẹ̀sì fún yín gbogbo ẹ̀ pátápátá lẹ́ láǹfààní láti gbọ́ lórí ètò ìlàárọ̀ yìí lẹ́nu ìyá àfin falila adébáyọ̀lá wa tí wọ́n jẹ́ regional communication officer fún iléeṣẹ́ ibedc ẹkùn tìpínlẹ̀ kwara ṣáájú ohun gbogbo ọpọ́ pàtàkì lọ́wọ́ ọba láwùràbí tó sọ wà lọ láti ìjẹ́jọ́ bẹ́ẹ̀ la tún dúpẹ́ o lọ́wọ́ ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ IBEDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí lónígbé tán ọgbọ̀n ìṣẹ́jú gbáko ni adúpẹ́ àmọ́ lóore o ẹjẹ́ máa fẹ́lẹ́ yìí kí n máa fi kí ìyá àfin falila àti adébáyọ̀lá wa káàbọ̀ sórí ètò láàárọ̀ ọ̀tún ní ẹmọ̀ tó kú dídí àsìkò yìí mọ̀.
1: ẹ ṣeun
0: pásítọ̀ ẹ káàárọ̀ gbogbo aráalé ẹ káàbọ̀ sí orí ètò àti ti dé ní ọ̀sẹ̀ tì láàárọ̀ yìí onírúurú ìbéèrè làwọn èèyàn ti ń tari sọ́dọ̀ wa bọ́n ti ń tari ẹ̀ sí àlàwà náà ń tari ẹ̀ sọ́dọ̀ yín pàápàá jùlọ léyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbàmítà ìdí abáre yìí ta fi wá wò pé ẹ̀gbọ́ àìlásọ lọ́rùn pàká ó tó wọn àpérò fún mi ìrìnwó yìí náà tó ń tẹ́yìn àgbọ̀dọ̀ yìí ríwò láàárọ̀ yìí kí lẹ ní báwọn ara lè sọ pẹ̀lú ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mítà.
1: Ẹ ṣe olóòtú ẹ káàárọ̀ gbogbo ara lélẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí ó dá lórí ọ̀rọ̀ mítà gẹ́gẹ́ bá ṣe mọ̀ mítà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì níbi owó amúnáwọlé kálukú wa gbogbo aná la dẹ̀ mọ àǹfààní tó wà níbi kí a ní mítà lé a lot of things ló máa reduce in terms of confrontation tẹ̀ máa ní pẹ̀lú àwọn èèyàn wa àbí àríyànjiyàn àbí àìsanwó ná déédé gbogbo orú èèyàn àti mọ̀ pé tá a bá ti ní mítà ìwọ̀nba ni àrò yóò mọ̀ àwọn òṣìṣẹ́ wa so à ń fi àsìkò yìí à fi ń rọ àwọn olùbárà wa kan jọ kan embrace mítà fine gẹ́gẹ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ṣe pé ní bí oṣù mélòó yìí fà láti bí sometimes in november last year àbí september láti bẹ̀rẹ̀ pínpín mítà ọ̀fẹ́ a dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn band a that's to àwọn tó wà lórí band a as at now ní under challenge at least wọ́n ti dé mítà lọ rẹrẹ fà wọ́n ti gun wọ́n ti parí pẹ̀lú band a wọ́n ti bẹ̀rẹ̀ lórí band a fà band b gan I think nǹkan tó bá kù kò tiẹ̀ lè jẹ́ nǹkan tó wà significant wọ́n ti fẹ́ dé kò tó nǹkan mọ́ wọ́n ti fẹ́ dé gbogbo àwọn mítà yẹn tán so bá a ṣiṣẹ́ wà yìí náà a ṣe ń retí pé tọ̀ won a tun proceed pelu ban si ti olodun ba ni ki ijoba papo na ki won ba wa se bi won se se lo yi so to ba ti de level yen gugu awon band na ni
0: yo kan
1: kari yika yika bo ko to wa di gba yen a ba wa ri eni ti oju nkan abi to fi pe ah o modun to tan kan because awa gan a le so fun yin ni pato pe igba ti mita ofe mi ma tun de lele but bo ba se nde ko si nkan ta fe fi se leyin pe ka pin sita a pinpin re ati je ko ya won olubara wa npe e need ati sanwo kankan fun eni kankan e le facilitate be se ma ri mita yen fun ara yin neither can any of our staff le facilitate e fun yen to ba so be fun yin ro lo npa fun yin ile ise lo ma joko lo ma wo pe okay o transformer adugbo bayi ohun la fe mita tama de ti muru transformer yen gbogbo awon to wa lori re ti won ni prepared ni ile ise ma se to bi won se ma ri mita yen
0: oro pin yan mo osise ile ise IBD si ko
1: si abi pe a e mo worry ma ba yin gba mita bi ameye kan bayi wa e bayi ni kesan fun ara ile ise won a se to bi mita se ma kare awon osise wa kan ma kan lekun ya bi kan kan pele lori phone pe to a fe de mita si
0: odo yin
1: o yin o to bi o se je niyan tori ko se ni kankan to le influence pe okay o te ba ti fun wa ni e ba bi e ma worry to ba ti kan odoyin afẹ to ba fe se iru fun yin de de mo gbogbo alamo kan to ma nje yo leyin eru to ba si din pe yan gba kan ni ona ito eh gbogbo alamo bo se ma re e ma je kenin kankan gba yin te ba fe gba mita tala en ta ba re ni ti o ni di mita eto na wa fun awon ti won ba fe san ora mita
0: alright
1: eh gogo ba se ma so lori eto orisirisi awon vendors la ni ti won ta mita fun wa ni le ise wa awon vendors ta de ni ko si kankan nu gbogbo awon mita yen ti o da price won of course o yato sira fun eni to ba kokko kole to nwa to fe bo fe gba mita o si rorun o si so rorun gan to je pe fun ara yin lai ni di osise wa e le se eto bi e se ma ri mita gba fun ara yin te tun ma sanwo fun ara yin gan online to je pe to ba si do da won yen wa awon yen wa lo ba wa pe yin pe to mita te sanwo fun ni gba bayi bayi bayi to ba ti di baba yi abi to ba ti pa ati se configuration re tan e wa gbe mita yin abi e wa mu wa lo ka lo ba yin de
0: mita
1: so bo se rorun si niyan ki de ni process te ma se ni pe e ma download IBDCP
0: IBDCP
1: be ni te ba ti download IBDCP e ma click create new customer account to wa ni be te ba ti create o ma si page kan fun yin bi form te ma fill oruko yin surname yin phone number yin address gbogbo data yin to ba bere nbe ma fi si e ma need the NIM yin e ma need the passport photograph yin na at the same time so te ba fe se admission pe NIM yin wa to sin not just the number but the card itself because e ma upload the card the NIM yin abi ID card e fine to ba je pe ID card na ba mu dani ID card at NIM e wa je ko wa to sin te ba tin feel lo abi kan be te ma ni pe okay ke upload the NIM ke upload the passport photograph yin so te ba ti wa se gbogbo yen tan te de ti choose pe mita yo kan ni mo fe mita meji ni mo fe te ti select o ma wa gbe yin lo si bi te ti ma download the form 74
0: form 74
1: beni se wa ri form yen awon certified electrical contractor awon ni won ba yin fill form yen awon won de sign it so lati je pe nkan ise ta won yen ni pe awon o tele yin lo wo ile yin yen pe iru le bayi iru nkan to ye ke lo iye wire to ye ke lo ni wire to save to ye ke lo ni iru meter to ye ke gba bi nkan kan awon ni wa ba yin suggest yen sibe won a de fi won ni stamp tan ma nlo that's won le kan won a ba yin fi stamp won abi individual stamp won tan ba won fi attestify form yen fun yin tan ba ti se yen tan e ma wa upload form yen pada te ba ti upload form yen pada the next thing te ma se ni pe o ma ni pe ke ya picture ile yen
0: okay
1: so inu app te wa yen na ni e ma wa ya picture inu le building waju building yen bo se ri bi wire se wole lati ori opo to fi wole odo yen ka sa ri bi ati bi te fe de meter yen mo
0: okay
1: so te ba ti ya picture ile yen ohun la wa ma fi se technical evaluation fun yin ko to di pe e te ri owo san so la ba ti ri picture yen bi te ba ti wa pari pelu yen as a customer function ti pelu
0: o ti pari na
1: ti pari ti todan yin niyan so odo wa loku si so o ma lo si adugbo awon eyan wa to wa ni service center wa to wa ni adugbo yin eyi to je bi manager nbe ohun lo ma wa ba yin verify awon information ti
0: ti upload
1: ti upload ifa awon mi gan ma prefer pe okay wọn pe yin wọn so fun pe eh n te se kan bayi bayi e wa mu wa lo si ile
0: odo yin
1: na lo re verify gbogbo information ti fun awon ati picture le so ngba mi den be ti e ba find it difficult lati ya picture le yen e lo ba won yen wa te ba ti ba won so pe kan jo kon help yin e ti se registration bible picture yen lo ku te fe ya won mu a tele yin lo ya iwo picture yen so won verify gbogbo information ba le ti verify automatically na ni won generate map id ti e ma lo lati fi san owo meter fun yin se wa ni map id yen ta ba ti generate e fun yin e ma fra yin na e tun le para sori internet e register lori msms e register pe e fe ra meter te ba ti register te ba ti fi si o ma so fun yin pe ke se technical evaluation e se se wa lo si boya bi Mr. Standard office wa
0: okay
1: ibi ti won tin gba meter lo office wa te ba ti lo sibe awon to wa nbe won ba yin se technical evaluation lati make sure pe okay o ile te fe gba meter yi si o se three phase te le fe gba show what pe ke lo three phase awon kankan wo le nlo gbo awon verification ta won na ma se niyan kan to wa certify yin pe okay ke go ahead pelu gbogbo registration te ti se ta ba ti wa se yen tan e wa le lo sori online fun ara yin be na ke click lori payment ke san owo meter yin te ba de ti se tan ara part ti yin na be o tun ti pari
0: gbogbo te nsalaye yi ori IBDCP na le o ti se gbogbo
1: e bo to ba ti de arin kan te ba ti ya picture le yen ibi ti o pari si ni IBDCP so to ba ti din pe won ba yin verify account yen ti won de ti ni won ti generate map ID fun yin e wa lo si ori msms
0: okay.
1: Lo ni website ti wa
0: okay.
1: www.msms.ibdc.com ibele ma lo abi msms.ibdc.com te ba lo sibe e ma wa register pe okay fe ra meter o ma gbe fun yin te se ma wole sibe
0: okay
1: te ba ti se yen tan e ma ri bi ton ti ni don ma ni ke se technical evaluation ko to di pe ra meter so ibe yen le ti ma wa lo si oda awon mso wa awon meter standard office e ba ti de awon no ba yin verify account yin ta ba ti wa se yen tan e ma wa lo san owo fun ara yin account wa lori online ko si ni pe e n kowo fe ni bo ara yin o ni account ti awon unique account to ma generate fun yin to je n po ma last fun 1 hour
0: wakati kan
1: ben te ba ti lo bi 1 hour o likely ko je pe te ba tun wole pada
0: imi ni
1: o
0: tun gbe wa
1: o tun gbe wa fun yin so te ba ti sanwo yen to ti pe to ti e ti yo si click yo ti tan green pe to e ti sanwo te ba ti wa sanwo tan 10 working days
0: yo ni receipt ti yen mo generate fun yen seri
1: ko ni receipt pa se but then o ni receipt te ba sanwo yen pe ko si payment te ba se ti o ni generate
0: then
1: yo generate receipt n pe e sanwo online fun meter fun meter
0: okay
1: but there's this detail information kan to ma kokon wa before receipt yen
0: okay
1: which is ohun lo wa under msms yen immediately registration te ba se ba ti wa successful o ma gbe awon information kan wa fun yin bi map id yin phone number yin oruko yin ma wa nbe so ohun gangan le ma lo fi claim meter
0: meter
1: so ton ba ti pe yin ohun le ma mu dani so te ba ti debe e kan fi han won ni pe okay ohun

0: bí ìyá ò sí ẹyẹ
1: ẹgbọn ta ló ń bọ kàwé
0: yán.
1: Ọjọ́ ti pẹ́ àwa la mà wà
0: ara tí a
1: ẹgbọn sẹ rí ọlá
0: lọ rí rí àwa la mà wà ara
1: wa ṣẹ́wọ́n mi sì kọ́ mọ lábẹ́
0: ẹbẹ̀ ránjẹ bá gẹ́
1: ẹ ń kọ̀
0: ẹbẹ̀ ránjẹ bá gẹ́ gbá
1: ké. Ó tún wù yí ẹ tún lè jẹ wàrà
0: ẹ mú mi sí
1: ẹyin tiwa ẹ jájọ jèbì rí ipò
0: ẹ rán mi lé
1: ògbómọṣọ ajílé tẹ ẹ jà mọlá
0: ẹ bomi já.
2: Ẹjọ́ tí wọ́n bàbá ọjà pẹ̀lú omi tó ọmọ pé wọ́n
1: bùjá mọ́. Everybody ní bomi jalisi. Lélẹ̀ ìta ti bẹ̀rẹ̀ sí ní.
2: So akọ ọ̀ràn.
1: Adintaka, adinta àgbàdo, adinta fúlífúlí.
0: Èyàn
1: ó bomi sí ni.
2: Èyàn ó bomi já ni.
1: Ọlọ́run. Ọlọ́run ọba mi Edumare.
2: Kábíyèsí.
1: A tún dé bí àwa ti dé. Àwa gba ìbà lọ́wọ́ rẹ.
2: Súlíjà
1: náà lè wá ní ìfẹ́ mi. Ọba tí ń bojoojúmọ́ pọ̀ wá mọ́ bí ẹ̀yìn ojú. Ọba tó tóbi tó ju gbogbo ayé lọ. Alá ẹnu gbogbo àwọn Mùsùlùmí. Jehova ẹnu gbogbo àwọn àgbàgbọ́.
2: Kábíyèsí.
1: Ẹlẹ́rùn ni yìí abẹ́bẹ́ tó tó bẹ́ẹ́. Apàtàkì tó pàtàkì tó ṣe rẹ̀ níwà ìyá mi.
2: Ọwọ́ àwa tó ti wà
1: ká tó máa wà. Agbẹ́gbọ́n tiri fún ni ilé ọgbọ́n agbọ̀ngbọ̀ngbọ̀n tiri tiri gbọ̀ngbọ̀n. Ọba tí ń tinú rírí
0: màá ní mọ́kànṣọ́
1: gbọ́mọ́gòṣò gbopa ni jí ni ilé ni bá ni ilé jálè só lè ti lè ṣí ìbẹ̀rẹ̀ àtòpin gbogbo èèyàn. Ń bẹ nígbà tẹ́nìkan kan ẹ̀ sí. Ó tún bẹ nígbà tá a wà.
2: Ìgbà
1: tẹ́nìkan kan ọba tún sí mọ́ láyé. Ọlọ́run náà ló kù tí ó sì máa bẹ ó tóbi ojú gbogbo ayé lọ.
2: Ọba
1: ìyàwó. Olóòlà tó kọ́ kò fi ẹnì kankan.
2: Kábíyèsí.
1: Ọkọ̀ kádàrá. Ẹni tó kọ́ kò fi ẹnì kankan.
2: Takibir.
1: Àbúrò ń ṣerú ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n ń ṣerú àbúrò. Kẹ́bẹ́ wá bí léèrè pé bó o ló ṣe ṣe.
2: Ẹni dára ni.
1: Alo ń fi júwe ara òun
2: ni. Ó fi ń júwe ara ẹ̀ ni.
1: Ẹnìkan lọ́kọ. Ọkùnrin kankan ò gorí ẹ̀rí tó fi wọlé ọkọ.
2: Kábíyèsí.
1: Lálọ bí àmàlé. Ọkọ tó fẹ́ náà no dis flower rẹ̀. Òun ló gba aṣẹ obìnrin lọ́wọ́ ẹ̀.
2: Ọba ń lé gẹ́gẹ́ bí obìnrin rẹ̀.
1: Wọ́n ń ka ọdún ọdún, wọ́n ń ka oṣù oṣù. Wọ́n ti ń ka ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún. Wọ́n ò tí ì rí gbé jóde bí wọ́n ò rí gbé pọ̀n. Ẹ fi adẹ́dà léèrè pé kí ló dé. Ó lò fi júwe ara òun ni. Ẹ wá wo ọmọ sọ́lẹ̀ múdòdò. Tó ti ṣá oyún láìmọye ìgbà. Ó ti ṣẹ́ oyún wà oyún tù, oyún tìrí, oyún tẹ, oyún ìlẹ́bù, oyún tùẹ, oyún tatí, oyún fifteen, oyún sixteen. Ó ti ṣá oyún bí ẹ̀ mẹ́tàdínlógún.
2: Síbẹ̀síbẹ̀.
1: Ló bá pàdé ọkùnrin kan ló fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Iṣẹ́ sọ́lẹ̀ múdòdò rẹ yìí. Mo fẹ́ kọ́ pàtìkù òdìyàwó inú ilé mi.
2: Wọ́n fẹ́.
1: Wọ́n bá dìyàwó wọ́n ṣe gbágbá dúdú. Òun wá ń rẹ̀rìn pé à tóun ti gbélé ọmọ kú
2: o. Òròfo lásán lọ.
1: Ẹni ọ̀rajà láàrin òru òfo lọ́ra. Àbálù àbábọ̀. Olú oṣù méjì nílé onítọ̀hún. Tó ti ń tutọ́.
2: Lọ́ba tó ń tutọ́.
1: Tó ti ń sùn. Wọ́n bá gbé ọdọ hospital. Dókítà gbé ẹ rọra ṣe oyún ìbejì ní bẹnu ẹ.
2: Kábíyèsí.
1: Irọ́ ni òótọ́ ni irọ́ ni òótọ́ ni lálọ́bí àmọ̀lé.
2: Èmi rèé o.
1: Ìbá tó dosù kẹsàn-án. Ọkùnrin ní méjèèjì tó bí.
2: Ọba tó yí ọmọ
1: kò méjì dálẹ̀. Ẹ bá bí ọlọ́run ọba mi pé kí ló dé. Alo tó fi
2: júwe ara òun.
1: Mọ̀ fi ìbànújẹ́ júwe ara rẹ. Àìní mọ̀ fi júwe ara rẹ. Ikú ọmọ lórí wa mọ̀ fi júwe ara rẹ. Ilé iṣẹ́ jíjóná mọ̀ fi júwe ara rẹ. Ọkọ̀ dídànù mọ̀ fi júwe ara rẹ. Ìdààmú òun wàhálà. Ká máa ṣiṣẹ́ irin ká máa jẹ́jẹ́ bí ẹ̀lérí mọ̀ fi júwe ara rẹ. Toró ò tóbi ojú gbogbo ayé lọ.
2: Alùpùpù
1: oṣù wọ́n ni àdàbáàrù wọ́n ni àdàbáàrù wọ́n ni àlìmọ́bìnrin àlìmúkàtà bí Ọlọ́run ìwọ ni Ayamdata Yam, the king of the king, head of the church, omnipotent, omniscience, omnipresent, Ọlọ́run
2: òun ni so
1: gbogbo nú gbogbo mú gbogbo nú gbogbo de gbogbo nú gbogbo tó gbogbo nú gbogbo já gbogbo nú gbogbo. A lè ṣe àlèwé àlèwé lè ṣe lálọ́ bí àmàlé. Ṣé bá amore la bí bore dúpẹ́ ore. À ń dúpẹ́ ore lọ́wọ́ ẹni tí bojoojúmọ́ ṣe wá lóore. Èèyàn tó bá jágbọ́n kó máa dúpẹ́ ore tó jẹ́ tàná.
2: Onítọ̀hún
1: owó ni special advisor ọba tí ọyàn mínísítà nígbà kankan òun náà ni ọba tí ń so tí ń sojò tí ń sọdá ó tún ń ṣèkan bí òtútù àṣekan bí ọyẹ lálọ́bí àmàlé òjò ń rọ̀ ní taiwo ìsàlẹ̀
2: òde taiwo òkè
1: àwọn béèrè pé kí ló dé ó lòun tún fi júwe ara òun ni tọ́ba wá rí bẹ́ẹ̀ ọba tí ń bojoojúmọ́ júwe ara rẹ̀ ìdùnnú ni ó fi júwe ara rẹ ìfọkànbalẹ ni ó fi júwe ara rẹ nínú ayé wa nínú ni kó fi júwe ara rẹ
2: má fi àìní
1: má fi júwe ara rẹ ìjàmbá ọkọ má fi júwe ara rẹ torí amore la fi ń bore dúpẹ́ ore àdídúpẹ́ ore tó jẹ́ tànà lọ́jọ́ atẹ́wọ́ kó lè gba òmí ìsinmi káwa máa sọ pé olúborí ayé ẹ̀yin lè jẹ́ bẹ́ẹ̀ olóko àjọbọ ẹ̀yin lè jẹ́ bẹ́ẹ̀ awakọ̀ mọ́dànù ẹ̀yin lè jẹ́ bẹ́ẹ̀ aditu anu eyin le jebe ejide ndaye eyin le jebe ege won tete eyin le jebe patapata ola eyin le jebe porogodo oba eyin le jebe ala funfun gbo
2: olohun olohun oba edumare
1: eyin nikan so le to

0: adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tuyin pharmaceutical iléeṣẹ́ tó ń po oògùn òyìnbó mo sọ fún ọ pé tẹ ẹ bá wọ pharmacy tàbí chemist lẹ́wọ̀ ohun kó tẹ ẹ bá fẹ́ rà ńbẹ tó bá jẹ́ ti ìlera ni ẹ̀yẹ́ sọ fún ẹni pé product tuyin pharmaceutical lẹ fẹ́ ra tí ẹ bá wá ní òsì ńbẹ àwọn ọ̀tá quality nìyẹn o jáde kúrò ní pharmacy yẹn lọ
1: bò mí
0: àwọn tó dàmà èmi ò rí product tuyin bí ogún bí ọgbọ̀n légbèje lókun gbogbo pharmacy lókun gbogbo chemist o bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń lò tẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ tuyin pharmaceutical náà ni tuyin náà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí tó dùn ṣe bí tọ́lọ́ ń lọ́wọ́ sí ó ṣòro ṣe bí tí ọlọ́run ọ̀mọ̀ ń pa ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó yẹ pé ètò yẹ ẹ̀ lè mọ́ gbọ́ iléeṣẹ́ tuyin àti ròpọ̀ àti lẹ̀pọ̀ àti ganpọ̀ àti jọ dèpọ̀ bí ike tó bọ́nú omi gbóná mo sọ fún yín pé mélòó mélòó léyìn tó so mọ́ra wọn tó jẹ́ ti adépèlé onú ogún tó dé ẹjọ́ ẹgbẹ́ ìdílógún èrìgì ló forí sọlẹ̀ tí ó wá ké ẹjá da ìpolówó wọn ẹjá dà sí atẹ́gun mọ̀nàmí ńbẹ́ńbẹ́ ẹ máa pọ́dé ní rìndékára ó lé ńbẹ́ńbẹ́ ẹ pọ́dé jì àwọn oògùn kan ńbẹ tó jẹ́ fún eyín ọmọdé ẹ pọ́dé mẹ́ta àwọn kan ńbẹ tó jẹ́ pé orúkún ni wọ́n ń ṣiṣẹ́ fún ẹ pọ́dé mẹ́rin àwọn oògùn kan ńbẹ bẹ́ẹ̀ bá ṣe wàhálà títí lúbúlúbú sojú pẹ̀ bẹ́ẹ̀ bá ti dànù omi tẹ́ ẹ bá gbelura yọ wá dàbí ẹni pẹ́ tí ẹ ṣe wàhálà kankan ẹ wò ó ìròyìn kan ni dídùn ọbẹ̀ nígbà bá tèsì ẹ̀ lẹ́nu lèyìn ó tòó mọ̀
1: ẹ jẹ́
0: kí láre wájú gbogbo òpolówó dùtù yìí pharmacy
1: tù dà síta fáwọn èèyàn
0: ọyà tù

0: so adupe lodo olohun oba be se yi radio yin te yi sodo wa un ayo olohun yi sodo ti yin na idunu olohun oba ni yi sodo yin gbogbo leku te ti te yi radio yin si odo wa te ngbo wa ni seyi gbogbo tin je tolohun e ni je gbese lori epo ina o si ni dele epo yin gbogbo tin je tolohun e ja te si waju e gbo ohun okunrin kan ni isin te ba gbo e wa foro rora yin wo pe se bokun ile mi na se n tokunrin yi ton binu si so to binu si abi o to binu si odowo yin eyi te gbo wa na le mo be se dasi okunrin yin ko le olohun ko ni ko pe ojo ale tile ba mo su ojo ale mo
1: ko mo le ma de ba nkan kan
0: o won ma de ba nkan kan
1: eyin te nje gbogbo e laje ta o mewe wa teyin fi n bu okele
0: abi
1: o won fi bu
0: bo n ba kole lako akopamo to won a ro pe bo ti wuli ope to cement o a ti ri bi gba cement fo ferefe to lo go di eh 20 naira
1: ni yawo ohun ki kan male laarin inu ile yen
0: abi
1: Eja gbo nti yawo e fi se. E lo ni kala ti gbo.
0: Yawo fi substitute nti eni.
1: Eja gbo. Eja tenu
0: e. O si ti nko le tara ti e pa mo. Kodo ko mo.
1: Eja gbo nto.
0: Abe ri nkan.
1: Ara gba e wole.
2: O fe ki awon Nigeria kan gba mi ni moran ni. Igbese to kan ti mo le gbe tori awon kokon soko ko si ni igbe awon mi to fe mu ki nkan pa ka so die. Mo ro pe ni nkan bi odun bi meta seyin.
0: Okay.
2: Omo mi kan to je akobi o jade school so won release result e tan
3: o nkan ta so yi e fe ki a ps ta
2: be
3: omo mo ni ya gba yin ni mo
2: gba mo kin le mo bi se
3: e gbe joko laarin bi se juma
2: okay sir mo ro pe omo yen won release result e meji awa wo bayi pe ko lo kose to ba kose yen ko to di pe on ma se next VC or NECO ati ready so omo inshallah o se o kose itan o gba to kose itan to di November two mo se freedom fun mo kon de kekeke ni mo se freedom fun so gba ta wa se freedom fun tan mo wa mo ba pe ko lo ko aluminium rufe tori aluminium door ko aluminium window and door ko
3: ni omo pe ko lo
2: bẹ́ẹ̀ ni ọmọ bíbí inú mi àkọ́bí ni wọ́n ọba pé aluminium window ló kọ́ pé kó lọ kọ́ aluminium roof mọ́ pé tó bá ti lè ṣe roof ló bá ti dá definitely òun ló máa ṣe iṣẹ́ tó bá kù nínú ilé yẹn ìyẹn jẹ́ àjọmọ̀ wa nígbà tá a ṣe freedom tán mo rò pé ọjọ́ kan mo wá lọ sọ́jà kí n tó dé ni mo ṣáà rí pé ọmọ yẹn ṣáà bá mi sọ̀rọ̀ online pé òun ò kọ́ṣẹ́ mọ́ òun ò kọ́ṣẹ́ mọ́ tó tó kọ́ṣẹ́ mọ́ ó lóun ò kọ́ṣẹ́ mọ́ sẹ́ pé òun ò lọ sí tóun ti ń kọsẹ̀ mọ́ ọkẹ́ kí ló fẹ́ ó ní kí n ra iṣẹ́ fóun mo bá pé kò sí tó jẹ́ kò pẹ́ tó mẹ́ máa fi fóònù lẹ̀ ìyá ẹ̀ náà pè mí so mo ṣáà kí n ṣáà máa sọ̀rọ̀ ògùn mo ṣáà wò báyìí pé òkè tó báyìí bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan kan bọ̀ ṣùgbọ́n tí mo èmi àti wọn àjọgbé lé èmi ń ṣiṣẹ́ ní ìdálẹ̀ ni kò mo máa ń lọ sílé so mo ní ilé tó jẹ́ pé kí mo ní àwọn ilẹ̀ nínú ìlú yẹn náà mo dẹ̀ tún ní àwọn ilé àkọ́kù bíi mélòó kan náà jẹ́ pé mo kàn fi gba ilé sílẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a jọ ń gbé èmi ń ṣiṣẹ́ ìdálẹ̀
3: nílùú tí àwọn ń gbé jẹ́
2: bẹ́ẹ̀ ni ò nílùú tó ń gbé so mo nílé níbẹ̀ mo dẹ̀ tún ní àwọn ilé tẹ́ pé àkọ́kù tí mi ti kọ̀ tán bíi mélòó kan náà nínú ìlú yẹn so mo á rò pé nígbà tí ọmọ yẹn máa ń pè mí pé òun fẹ́ ṣe freedom yẹn sá mo lọ sílé ìgbà tí máa délé mo bá yàwó mi báwo ni nǹkan kò sọ̀rọ̀ kò sí nǹkan kan sà gbogbo owó freedom mọ owó tó fi s'oúnjẹ títí mọ owó owó fọ́tò tán yà tó gbẹ pátá yà wò padà wọn mi ò dẹ̀ fi ṣèbínú ìgbà tí máa padà lọ lọ́fẹ̀ẹ́ kejì ni mo bá tán ti ra bẹ́ẹ̀dì hospital tán ti ra nǹkan tán ń lò lọ́spítìl wọ́n bẹ̀ pé mi ò sọ bí pé mo rí kò torí pé kò bá mi sọ èmi ò dẹ̀ fi bíi pé mo rí mo rò pé nígbà kan mọ wá pè é pé òun fẹ́ kí n ra iṣẹ́ òun láàárọ̀ ọjọ́ tí máa gbé kúrò níbi tí mo ti ń ṣiṣẹ́ mo yọ ilé bẹ́ẹ̀ lágbájá mo fẹ́ lọ ra iṣẹ́ fún ọmọ ẹ̀ o tẹ̀lé òun ti gbọ́ kò bá mi san kankan nínú èsì tèmi ni pé kò tiẹ̀ tọwọ́ bá kókó mẹ́ta lágbájá gbà 2000 léo tó bá yẹ pé sùkúl dáìbà lọ́ka bamisira o sin kokoto jobe ile dakadara oku ile mo pomo yen ti si labaja o ya pade mi ni ibade mo je rabo bo nso ti mo fera omo to en to se ni o si ti ko se mo gbo o ni ko ra ko ise gbo ko ise mo lo ti da ti ma pada lo sile lo se keji labaja o ti e dire ke dawo lo ti ko be ni kokon. The next thing to my domain page, money, multi, bride, and see Abekuta. To see a nation, Abekuta to man a sea. The only thing I recall to ring of a machine, a 90, maybe two more. Oh, look, you know, I just said, you know, I spoke with you better. When you look what better, you get better. In that, I'll be where I be. Osho, come. Lenny, do I pay the King John? Take a phone number organic quick number organic kilodi oni ko se poni ara won ya
4: yawo no ba gayi
2: den yi lowo pe ara organic won ya to je se ra ogbe ko so pe o fe bilere pe o fa ni ba de ko number e fun lori ah nba mo se ma mo number e lori buniya oni mo mo lori ara won ala mo mi nba ti o ju pon igun mi ni a de so nju de so mo gba to wa di ale ti ma kan yen wa don soro lori phone bi mi se bi mo se nke ni ka ele o ba wo ni kan ba o de lara o to ni ko te ni en ba ni so oro wa wan ta sara mo mo be pe o fa oro to nta sara mo ki do le sele ne fa so nke bi pe ti ya pe ni ti ya o mi sara lo wo ni ti ya pe te mo lo ke mo de pe ya wo ni ngo ki le to pa ro fun ile ko lufera lowo labaja wan paro fun now mi o put software pe ile ti mo ko yen ya mi lo ni ta ba yo pe ya mi tete kuro mi o ko ni e tori titi e mi o ko tori awon mo tori ya mi ni mo se ko mi o fe ko ba mi se nkankan ninu ile yan o de lo ti o ba fe ile tabi o ba fe ile lo si na o le to ku ti mo ni ka ke lo mu ti ba won eyan
4: ni kukuru e je pa
2: ti ojo so bi mo sa se so fe ko lo mu to ba won ninu awon property pe mi o gbujo ri lórí ilẹ̀ yẹn kọ̀ọ̀kan rárá mo rò pé kó tó di ìgbà yẹn mo sùn sí mo lálàá kan lójú àlá yìí mo rí i pé ó kún fẹ́ nìkan mo wá pè pé lágbájá ṣọ́ra ò má kó fún lágbájá àti lágbájá ó lẹ̀sọ̀ wá gbóyàn lọ́wọ́ mi alẹ́ àná ni dẹ́bí pé àlá yẹn àti àwọn nǹkan tí mo lá lójú àlá yẹn tó máa ṣẹlẹ̀ dẹ́bí pé ọlọ́mọ kò ṣẹlẹ̀ ni ìyẹn lọ bẹ́ẹ̀ ní àwọn mo ti sọ báyìí pé ẹ̀mí mi ò ṣeré in the sense pé tí n bá lọlé irú ilé tí mo lọlé bẹ́yìn mo bá tí ọmọ yìí gbẹbí tó fẹ gbẹbí fún yẹn nínú ilé ibi tá à ń gbé.
4: wọn ti sọ ilé yìí di àṣìtù.
2: bẹ́ẹ̀ ni.
4: ṣé ẹ ti jọ sọ tẹ́lẹ̀ ni pé.
2: àjọ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ torí ìgbà tí mi ti rí i pé gbogbo ọmọkùnrin ló ń bí kó jẹ́ sí ma pé ọmọkùnrin láyé ìsìnyìí tó bá ti dàgbà ìyá wọn àti àwọn fámìlì náà máa dojúkọ. ni mo ṣe ń tiraka mo ṣe ń ṣe gbogbo àwọn nǹkan tí mo ń ṣe yẹn pé èlé tó bá máa jẹ́ títà jẹ́ títà nígbà tí ń bá dàgbà tán èlé tó bá máa jẹ́ gbígbé lágbègbè yóò máa gbowó rẹ́ǹtì tí omi ò ní dìpẹ́ǹdì lórí ẹnìbọ̀dì ni mo ṣe ń tiraka mo ṣe ń ṣe gbogbo
4: àwọn nǹkan
2: tí a ṣe tí ẹ fi ní ẹ̀mí ní yóò ṣe fẹ́ ní kọ́mọ̀nà ìjọba kí ló wà ṣe ẹnìkan wà wájú lé wa ibẹ̀ ní àwọn ìfisi ilé opó nìyẹn náà.
4: ẹ dẹ̀ pé wọ́n tẹ̀ pé àkíyèsí wọn sí àwọn ìwà tí wọ́n wù
2: tí wọ́n lọ. ẹ ló sà kí bí n bá ti sọ̀rọ̀ máa dogun ni ó ti ń ẹ̀sà òun ló yẹ báwọn ṣe náà ṣe sọ òun ló ń pàṣẹ ní ìsìn tó ráṣẹ ò sí lẹ́nu mi àwọn ọmọ tẹ́tọ́ ọjọ́ tí n bá tó lọlé ni mo máa tó rí so òun ló ń pàṣẹ ní ìsìn torí èyí tí mo báyìí tó bóyá fi fẹ́yàwó mi.
4: ọkàn yìí ti fẹ́yàwó kejì.
2: ọkàn mi fẹ́yàwó mi.
4: ṣé kìí ṣègbéyàwó olóòka lè ṣèṣá.
2: a ṣègbéyàwó olóòka.
4: ọmọ mélòó ni wọn ti bí fún yìí sá.
2: ọmọ mẹrin náà ti bí fún mi.
4: tí mi ò bá ṣe ọkàn yóò dàbẹ pé àkọ́bí yóò ti dàgbà tó ọmọdún mẹ́lò.
2: bóyá bíi 20 years báyìí 2000
4: ẹni ẹ̀ ṣe ráburú sí i.
2: ẹ̀sà tó bá ṣe ra mi ṣe bí lára ilé òun ló máa kẹ́kẹ́
4: ní ọ̀la. láburú láti ṣe yé ní
2: sọ̀rọ̀ ẹ̀sà ẹ̀mí ó lè tó yí esa en to je pe ko le ni kokan to nba soro nkan to ba tun wu lo nse
4: eh si fe jo sun awon ebi e
2: ele sa kan mo fe fe jo sun
4: ebi bi kan le ti kan de bo ni
2: yawo ele sa iya ni kan lo ku lo ni
4: eh si pe mama ke se ma ya
2: Ilan yon la daga.

0: wọ́n sọ gbogbo ayé lórí lánàá yìí.
1: Bẹ́ẹ̀
0: sọ kọ́ndíṣàn yẹn fún wa ni pé ibi tó ti ń lù mí, mo ti ń ní disability kọ̀ọ̀kan o, jẹ́ kó mọ̀ ni.
1: Ó bá pè mí lásán, àyà mi á já.
0: Ìyá.
1: Ó bá ti gbé mọ́ mi, àyà mi á já. Ṣèjẹ́ kékeré, mo kàwé kékeré, ṣùgbọ́n mo ti ṣe bí ọ̀dẹ̀. Ṣé máa wà níbi iṣẹ́ gan-an? Gbogbo ọ̀nà iná wò ni bó ti ń afẹ́tì mi. Mo ṣe máa lè gbà fún wọn ṣe pé mi kì í rohun. Bí ìfúnpá mi lo 1400.
0: Ìfúnpá yín wọ 300 lọ.
1: 1400.
0: 1400.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ọdún mélòó ni?
1: 38.
0: 38 ni yẹn sí ìwọ ọmọ ogójì ọdún. Ní gbogbo àwọn nǹkan wọ̀nyí dẹ̀ ń ṣe yín. Ọmọ mi ìlẹ̀ ti bí fún ọ. Inú àkíyèsí tí ìgbàwo lẹ sábà máa ń wù sí tó fún máa ń fa lílò tó yẹn.
1: Ó ń ṣe pé bóyá ó máa ń lu níbọ̀ náà.
0: A tó máa ń lu àwọn aráalé.
1: Ó tẹ̀sí pé à ń dágbé. Bí ẹ̀ la ṣe kúrò ń fèsì máa fèsì. Láti ọ̀nà kan bá ní nǹkan papọ̀ dì ní ẹ̀sẹ̀ ni pé kán ṣíìtì ẹnìyàn. At least wọ́n ti ṣíìtì níbọ̀ mi ti bẹ́ẹ̀ lójú mi rí.
0: Sẹ́lẹ̀ ẹni wọ́n ṣe wọ́n ń da ẹ̀sẹ̀ ni.
1: Rárá.
0: Iṣẹ́ kí làwọn ń ṣe?
1: Máṣínì wọn gbé.
0: Ọlọ́kadà ni. Tó sábà ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ̀ tíyàwó lára ní owó oúnjẹ bí nǹkan kan.
1: Pẹ̀lú wàhálà náà ni sà.
0: Pẹ̀lú wàhálà náà.
1: Torí pé bàbá àti ìyá mi ò sí torí wọ́n jẹ́ ọkọ̀ tó ní bí ẹ̀. Àwọn ẹ̀gbọ́n fún wọn, àwọn kan tí bàbá àti ìyá mi náà ní àwọn náà rí ní gbọ̀ngàn. Ó jókòó lé mọ́lẹ̀ tó wọ́n kẹ̀yìn sí mi. Wọ́n mọ̀ pé mi ní ẹlòmíì tí mo lè lọ sábà. Gbogbo àwọn tí mo lè lọ sí mo lè lọ sábà tí pẹ́ mọ̀lẹ́bí mi. Ó mọ̀ pé kò sí wọn ni mo lọ bẹ̀ mọ́. Wọ́n ṣe ń lu ọkọ̀ kí ni. Ó ti ṣèlérí báyìí pé ọjọ́ kan nínú bóyá nínú wíìkì ni àwọn máa lè mi jáde.
0: Kí ló dé?
1: Wọ́n ní kí o kò gbé.
0: Ọ̀dà ayọ̀ máa ń tẹ́sì fún mi. Ẹ fún mi ní ẹ tẹ́sì nọ́mbà rẹ̀ àtòrúkọ ẹ̀ sí mi. Àbí ẹ fẹ́ kí n bá sọ̀rọ̀?
1: Èmi ló máa padà gbé yà ẹ̀. Èmi ló máa padà gbé yà ẹ̀.
0: Tí wọ́n bá kú ẹyin rẹ̀ tó padà jìyà ẹ̀.
1: Èmi ni o.
0: Kí wàá lẹ fẹ́ káwà ó ṣe?
1: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé. Tó bá jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe.
0: Èmi ò bá yín lọ ọ̀nà ibi tẹ́ ń lọ yẹn. Ìyẹn ń lù yín lálùpà. Ẹ fi ń sọ ọpọlọ yín kò dàbí aláràmọ̀. Ẹ gbàdúrà mọ̀ ẹni tó bá jẹ́ pé iṣẹ́ tẹ̀ ń ṣe. Sẹ́ni ara rẹ̀ bá yá kọ́ ní òṣìṣẹ́ ni. Ẹ̀yin rẹ̀ ní mẹ́mórì yín ti ó ti ń fèrè díẹ̀ díẹ̀ yìí. Ọ̀rọ̀ ṣe kọ́ lọ́mọ àrà ní ọ̀rọ̀ kó kọ́kọ́ stọ́ọ̀pù lílù ìná. Kódẹ̀ wá kẹ ìgbà ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá jọ jókòó sọ iṣẹ́ tí mò ń ṣe kí n la máa ṣe sí. Òjò rẹ̀ ni ò ti dà ẹni kò ti kò tó tànà. Ṣé ó ti dáná ni? Ẹni tí ò yẹ yín lù ilẹ̀ ni yẹn sọ wípé bóyá lọ́sẹ̀ yìí ní ẹ̀sìn bóyá òun ò nífẹ̀ẹ́ jáde. Ẹgbẹ́ sì jẹ́mi ò bí léèrè pé kí lẹ máa ń ṣe fún tó le tó yẹn.
1: Ẹni tí ẹ bá bá bá tó tó. Kò sí iṣẹ́ tó fi bẹ́ẹ̀ tó lọ́wọ́ mi. Wọ́n gbàgbọ́ pé àwọn nǹkan làwọn ń gbọ́ bùkátà. Wọ́n gbàgbọ́ pé àtijọ́ àti ní jálẹ̀ àwọn lójìká. Èmi ò ní ìwúlò kankan rárá.
0: Iṣẹ́ kí ni wọ́n ń ṣe?
1: Wọ́n ṣiṣẹ́ tíṣà.
0: Tíṣà lọ́dọ̀ ìjọba bí nílé ìwé aládàáni. Èlé lọ́hùn gbà lóṣù?
1: 9,000.
0: 9,000 lóṣù? Ó kúlẹ̀ lọ.

ìgbaradì rédíò wo ló dára láti máa gbọ́ sétí Diamond FM ló dára jù kápolówó ọjà káyé bú bá jẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́ ètò lọ

0: Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti dárò látàrí ìpapòdà akẹ́kọ̀ọ́ ilẹ̀ yìí kan tó dágbére fáyé nílẹ̀ Ukraine. Pàyàbí Amíládùkú lájà láti pe ẹjọ́ tako Adéyẹmí tó sì ń bèrè fún owó ìtanràn bílíọ̀nù mẹ́wàá náírà. Iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ti tẹ̀nà wádìí fọ́nrán kan tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti tàbùkù ẹnìkan ní ìpínlẹ̀ Ebonyi. Ìjọba ìpínlẹ̀ Kwara fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀fẹ́ ò ní ìdánwò láti wọ ilé ẹ̀kọ́ girama. Ní ilé òkèrè, adarí ológun ilẹ̀ Guinea-Bissau kéde wípé wọ́n ṣètò ìdìbò mufẹ́mi ọ̀fẹ́ lórí àbá òfin kan ní ilẹ̀ ọ̀hún. Mbappe ti bu ẹnu àtẹnu ọ̀rọ̀ kan tó lóde ẹ̀ látẹnu ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ní ilẹ̀ Paraguay. Ẹ̀ka san akíwa pé a kò ọ̀wọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kànyìndà àmọ́lẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yẹn. Ká sọ fún yín pé ẹlẹ́gbọ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá ní YouTube wa ní Diamond 887 FM. Kúrò náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ẹ̀yin omidan ẹmọ èyí dájú ìdí méjì ló máa mú àwọn ọkùnrin súnmọ́ àwọn obìnrin àkọ́kọ́ ni nítorí ìbálòpọ̀ ìkejì sì ni ìfẹ́ ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà àwọn ọkùnrin kìí fẹ́ ìyàwó nítorí ìbálòpọ̀ tàbí ìfẹ́ bí kò ṣe nítorí ìfọ̀kànbalẹ̀ àlàyé rẹ̀ rèé ọkùnrin kan lè nífẹ̀ẹ́ rẹ kó má sì fẹ́ o gẹ́gẹ́ bí aya ọkùnrin kan lè bá olùpọ̀ fọ́pọ̀ ọdún láìní fẹ́ o gẹ́gẹ́ bí ìyàwó ṣùgbọ́n ní kété tó bá rí ẹnìkan tó mú ìfọ̀kànbalẹ̀ bá ayé rẹ̀ o lè fi ṣaya mo ti rí ọ̀pọ̀ ọ̀dọ́kùnrin tí wọ́n máa sọ èyí pé mo nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí ṣùgbọ́n mi ò rò pé mo lè bá a gbé títí ọjọ́ ayé mi olùwòye ọjọ́ iwájú ni àwọn ọkùnrin jẹ́ lásìkò tí wọ́n bá ń ronú nípa ìgbéyàwó wọn kì í ronú àwọn ìmúra ọjọ́ ayẹyẹ ìgbéyàwó tàbí àwọn mìíràn tí àwọn obìnrin fi ń ṣe afẹ́fẹ́ yẹyẹ ohun tó jẹ́ ìrònú wọn ni bóyá obìnrin náà yóò lè gbé ilé ró bóyá yóò lè tọ́jú àwọn ọmọ àtọkọ ǹjẹ́ ó lè fún mi ní ìfọ̀kànbalẹ̀ tí mò ń fẹ́ ìrònú wọn nìyí àwọn ọkùnrin kì í fẹ́ obìnrin tí yóò kó wàhálà bá wọn ìdí nìyí tí ọkùnrin kan lè bá obìnrin kan gbé fún ọ̀pọ̀ ọdún kí ó sì bá ẹlòmíràn pàdé láàrin oṣù kan kò fi ṣaya ìfọ̀kànbalẹ̀ ni wọ́n ń fẹ́ ìgbádùn ara ni ìbálòpọ̀ jẹ́ ọkàn ni ìfẹ́ ti ń wá ọwọ́ ni ìfọ̀kànbalẹ̀
0: ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè lẹ́kùnrẹ́ olóró ṣiṣẹ́ ni ọ́fíìsì ẹ̀dẹ́gbẹ̀gbẹ̀ àmílà tí ó kù lájà láti pé ẹjọ́ tako ọmọọba àdéyìn Adéyẹmí tó sì ń bèrè fún owó ìtanràn tó bílíọ̀nù mẹ́wàá náírà lórí ẹ̀sùn wípé ó lọ okùn ẹ̀sùn ìpànìyàn pé bọ̀bẹ́ àti wọ́dà ràn mọ́ lọ́rùn àtẹ̀jáde kan tó lédè ẹ̀ ní ọjọ́ kẹfà oṣù kẹjọ ló ń ta wà yìí látọwọ́ àgbẹjọ́rò àgbà kan nílẹ̀ yìí Kemi Pinheiro tó ń ṣojú pàjàbí àmílà gẹ́gẹ́ bí ìwé ọ̀hún ṣe wí pàjàbí àmílà ló ké sí Adéyẹmí wípé láàrin wákàtí méjì ní 70 tó bá gbàwé ọ̀hún kò jáwọ́ láti máa fún lédè láti tábùkù rẹ̀ pa pàjọ́ àtẹ̀jáde tó ń buwọ́lù ó tẹ̀síwájú wípé kó pa gbogbo àkọsílẹ̀ tó ti kọ rẹ̀ tó fi tábùkù rẹ̀ tó sì ń bèrè fún àforíjì ìta gbangba àwọn agbẹjọ́rò ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé Adéyẹmí ó ní kó tọrọ àforíjì nínú àwọn ìwé ìròyìn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ kó sì rí i pé ọ̀rọ̀ lórílẹ̀-èdè lójú òpó ayélujára tó lò láti máa tàbùkù

0: kó gbàjà bí àmìlà. Ẹwẹ́ àwọn àgbààgbà ajẹ̀ṣẹ́bí àti àwọn adarí ní ilẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ti ṣàlàyé pé àwọn ọmọ ọmọọba Adéní Adéyẹmírí wọ́n tẹ̀síwájú pé kì í ṣọmọba ní ìlú ọ̀hún bẹ́ẹ̀ kì í ṣe aṣojú ìlú náà. Àtẹ̀jáde kan tó lóde lẹ́yìn ìpàdé pàjáwìrì tí wọ́n ṣe tán buwọ́lù látọwọ́ olóyè Àlàó Adélábù Adéyinka àti ọmọọba Ọ̀látúnbọ̀sùn Adéníyí. Àwọn àgbààgbà ọ̀hún tọ́pọ̀ orúkọ wọn ní ẹgbẹ́ àwọn àgbààgbà òtítọ́ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ mẹ́nu àtẹ́lu Adéyẹmí pàápàá jùlọ wípé ó ń ta ẹ̀rẹ̀ sí aṣọ àlà ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn àgbààgbà ọ̀hún ké sí àwọn òṣìṣẹ́ aláàbò kan pàápàá òfin gbé tó bá jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nínú ìròyìn mìíràn, alága ìgbìmọ̀ tẹ̀kọ̀tọ̀ lẹ́gbẹ̀mọ́ aṣòfin agbára iléeṣẹ́ òde ọ̀gbẹ́ni Allwell Onyeso ti gbósùbàrà abádé ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Tinubu àti mínísítà fún iṣẹ́ òde David Umahi lọ́gbẹ̀ẹ́sẹ̀ àti wọn ibi kankan láti dá sí ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tọ́nà wáyé látàrí ojú ọ̀nà tó lọ láti ìlú Èkó sílùú Kalaba tí wọ́n ṣe. Sẹ́ńtọ̀ ọ̀hún ló fún léde nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ojú ọ̀nà márosẹ̀ ọ̀hún tó sì kọ́ wọ́n kẹ́lẹ́ mínísítà fún iṣẹ́ òde àti àwọn ọmọ ìgbìmọ̀ tẹ̀kọ́tọ̀ ọ̀hún nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí àti àwọn tọ́rọ̀ kan nírọ̀lẹ́ àná ọjọ́ Ajé. Ó tẹ̀síwájú pé Umahi ṣáájú ló pe ìpàdé àwọn èèyàn tọ́rọ̀ kan láti wọ́nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́mi tó wáyé ọ̀hún tó sì gbéṣẹ́ fún àwọn ọ̀dọ́ tí wọ́n tó 40 láti máa mójú tó ojú ọ̀nà márosẹ̀ ọ̀hún láti dẹ́kun àwọn èèyàn tó ń ṣe ìkọlù sí dúkìá ìjọba àtàwọn tó ń ṣe gbọ́nà náà lò. Oyin sọ tẹnumọ́ wípé ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tó wáyé ó ní kò wáyé látàrí ojú ọ̀nà tí wọ́n ṣe ọ̀hún. Ó tẹ̀síwájú pé ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ló wáyé ní àgbáyé. Wáyé o, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti kanminú látàrí ìpapòdà akẹ́kọ̀ọ́ tó ti parí ètò ẹ̀kọ́ rẹ̀ nípa ìmọ̀jìnlẹ̀ ìṣègùn òyìnbó Omidan Nnani Adabi Mariam tí ó dágbére fáyé tó fi fara kááṣá nígbà tí ilẹ̀ Russia ṣe kọlu ojú òfurufú Kharkiv ní ilẹ̀ Ukraine. Àtẹ̀jáde kan tó lóde ní òní láti ọwọ́ agbẹnusọ àpọ̀lẹ̀ yìí tọ́ rí sí ọ̀rọ̀ ilé òkèèrè Kimebi Ebienfa sọ̀rọ̀ pé ìjọba ni ó dárò nígbà tó gbọ́ ìpapòdà akẹ́kọ̀ọ́ ọ̀hún ẹni ọdún 23 tó lágbére fáyé ní ilé ìwòsàn tìjọba tó wà ní ilẹ̀ Ukraine. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ló ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí olóògbé ó sì pàṣẹ wípé kan bẹ̀rẹ̀ wádìí lórí okùnfà ikú olóògbé náà. Ní ìpínlẹ̀ Ebonyi, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ebonyi ti bẹ̀rẹ̀ ìwádìí lórí bí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó ń ṣiṣẹ́ níjọba ìbílẹ̀ Ohun-Akọ ṣe tàbùkù àwọn aráàlú kan. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó di lóde nínú fọ́nrán kan tó gbìnàyá ní òwúrọ̀ kùtù àná ọjọ́ Ajé táwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó ń gbọ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá tó wà ní Ohun-Akọ ti tàbùkù aráàlú. Àtẹ̀jáde kan tó lóde lónìí ọjọ́ Ìṣẹ́gun látọwọ́ alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ebonyi Joshua Nkadu ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti dá wọn mọ̀ tí páńpẹ́ òfin gbé wọn. Nkadu tẹnumọ́ wípé kété tó gbàròyìn ọ̀hún òní kọmíṣánná fúnléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ebonyi Hope Nkafor ti pàṣẹ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún ń kọ́kọ́ lọ sí olùléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ebonyi. Ní ìpínlẹ̀ Kwara, ìjọba ìpínlẹ̀ Kwara ti tẹnumọ́ wípé ìdánwò láti wọ ilé ẹ̀kọ́ girama ló jẹ́ ọ̀fẹ́. Ó ṣàlàyé wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ onìkan kọ̀dánwò náà ní ọ̀fẹ́ tó wá ké sí àwọn tọ́rọ̀ kan nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba àti ilé ẹ̀kọ́ kan kékeré kan tẹ̀lé àṣẹ ọ̀hún. Àgádé kan tó lédè látọwọ́ akọ̀wé ọ̀rọ̀ ìfẹ́jọ́ yapa ìpínlẹ̀ Kwara tó ń rí sí ètò ẹ̀kọ́ Peter Amọ̀gbọ́njàyẹ ni àna ọ̀gájú ní ìlọrin ṣàlàyé pé kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara ọ̀mọ̀wé Lawa Ọlọ́rungbẹ́bẹ̀ ṣàlàyé pé ìdánwò ọ̀hún níjọba ti sanwó fún. Ó tẹ̀síwájú pé ohun gbogbo kan lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́. Kọmíṣánná náà rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn adarí ilé ẹ̀kọ́ girama àti àwọn olùkọ́ kan rí pa ṣèjọba ni wọ́n tẹ̀lé pé ohun gbogbo kan lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́. Kọmíṣánná ọ̀hún wá ké sí àwọn òbí àtàlágbàtọ́ kan tó ṣèwádìí létí tó máa kẹfin pé wọn nìkan sanwó kankan kan lè ṣèwádìí tó nípa lórí ọ̀rọ̀ ọ̀hún. Síbẹ̀ ní ìpínlẹ̀ Kwara, àwọn ẹgbẹ́ kan tó jẹ́ àwọn tọrọ kan darapọ̀ ní ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Èkìtì òkè ẹ̀rọ ìsìn àti ìrẹ́pọ̀dùn tibu enu atelu iroyin kan to le de ton no je ife onu han ti won ko ta ko honorable Abdulrahim Tunji Olawoye latowo awon egbe kan won salaye pe Olawoye lo je ojulowo omo ile Gbomina ati ile Ekite egbe ohun salaye pe honorable Gabriel Ganeyu Abolani ati awon eyan re to fesun lede lo si ntako ijawe olobo ori honorable Tunji Olawoye ege bi omoye fun ijoko legumo asoju sofin won to fe wa sa miran pe igbese re oni otako ilana ibi ojo bi laarin ile Gbomina ati ile Ekite awon toro kan won salaye pe iru adiun be ko si laarin agbegbe mejeje pa pajulo awon mejeje ni won je ore ara won fun opopopo dun egbe ohun wa kesi honorable Abolani ko kolede ere to ba ni pe adiun wa pe ipo ohun oni kan ma gbe kaakiri agbegbe mejeje Iroyin ekun ere ni amuwase ti gboyin lati kanida amore ti 8.7 to wa ni Ilorin ni ipinle Kwara leyin isimi ranpa yi a lo si ile okere ni le Guinea-Bissau ti jabologun le won si sojo ti won se to dibo lori atunse to fe deba ofin le won le kan si akin pe eku ikale
1: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter at Instagram Lori Diamond 887 FM Diamond FM Shining Supreme

0: Eka bo pada iroyin ekure ni amowase ti gbo yin lati kan da mode ti 8.7 to wa ni lori ni ipinle Kwara iroyin ohun tesi waju ijoba ologun ni le Guinea Bissau ni anade salaye ipa tun se yo de ba ofin le ohun to se fun are le na ni opolopo agbara ijoba ologun ohun salaye pon se telebo mu fe mi o fe lori atunto ohun to ba ogbonjo osu kejo ti pa ologun kajoba ile Guinea Bissau 25 lẹyìn ọjọ kan tó ń ṣètò ìdìbò ààrẹ ní ilẹ ọhún tó sì fi òfin de gbogbo ìlànà ètò ìdìbò nílẹ náà ẹwẹ ìjọba ológun ọhún ti mú àtúnṣe débà ìlànà ìjọba nílẹ ọhún tó sì fàgàrẹnà àwọn aṣòfin wọn sì lo ìlànà ààrẹ àfojúsùn ọhún ó ní ààrẹ yóò láṣẹ láti yan olótú ìjọba àwọn òṣìṣẹ ìjọba ó sì lè tú ìlẹgbẹmọ aṣòfin ilẹ ọhún ká síbẹ̀ ní ilé òkèrè ilé ẹjọ́ kan nílẹ̀ china àti ìdájọ́ kú fún yang yonli tó gbà kan jẹ́ adarí iléeṣẹ́ ìjọba tó wà ní ìlú nanjing wípé kan yege fún tí wọ́n bá lára rẹ̀ lórí pé ó jẹ̀bi ẹ̀sùn gbígbà ó bọ̀bẹ́ ilé ẹjọ́ ọ̀hún ṣàlàyé àtẹ̀jáde kan tó lédè ní àná ọjọ́ ajé pé yang ló gba owó bọ̀bẹ́ tí ó lé díẹ̀ ní bílíọ̀nù méjì owó ilẹ̀ china nígbà tó wà nílé iṣẹ́ ìjọba ilé ẹjọ́ ọ̀hún tó ń jókòó ní agbègbè yanzun tẹnumọ́ wípé owó ọ̀hún ló gbà láti báwọn èèyàn ṣe iṣẹ́ kan tó wọ̀ bẹ́ẹ̀ àti pé ó tún fún àwọn èèyàn nílẹ̀ yang ọ̀nà wọn ti fẹ́sùn kàn wípé ó jẹ̀bi ẹ̀sùn kíkówó ló jẹ́ lábala ìròyìn eré ìdárayá àtàmọ́tàṣe àgbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ france kylian mbappe ní àná ọjọ́ ajé ti ṣàlàyé ọ̀rọ̀ kan tó lédè látẹnu ọ̀mọ̀lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ní ilẹ̀ paraguay ìpè ó jẹ́ nǹkan dọ̀tí àti pé ó tàbùkù ipò tó dì mú lẹ́yìn ìgbà tó tàbùkù mbappe lórí ọ̀rọ̀ ẹ̀yà ara àti ẹlẹ́yàmẹ̀yà lẹ́yìn ìgbà tí ilẹ̀ france gbéwúro sojú ilẹ̀ paraguay nígbà tó pàgbẹ́ gbàgbé tó ń lọ lọ́wọ́ mbappe nígbà tó ń sọ̀rọ̀ lọ́nà tó lédè látẹnu ọ̀mọ̀lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ní ilẹ̀ paraguay celesta amarilla tó ṣàlàyé wípé balógun ikọ̀ àgbábọ́ọ̀lù ilẹ̀ france ọ̀hún ó ní ó jẹ́ ẹni tí wọ́n kó lẹ́rú láti ilẹ̀ cameroon pé ó kàn pa rẹ̀ lọ́mọ ilẹ̀ france ni gẹ́gẹ́ bí ó ṣe wí ó tẹ̀síwájú wípé ọ̀rọ̀ ọ̀hún ó ní ó jẹ́ nǹkan tí ò nítumọ̀ mínísítà fún ìdárayá ní ilẹ̀ france marina ferrari ti ṣàlàyé pé ìgbésẹ̀ ọ̀nà lọ́nà tí kò tó pàápàá jùlọ ó tàbùkù ọ̀rọ̀ tó lè wáyé látẹnu olóṣèlú ẹwẹ́ ààrẹ ilẹ̀ paraguay santiago pena palacios ti kọ̀wé ránṣẹ́ sí ọ̀rẹ́ tó jẹ́ ààrẹ ilẹ̀ france emmanuel macron tó sì bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ọ̀hún ilẹ̀ morocco yóò gba ẹ̀bùn owó tótó mílíọ̀nù lọ́nà mọ́kànléníọgbọ̀n àti ààbọ̀ dọ́là bó ṣe wọ abala kọtúnmẹ́sẹ̀ yọ nínú ìdíje fífa àgbáyé tó ń lọ lọ́wọ́ ikọ̀ ọ̀hún ó ní ń fakọyọ lọ́wọ́ nínú ìdíje àgbáyé tó ń lọ lọ́wọ́ ẹ̀wẹ̀ tó máa tún wọ ìpele tó kàn owó tí wọ́n gbà yóò tún pọ̀ sí i tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé gbajabiamila ti dúkùlàgà láti pe ẹjọ́ tako adéyẹmi tó sì fẹ́ béèrè fún tótó bílíọ̀nù mẹ́wàá náírà owó ìtanràn ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti dárò látàrí ìpapòdà akẹ́kọ̀ọ́ kan tó ti parí ètò ẹ̀kọ́ rẹ̀ nípa ìṣègùn òyìnbó tó dágbére fáyé nílẹ̀ ukraine iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí títàbùkù aráàlú láti ọwọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bọ̀yìn ìjọba ìpínlẹ̀ kwara tẹnumọ́ wípé ìdánwò láti wọlé ẹ̀kọ́ girama ló jẹ́ ọ̀fẹ́ ní ilé òkèrè asuka fún yín pé ilẹ̀ guinea bissau yóò ṣe ètò ìdìbò mo fẹ́ mi ò fẹ́ rírà àtúntò tó fẹ́ dé bá òfin ilẹ̀ ọ̀hún làákòótán a sọ fún yín pé mbappe ti gbẹnu àtẹlẹ ọ̀rọ̀ kan tó lédè látẹnu aṣòfin àgbà ní ilẹ̀ paraguay 1998 ó ní èèkàn olóṣèlú olóyè moshood abiola dágbére fáyé nígbà tó wà ní àmọ́ ìjọba lẹ́yìn ìgbà tó kù díẹ̀ tán tu okùn lọ́rùn rẹ̀ tó yí lópin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di àgbọ̀nmọ́bọ̀ lónìí fún ìrìn àgbáyé wa ní kẹ́hìndé amọ̀lẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara nẹ̀dúró kórè ní olóòtú ròyìn taiwo Adeyemi lo ti to ka se ti gbo yin lekan si akiyin pe eko wo lenu se
1: amoku ti wo ibaje amoku ti jiwo ilu ṣugbọn omo oluwa na ni koda esi kan na la tujo nse e wo
2: je ka bo lasiri je ka boju nbe
1: eh asiri e ko gboro tun loju ewe
2: he he edu eje aronu jinle o se mo pe ere wa abaje ati ipinu odi ko mara ale eleya meya tabi oju saaju eje abere fun akoyawo fun awujo ati orilede to da to ba ri nkan ti o boju mu fitu awon alase to to leti
3: imoran yi lo n dete ti gbo yin lati ikanni diamond 88.7 ilorin

0: lawo lesun ni idahun si opopolopo ebe lati fi kun awon ojo eto lawo lesun ni o ma waye ni gbogbo ago 9 ojo aiku sunday ojo osegun tuesday ati ojo bo thursday lawo lesun labala so sita
1: waya nkan to sun ni iku se ku fun mi ni pe ko iku rohun fun mi ni lati ni kin bi kan je
2: mi o ma bojo ogun laye o
3: Ejo, can you do one step in pay? I want to be from Inga. Equator at Mwa.
0: Bianju, call Saucita, Lurieto, La Wallison, La Bala Saucita, La Wallison, Lurie Diamond FM, Eto, Fubu Webby, Oshem.
4: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ti gbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gba yagiyagi àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
5: Le pe mi lori ko
6: se yi wa te
5: o ni lati respect
6: se yi o ma te
5: ti mi ba fowo se egbon mi o le se
6: yi to ba ya o ni jenu le mo ala pe je ka jere wole gbadun
7: eyin eyan wa te ngbo wa nile akanfele se itowo fun yin ni e ma pade awon lolufe yin
8: se ma ngbadun e na ni e pade wa lago mejo jojo isegun tuesday
7: nikan ni diamond 88.7 fm lori eto ta pe ni idile wa nibi ti e ti ma gbo awon ere onise eleyi to ma tun idile e ni se ti ki je ke bi o daru lagbara olohun idile awa ati yin o ni daru o

0: fúgedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
0: After working kílókù, ìgbádùn lókù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

ọ̀rẹ́ wo bọ̀ sí sọ yẹn náà mo gbọ́ ọ ṣé màá wá purọ́ fún ẹ ní ọ̀rẹ́ ṣé o ṣe àmàbílẹ̀ ní ọ̀rẹ́ ṣé màá para fún mí lè purọ́ fún ẹ ná ọ̀rẹ́ mí lè purọ́ fún ẹ ṣé màá purọ́ fún ẹ ní wo bó o ṣì rí náà nìyẹn bó o ṣe ń sọ yẹn náà bó o ṣì rí gan-an ló ṣe ń sọ yẹn tẹ́lẹ̀ mo rò pé bóyá o sì mí gbọ́ ni gbogbo ṣe ń sọ tẹ́lẹ̀ bíi pé o sì mí gbọ́ ni bó ṣe lọ nìyẹn bó ṣe ń gbọ́ nìyẹn bó ṣe bó ṣe lọ nìyẹn honestly ò dà ọ̀rẹ́ mi ní parọ́ fún ẹ bó ṣe lọ nìyẹn o tẹ́bi ṣé ńgbà tọ́rọ̀ wá rí bẹ́ẹ̀ ṣé kíni kí n wá ṣe láti ṣe pé èmi ni mi sáà nípara mi bó ṣe ń lọ nìyẹn o ó ṣe ń sọ̀rọ̀ nìyẹn ìgbésẹ̀ tí mi ò gbé ni mo sọ pé mo máa gbé yẹn o ìgbésẹ̀ tí mo fẹ́ gbé ni mo ṣàlàyé fún ẹ pé mo ti ṣàlàyé fún wọn pé tí mo fẹ́ gbé ni nígbésẹ̀ yànnà tọ́kì ń sọ̀rọ̀ gidi nìyẹn lẹ́nu ò dà kò sí pọ́blẹ́mù ọ̀rẹ́ kò sí pọ́blẹ́mù kí n kà jẹ́ kó mọ̀ náà ni pé bó ṣe lọ nìyẹn kò sí pọ́blẹ́mù ọ̀dà kò sí wàhálà.

0: lọ́fi wáyà lè wọ́n mi lá ọ́ ní ojú ọlọ́rẹ́ kò ní mọ́ mi láàánú lẹ́yìn
1: ọkọ̀ mi farabalẹ̀ tó tèmi gbọ́nkẹ̀ tí mo fẹ́ sọ fún ẹ ẹbí mi kọ́
0: kò sọ ìfẹ́lẹ́
1: ọmọdé lọ skú owó skú
0: lọ wà ní ọmọ lọ skú torí pé mi ìwárówó lé mi ìrówó skú sábà yìí ìrówó lé sáyìn ìrówó náà sáyìn rí kankan san ọwọ́ àdì tábì pé kọ́ mọ́ wá fún ẹ̀bí ọ̀yìn jẹ́ mí ní su ọwọ́ àṣẹ títí tí mo tún fi mọ̀
1: rí bẹ́ẹ̀ ọkọ mi
0: dá lọ́kọ̀ rẹ èmi ń sọkọ̀ rẹ mọ́ sórí ọ̀rọ̀ ọkọ̀ mi nǹkan gbé kò lẹ́nu ọ̀rọ̀ ọkọ̀ mi tó ń gbé kiri kọ́kọ́ gbé ọ̀rọ̀ ọkọ̀ mi
1: kọ́kọ́
0: gbé lẹ́yìn kò mọ̀mọ́ ṣe kí ni mọ̀mọ́ ẹbí rẹ kọ́ èṣù náà ni
1: wọ́n
0: jẹun èmi ò kọ́ mọ̀ ní jẹun kò wọ́ ṣe
1: gbogbo mo ṣe ṣe báyìí mo kàn ń ronú ẹ ni
0: ọrùn ló tari
1: mo kàn ń ronú ẹ ni ọkọ mi
0: ó jẹ kí n fún ẹ ní ẹsẹ jombo sórí ẹ oríṣiríṣi ẹjẹ ló ẹsẹ jombo wà o
1: gbogbo bá ṣe ṣe
0: mo kàn ń ronú ọkọ mi ọgbọ ẹsẹ pankiri
1: mo kàn wá ìgbà yìí pé tanikú ọkọ mi ló wà nbẹ máa tún
0: mo jẹ fún ẹsẹ jombo ẹsẹ jombo ya tọgi o ọgbọ ẹsẹ panki ẹgbẹ gbọnwọn ọgbẹ ọgbọ ẹsẹ gbọnwọn tí bá gbọ lẹyọkọ báyìí ọgbọn warawara níjẹ nígbàtí ẹlẹtọ tí bá sọ kìyẹn ni o mo lẹsẹ gbọnwọn o wo
1: o de mo fún mo nífẹẹ
0: ta lọ nífẹẹ
1: torí ìfẹ náà mo fi ṣe torí ìfẹ wọn tàwọn ọmọ náà mo fi ṣe ọkọ mi
0: torí ìfẹ tèmi náà wo mo ń bọ yìí tiẹ sí ìráyè tiẹ èmi ò sí ìráyè tiẹ o ìfẹ ta lọ fi ṣe wo èmi ti wọlé lọ mo ń bọ wá bẹ o mo ń bọ̀ bóyá n tó gbà ń sì yóò ju ẹsẹ̀ jombo ẹsẹ̀ yọ̀ǹwọ̀n yóò ju bẹ́ẹ̀ lọ mo ń bọ̀ ẹyìn tí ìráyè tiẹ̀ mo ń bọ̀ ọ gbà ó ń gbọ́ ní ẹsẹ̀ ẹyìn rẹ̀ ó sì dànù ẹyìn rẹ̀ ó dànù ẹyìn tí ìráyè.

0: ọ̀rẹ́ ìwọ lọ dára ilé
1: yìí pẹ̀lú má bínú mú kan kọjá lọ mọ́ sí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí kí n yọ ọdọ ká parí ẹ̀
2: báyìí ọ̀rọ̀ tó wà lẹ̀
1: ọ̀rọ̀ tá ń sọ̀bọ̀ náà ni tí ìyàwó ẹ̀ ni
2: tèwó ń bẹ̀
1: ìyàwó ẹ̀ ṣé ọ ti gbà yín kọ níyàwó ni
2: ìyàwó
1: ìyàwó tó ká tó ó fẹ́ kí wọ́n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni ọ̀rẹ́
2: mo sì rò pọ̀ ọgbọ́n ni o ibi tá a bá dúró bá bọ̀ ọgbọ́n tá a bá bá gbọ̀ ń bẹ̀ yóò dùn ní jọjọ́ mo rò pọ̀ ọgbọ́n ni mọ̀ pọ̀ mo wá ọgbọ́n rẹ wá mo pọ̀ ọgbọ́n rárá
1: ọ̀rẹ́ jámọ̀ kí tá n sọ
2: wá lù mí àbíkọ wá fọlọ́pàá mú mi àbíkọ wá lù mí kọ́ fọlọ́pàá kan ní mo rí ọgbọ́n o
1: ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tí mo ṣe ń bọ́ sọ lọ
2: táníyàwó rẹ
1: àti bẹ̀bẹ̀ báyìí
2: táníyàwó rẹ lèmi béèrè
1: ọtí ká báyìí onírẹ́ ìgbà pé ọtí mu
2: táni
1: tó bá jẹ́ ọ̀kánsì ni
2: táni mi ò mẹ́ni tó ń gbà pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n sọ pé ìyàwó rẹ ìyàwó táníyàwó rẹ
1: ìyàwó mélòó lọ ni
2: ẹbí ò níyàwó kankan
1: ọ̀ọ́ni
2: ẹbí ò níyàwó ìníyàwó rí o ìníyàwó
1: ọ̀rẹ́ kí ló fẹ́ ká ṣe báyìí
2: ó dàbí pé ọgbọ́n pa wọ́n ti géètì rẹ lọ ọgbọ́n pa
1: já sọ̀rọ̀ bí ọmọlúwàbí ń sùn
2: ọgbọ́n pa wọ́n ti géètì rẹ lọ ọgbọ́n pa ni o ọmọlúwàbí wo ni ká sọ̀rọ̀ bí parẹ́
1: já sọ̀rọ̀ bí ọmọlúwàbí
2: sọ ọmọlúwàbí nù torí ìwọ lè gbà ó bá jẹ́ ìwọ ni ìwọ náà ó gbàrú rẹ̀ ọgbà jákujàku láàyè wáyé pé ìwọ náà ni ọgbà jákujàku
1: ìyàwó ẹbí sí ọtí wàá mọ báyìí ìyàwó tí mo sọ báyìí
2: ìyàwó mi àbí ìyàwó ọ̀nàrẹ́bù ìyàwó ọ̀nàrẹ́bù ọ̀nà pé ìyàwó ọ̀nàrẹ́bù ọ̀nà pé ìyàwó ọ̀nàrẹ́bù.
1: ìyàwó ẹbí sí ta jẹ ráìsẹ ní ọdún méjì
2: sẹyìn. ọjẹ bó ṣe jẹ owó ọjẹ lọrin.
1: àjọ dọ̀bálẹ̀ ni o.
2: ṣé mo wá ní kọ́mọ́lẹ̀
1: ọlọ́rin
2: èmi mo ní ọyá stand up o. ìbọn ní ọdìdé
1: ọrẹ mo ti ń bẹ lórí ìyàwó ẹ
2: wọn bẹ mí lẹbẹ ayé òní bẹ lẹbẹ burúkú wọn bẹ mí o wọn bẹ mí o wọn bẹ mí o inú bí mi o inú bí mi o
1: lónìí nǹkan tó ń ṣẹlẹ̀ yóò bá má kà mí lábọ́ ìdọ̀bálẹ̀ tí mo dọ̀bálẹ̀
2: inú bí mi o
1: nígbà yẹn
2: wo
1: ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kà mí lára
2: o inú bí mi wọ́n lu arsenal o wọ́n lu arsenal bínú ṣe bí mi yìí o wọ́n lu arsenal o inú bí mi o
1: ọtí kalẹ̀ ọtí ka ní èyí tó ṣe yìí ná mo dẹ̀ mọ́ pé òun náà ò ní fẹ́ ṣerú ẹ̀ mọ́ kò tẹ̀lé ṣerú ẹ̀ mọ́ ni kò lè ṣerú ẹ̀ mọ́ tó mú ti bà sọ̀rọ̀ tó wá jẹ́ ọ̀ka nísìn ẹ̀hẹ́n a sì lè gbá pé ó lè rú sí wa
2: kọ́ntínì ọ̀rọ̀ pọ̀ ní ọpọlọ
1: ọ̀rẹ́ kò lè wo
2: ọpọlọ rẹ̀ ó dàbí transformer òkèlélì bẹ́ẹ̀ ni ọpọlọ rẹ̀ ṣe rí ọpọlọ wọ́n mọ̀ pariwo up nepa wọ́n tó di oṣù mi ìka tó níná sáwọn òkèlélè bí ọpọlọ rẹ ṣe rí nù ní ìsàwádà ó.
1: ọ̀rẹ́ kí ló fẹ́ ká ṣe kí ló fẹ́ kí n ṣe báyìí.
2: tọ́ ṣe ṣe ìwọ ọmọ tó yẹ kọ́ ṣe.
1: kí ni kí n ṣe.
2: ọmọ tó yẹ kọ́ ṣe. èmi sọ fún pé kó já pàdé kóòtù mo fẹ́ jáwèé fún divorce letter mi ò ṣe mọ́. divorce mi mi ò ṣe mọ́ ni.
1: ọ̀rẹ́ má gbé débẹ̀ má gbé ọ̀rọ̀ yẹn débẹ̀.
2: kí má gbé kéde dé.
1: má jẹ́ káwọn aráalé dá sí báyìí.
2: ṣé báwọn ló so wá pọ̀ àwọn náà ni ó tu wá ká.
1: ṣé
2: báwọn ló so wá pọ̀ àwọn tó so wá pọ̀ náà ni ó tu wá ká. báwọn ló ṣe mo ní wọn so wá pọ̀ ní ṣe bá gidi náà fi so wá pọ̀.
1: kò lè ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀rẹ́
2: ṣe mo ti fọ́ fọ́ sọ ìyàwó náà kò tí bẹ́ẹ̀ ọfẹ kó pa olódì mi kó gbẹmí lọrọ olódì mi
1: kò lè pẹ
2: tó lọ rèé fi ọmọ rẹ bù ọmọ rẹ bù tó ń fẹ ni
1: ọrẹ wo tó ọmọ
2: ọmọ rẹ bù tó ń fẹ ọmọ rẹ bù tó ń fẹ.
1: ó ní kó ti àtijọ́ sọ̀rọ̀
2: pé kí ni
1: èmi àti ìyàwó ẹ̀ ti jọ sọ̀rọ̀
2: wọ́n ti yí padà wọ́n ti bọ́ọ̀nì gé àì sọ̀rọ̀ ẹ̀ńdà o àì sọ̀rọ̀ ẹ̀ńdà o àlọ́ ọ̀gbọ́n wo kí lọ fẹ́ mu kí lọ fẹ́ mọ̀ kí fọ́ ni tọ́ fẹ́ mu.
1: ó yẹ kó mọ ní àwọn bí ọ̀rẹ́ bí omi dán ló yẹ kó máa kó ká.
2: mi ò lè lérí àwọn ọ̀rẹ́ wáyé kí ni ìyàtọ̀ gbogbo yín náà kàtà ẹ̀sùn ẹ̀kọ́ríbìkan gbogbo yín ẹ̀kọ́ríbìkan.
1: torí èyí tí mo ń ba ìṣòro tó gbọ́ tèmi báyìí.
2: kó dàbí pé
1: má gbọ́rọ̀ èdè kọ́.
2: ọmọ tó ṣẹlẹ̀ tó mọ tó ṣẹlẹ̀ ń bọ̀ mo fẹ́ fún ẹ ní kankan mo fẹ́ fún ẹ lẹ́bùn ni èmi lẹ́bùn tẹ́mi ó fọ
1: ìyàwó ẹ̀ ló ṣe kókó sí èmi báyìí
2: tani ìyàwó iyawo re abi iyawo tani wo mo nbo mo lebo ti mo fe fun o mo n to di en ti

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond t.7fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4pm prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

0: ṣáájú ẹgbọ́ àwọn kọ̀ọ̀kan tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti pé ìpàdé àwọn tọrọ kan lórí ọ̀rọ̀ ojú ọ̀nà tó gbéra láti ìlú Èkó dé ìlú Calabar. Àwọn gómìnà tó ṣe sáà kọ́kọ́ lọ́wọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ṣèpàdé kan ní ìpínlẹ̀ Kebbi. Ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí bẹnu àtẹ́ lu kọlù tó wọ́n ṣe sí àmọ́lẹ̀ ilẹ̀ South Africa. Àwọn èèyàn mẹ́ẹ̀dógún ló gbẹ̀mí mì látàrí ilé kan tó fẹ́ nílẹ̀ China. Ikọ̀ Kwara United yóò ra àgbábọ́ọ̀lù tuntun mẹ́wàá fún sáà tuntun tó ń bọ̀ lọ́nà. Ẹ kúrò rẹ̀ akíwà pé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rè láti Kàyìndé Amọ̀rẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yìí. Ká sọ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú ìtàkùn www.damodfm.net ẹ̀wọ̀ wá YouTube wa ní àdá 887FM. Ẹkùn nínú bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Social media any omoyin pretty by me I'm blushing moshe video yi lo ni lati update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House yen legbe gate black yen ibe gogo ni le mi e gbogbo ire ti mo ma sayi every morning ni mo ma se ni 7 a.m. every day moshe man keep fit lele yi every shape mi ni can see oko omo lo tu yi
2: o ma ṣe o si se be fowo ara re sile kun fole fira re laji ni gbe lowo gbogbo n to ni se pelu korokondu aye re ati ara re lo ti fi laye lowo yi awon to mo to si meru okan won nje o ti e ma won ti o n ba dore lori aye lujara to be sa aye le o eyan si buru kesi se gbogbo awon ore aye lujara yi na lo fe daada fun o sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lujara
3: imoran yi lo nde ti ikoni Diamond 88.7 Ilorin.
0: Ẹ̀ka bọ̀ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti já akọ́pẹ́ Nàìjíríà ló ṣeṣe kó ṣe àgbéyẹ̀wò rẹ̀ sí South Africa látàrí ìkọlù lẹ́mọ́lẹ́mọ́ tán ṣe sí àwọn ọmọlẹ̀ yìí lè lo sọ̀rọ̀ lédè lẹ́yìn àbá kan tí sẹ́nẹ̀tọ̀ àsìkò ẹ̀pọ́n yóò gidá lórí gbèdéke 30 oṣù kẹfà ọdún tá a wà yìí tó ọmọ Nàìjíríà ti kúrò ní South Africa. Àwọn aṣòfin ọ̀hún ṣàlàyé ìpè ìkọlù ọ̀hún ó ní ó ń ṣe àkóbá fún ètò ààbò àti àríríjẹ àwọn ọmọ ilẹ̀ yìí nílẹ̀ South Africa. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìjókòó lé lónìí àwọn aṣòfin àgbà ọ̀hún ló kanminú tó sì bu ẹnu àtẹ́ lu ìkọlù sí àwọn ọmọ ilẹ̀ yìí àti okùn wọn ní South Africa. Kò sí ìjọba ilẹ̀ Nàìjíríà kó kàn sí ọ̀rẹ́ ní South Africa láti fohùn léde pàápàá jùlọ ilẹ̀ rẹ̀ ìpè wọ́n dáàbò bo àwọn ọmọ ilẹ̀ yìí nílẹ̀ South Africa. Sẹ́nẹ̀tọ̀ Sọ́líò Mustapha tó ń ṣojú àwọn èèyàn arẹ́gbẹ̀gbọ̀n ìpínlẹ̀ Kwara lókítà kọ́ Nàìjíríà kò jáwọ́ láti máa gbé àpò ìdání lórí ìkọlù tí wọ́n ṣe sí àwọn ọmọ ilẹ̀ yìí. Nínú ìròyìn mìíràn, ìyàwó ààrẹ sẹ́nẹ̀tọ̀ Lórẹ́mi Tinubu ṣàlàyé pé ààrẹ Bọ́lá Tinubu àti àwọn òṣìṣẹ́ alábòlẹ̀ yìí wá gbogbo ọ̀nà láti ṣe eégún ẹyin ìpèníjẹ́ tó ààbò tó ń bá ilẹ̀ yìí fira. Bí ìyàwó ààrẹ ṣùgbọ́n aṣojú ìjọba ilẹ̀ Qatar nílẹ̀ yìí lálejò Yusuf bin Hasan Ahali tó ṣàlàyé wípé ẹ̀rù ń bà òun lálẹ́ Nàìjíríà pàápàá jùlọ lórí àwọn ìròyìn tó léde lójú pọ̀ ayélujára àmọ́ nígbà tó ń dé sílẹ̀ yìí wọ́n rí i pé ìrọ̀ ńlá ni òun àti adarí iléeṣẹ́ ìjọba ilẹ̀ Qatar nílẹ̀ yìí ọ̀gbẹ́ni Khalifa Al-Khalifa lọ́gọ́ ṣe àbẹ̀wò lẹ́bẹ̀ ọ̀hún sí ìyàwó ààrẹ. Ìyàwó ààrẹ tẹ̀síwájú pé bá ṣe pẹ́ Nàìjíríà àti ilẹ̀ Qatar òun ni ó tẹ̀síwájú sí pàápàá jùlọ fún àǹfààní ilẹ̀ méjèèjì. Ìyàwó ààrẹ tẹ̀síwájú pé ìgbésùnmọ̀mí àti ìjínigbé ní ìpèníjà kan gbòógì tó ń kojú ilẹ̀ yìí ní ẹ̀ka ètò ààbò. awon gomina onisa akoko meji dini ogun ti won diboyan labe asia egbe oselu oni teswaju apc won si pade lowo ni ile ijoba ipinle kebe nilu benin kebe ipade ohun oni iro won to je gomina ipinle kebe nasi idris igbal alejo awon gomina hun won wa kakere tibuto lati soro nkan to ni se lori oro egbe oselu apc ati osijoba lorilede ye awon niroyin won duro ni ita ile ijoba ipinle kebe lati mo nkan to fe nu kosi nibi ipade ohun lati ri gomina ipinle sokoto kadina jigawa plateau delta ekiti taraba ondo ebonyi akwa ibon edo benue kogi ati gomina ni ipinle enogun awon ro won won fi ranse lati awon ipinle ti egbe oselu apc ndare amo gomina ipinle cross river niger ati kasina onuwasi nibi ipade ohun ijoba apapo ile ye ti pe ipade alagbara kan pelu awon toro kan lori oro oju ona to lo lati ilu eko le ilu kalaba leyin gba ti minister fun isode dev mai kosodi awon mo elegbimo asofin apapo le se lara igbese lati ri pe won dekun isele ekun mi to waye ni ona oju ona hun ipade ohun ni awon mo igbimo teko to elegbimo asofin apapo ile yi mejeji won sise ijoba le yi to wa ni janu oro ayika lati awon ise ijoba lati office I wonle agba lorilede yi ati ijoba ipinle eko pelu awon ile igbohun se ipade na atajade kan to lede latowo muhammed ahmed se adari oro royin ile ise ijoba yi ton le si sori salaye pe ipade ohun oni lati wa ona abayo fun ipenija oro aye ka ton waye loju ona hun papa julo se papo lati dekun ipenija ekun mi igbese na lo waye leyin gba ton si se abewo si apa ton ti pari oto olowo loju ona hun imari lo ko worin pelu awon asofin apapo ati awon osise ijoba lorilede yi ewe ijoba ipinle koja pole yi si tako aye soro pe isele ekun mi to nwaye ni ipinle ko lo waye atari ojo na to lo lati ilu eko silu kalaba ti won se lowo won tenumo pe an to fun lede be o je oro fege ti won so lojopo aye lo jara won se kede na ninu atejare kan ti ijoba ipinle eko buwolu ni oni leyin abe otode to minister fun isode devil umahi ati awon mo legbimo asofin apapo le si gomina ipinle eko babajire sanwolo nigba ton soro nibi abe won sanwolo gbe subara pade fun are bola tinubu fun ona ma gbagbe awon to se iranwo fun oraje lorilede ye nigba ton soro lori isele ekun mi ton waye ni ipinle eko sanwolo salaye pe ilu eko lo sumo agbegbe okun o si se pe gbagba so pe gbagbo oni yo ma koju ipinija ekun mi iroyin agbaye ona ni amuwa se ti gboyin lati kan da amore ti 7 to wa ni lorin ni ipinle kora leyin isimi ranpe yi alo se ile okere to je pe awon eyan to mere ko ta gbede faye nile china atare ji ile kan to fe ni ile ohun lekan si akiyin pe eko ikale
4: darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re facebook idakun abeyefo twitter ati instagram lori diamond 887 fm Diamond FM.
5: Shine supreme.

0: music lives.
1: Tokyo. Hey. Tokyo. Hey.
2: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
3: The time is 6 o'clock.
4: Ago mẹ́fà ti lù.

0: Nípa ìfàmì òróró yàn.
1: Kí gbogbo ìdí ó máa jẹ́.
0: Kí ló jogo ayé níwájú ògbó olúwa?
1: Gbogbo ènìyàn nílùú Ìlọrin àtàgbègbè ẹ̀.
0: Olúwa ti sọ̀rọ̀ o.
1: Àṣẹ ti jáde.
0: Pé kí gbogbo wọn péjú pẹ́sẹ̀.
1: Fún ìsìn ìbápàdé pẹ̀lú ìfọ̀rọ̀yà.
0: Fún ìlàjì ọdún.
1: Maybe a counter service with anointing oil.
0: It's going to be mighty.
1: The hands of the Lord will fall like a rushing wind.
0: Ago méje òwúrọ̀ 7 AM.
1: Ọjọ́ Saturday.
0: July 11.
1: Ní pàdé àdúrà ìsìn ìbápàdé pẹ̀lú ìfàmì òróró.
0: Gbogbo apáta lájọ nílò òróró titun fún àánú tuntun láti lè rìnrìn àjò ògo tuntun.
1: Lẹ́yìn tó kò tọ́dún yóò fi parí.
0: Ayé àti gbẹgbẹ pásìkò.
1: Ìwọ ni kò dìde nílẹ̀ kájọ pàdé ní CSC Goshen Land District Headquarters.
0: Tí ń bẹ lẹ́yìn Monaco Town.
1: Ìyànà Sapati Gamọ̀ ìpínlẹ̀ Kwara.
0: Lára àwọn ọ̀ràn ṣe Ọlọ́run tó ń bọ̀.
1: Evangelist Larry Blessing.
0: Àtàwọn míì.
1: Evangelist Samson Dada.
0: Pẹ̀lú Evangelist
1: Bola Discovery.

lẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gbópá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ fitzin healthcare plc ló ṣe

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin. 88.7

0: ṣiṣẹ́.
1: Àdúrà ìtúsílẹ̀ láti bọ́ lọ́wọ́ ogun ẹ̀sìn ọjọ́ pípẹ́. Pẹ̀lú àdúrà ọ̀nà àbáyọ breakthrough. Lábẹ́ ìfàmì òròyìn ọ̀pá wòlíì májẹ̀mú àti àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú bàbá olùgbàlejò. Prophet and evangelist Olúwa ṣe

0: Gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ rọwọ́ ìyanu rẹ̀.
2: Ẹ̀mí àwọn wòlíì tó fẹ́ ṣiṣẹ́ agbára níwájú ọ̀sẹ̀ yìí o.

0: kọ́kọ́ ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarigi ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: èèyàn ń gbìyànjú nílé ayé tá a wà yìí ṣùgbọ́n gbà míì ẹlòmíì àrí gbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ó tó àwọn àyàn kan wà tí wọ́n ń tiraka láti jẹ́ èèyàn nílé ayé tá a wà yìí ẹ má wà dúró.
1: Ìwọ olólùfẹ́ mi.
0: Bákan náà àwọn kan wà tí wọ́n wá ìfẹ́ ṣùgbọ́n ìfẹ́ tí wọ́n rí ò tó nǹkan kan ṣùgbọ́n ẹni láti ní sòrò ọlọ́run bá ti ń pín ìfẹ́ yóò pè kàn yín.

0: Ẹja bá bẹ̀rẹ̀ tó nípa pàpà báyìí, àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi ti kàn wọ́n lára ní ẹ̀yìn. 0916-159-1011. O lárabìnrin kan tó fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ sí mi. Ó wá ní kí n bá ọ̀nà ń bẹ̀. Ọ̀rọ̀ tárábìnrin sọ, ó ní nígbà tí òun àti ọkọ òun tí wọ́n ń bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn, ìrọ̀rùn ló bá dé, kò síjà láàrin àwọn méjèèjì. Lẹ́yìn ìgbà tí wọ́n bí ọmọ wọn àkọ́kọ́, tí wọ́n tún bí ọmọ wọn kejì, Ọlọ́run ṣe ààbò lórí wọn. Arábìnrin yìí fi tó mi létí wípé ọkọ òun wá fẹ́ lòmíì lẹ́yìn ọmọ mẹ́ta táwọn bí fún ọkọ wọn. Olọ́rọ̀ ìdùn wọn, ó dùn wọn kegun nítorí ìgbésí ayé wọn láàrin òun àti ọkọ òun ló wà. Arábìnrin wa fi tó mi létí pé òun wá gbọ́nrán nù, òun ò dúró síbẹ̀ gẹ́gẹ́ bí obìnrin. Òun tẹ pámọ́ṣẹ́, òun ranra òun lọ́wọ́, ó tún ran àwọn ọmọ mẹ́ta tí ń bẹ lọ́wọ́ òun láláìmọ̀ ìpòyún bẹ lára òun. Arábìnrin ó wá bímọ kẹrin. Ẹ má gbàgbé pé ọkọ rẹ̀ ti fẹ́ lòmíì, ìyàwó àkọ́kọ́ ìkejì ó ti wọlé. Nínú àtẹ̀jíṣẹ́ tárábìnrin fi ránṣẹ́, arábìnrin wa sọ fún mi wípé ìyàwó kejì wá bímọ mẹ́ta fọ́kọ òun, títọ́ náà ó jẹ́ mẹ́rin, gbogbo ẹ̀ jẹ́ méje. Arábìnrin wa ń sọ fún àwọn èèyàn wa nílé wípé ẹ wà látìgbà tí ọkọ òun ti bí ọmọ, tí wọ́n ti bímọ kejì fún ọkọ òun látọ̀dọ̀ ìyàwó kejì, ọkọ òun ò ṣe déédéé. Bí àwọn ọmọ tóun bá bèrè nǹkan lọ́wọ́ ọkọ òun, ọkọ òun á ní pé kò sí nǹkan kan débi pé wọ́n ti lura wọn, wọ́n ti bára wọn jà lórí àwọn nǹkan bí eléyìí. Arábìnrin fi ń tó wa létí lálẹ́ òní wípé nígbà míì tọkọ òun bá dé, yóò fún àwọn ọmọ lówó 2,000 naira pé kí wọ́n lọ fi dáná. Ìbá jago méje o, ìbá jago mẹ́wàá alẹ́ ló tó dé. Arábìnrin sọ fún wa wípé ọkọ òun o kò ná ní òun rárá. Ọmọ òun mẹ́rẹ̀ẹ̀rin wọ́n wà níléèwé, kò dá sí iléèwé wọn, wọ́n dẹ̀ jọ wà nínú ilé. Àwọn ará àdúgbò mọ̀rẹ́ wọn gẹ́gẹ́ bí ìyàwó dáadáa lọ́dẹ ọkọ, ṣùgbọ́n wọn gbádùn ọkọ wọn dáadáa. Arábìnrin fi tó wà létí wípé ọkọ tó mú 2,000 naira lẹ̀ fún ọmọ mẹ́rin àti òun gẹ́gẹ́ bí ìyàwó tó bá dé láti iṣẹ́, sí ọkọ yìí kí ló ń gbìyànjú láti ṣe? Ìgbà tó bá wà dédé, ìgbà tí ò bá sí, wọ́n pè mí mọ́nú. Wọ́n ní bó ṣe ń ṣe nù láti bí ọdún kan báyìí tó bá ti dé láti ibi iṣẹ́. Èyí ọkùnrin ó ti ṣiṣẹ́ láti, wọ́n ló ti ṣiṣẹ́ ní iléèwé àwọn iléèwé poli lọ́hùn. Èyí obìnrin ó láfojúsùn láti lọ sí iléèwé gíga. Àwọn méjì tó kó wọn sí wà ní secondary, ṣùgbọ́n nǹkan òun ò dá sí àwọn ọmọ yìí. Bàbá yìí pẹ̀ bá rí àwọn ọmọ yìí bí wọ́n ṣe sọ, wọ́n ní àwọn ọmọ mẹ́rin bàbá wọn ni wọ́n jọ. Tí wàá lẹ̀ sí arábìnrin, sóbìnrin tó wọlé ni bàbá fi gbàgbójúṣe rẹ̀. Kí ni kárábìnrin ṣe ni ìbéèrè tí wọ́n ń bi gbogbo àwọn ọmọ Nàìjíríà. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́. Bákan náà, àwọn èèyàn míì tó sọ síta o, a máa ṣe láwẹ́ láwẹ́ láti ìkànnì Diamond FM ní ẹ̀yìn. Nọ́mbà WhatsApp wa bí mo ṣe sọ lẹ́ẹ̀kan 0916-159-1011. Ẹ gbìyànjú láti sọ síta. Ẹ já wa lọ sórí àtẹ̀jíṣẹ́, torí lọ́pọ̀lọpọ̀ gbà ẹlòmíì a ló ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wípé àdáhùn lòun. Àbá náà kò rí bẹ́ẹ̀. A máa dá yín lóhùn bàbá ṣe rí àtẹ̀jíṣẹ́ yín lóko ọjọ́ kan. Ṣùgbọ́n kí n tó lo àtẹ̀jíṣẹ́ yín, ẹ̀jẹ̀ ń lo fọ́nrán yìí.
1: Òun àti bàbá kan fẹ́ra wọn, ó dẹ̀ ti pẹ́ díẹ̀ tán ti jọ ń fẹ́ra wọn. so bi odun die seyin obo ye lo ni ohun ose mo to fi kale obo tan soro yi o ti pe omo 54 years bayi so obirin na ti loko boya le oko keta lo na wa bayi obo yi wa ni ani afi ti ohun ati e ba jo rin o da ba won te fe ra won bo ka won jo jaja si ra won to won tele niyanju to n to le niyawo nle an sa pada jo wa n soro titi ti won ba de bi pe won jo ni kan papo oyun ti wa wo bayi gba to yin wa wo nisin bobo ye yare pe won ni gba ko se oyun o si wa lodo okunrin kan wa ni kini ko n se e da ko komo nigeria ko gba wa ni won lori oro
0: e ri pe ki n se nu mi le ti gbo latodo awon eyan wa ti won ri oro to jo bo jo mo kan yi o ma n se le n gboro aye eyan ya wa nle bo le se roro isin o na 0916159101 oro na di meji bayi atejise ti mo ri n beun o jo mo fifi eyan wayawo e wa kin fun eyan yawo e ka le o
2: baba dada e ka le olohun ni damu wa o
0: amen seun
2: olohun wa pelu ni ani soro da si lagbara olohun
0: amen seun
2: a ni eleru ka fa si wada ni lagbara olohun
0: eyin
2: mo nira o e ni seto sa gbo yin da mo di lo no ba le aye yin
0: amen seun
2: ti ari wu ma to soro gbeyin bi ah ko si wahala mo ko ba mo ko ti doko ona lo si di yawo o ba tokun to si ni ko ma se oyun yen te n gboro mi
0: arabirin won le enikan
2: o wa ni bo
0: ile okunrin kan be ni
2: eh to yo jawe fun na nigba to yo e mo so pe di oda ah ni ta ko si wahala mo
0: e ma ja pawo fun
2: awa o
0: eh
2: ah ko si wahala mo yo lo fun to ni weri ati pada tu aka tu epo na nu to je ngba to de ti lo won gba ko se yen yo pada fe na ni o kan be oko pe to bye bye boya ro ni o ba pa kini kan ni o lo fun we boya won ti fara won ti loka lati le na lo ko si to ti o ba sara won ti loka wahala na ni pada jade fun
0: Elekeji ni arabirin to wa nle oko ti oko re o se dede pelu awon omo re mere
2: eh tu ka se ko ni baje fun yin omo si ti di merin abi be ko sa
0: omo merin lo wa lodo arabirin
2: omo merin wa lodo arabirin je ri suru loro e gba o atadua je ma won ke sa ti moda o pe awon ebi ko ko pe oko ko ni ta be oko pe ki lo nse fun yin bye bye ki lo de te si bye to si bye ti o ba record ti o da o ye ka won ebi oko o mo ti o ba ti wa si record to da rather ko sun ja ko le olo ba tojo amọ ko mo lo nda amọ le o ti ba lo ni ji omo yo ti pada lo ji oya ni amọ yo le pada bo lada o se to si wa gba kada e pe to o o be olo lo omo merin ti ko ni kilo
0: bi da
2: oko ni merin obirin wa nbe
0: elo ni ba le lele ma fun yawo lojojumo
2: eh baba da da bi ti nigeria de lori jawo obirin na ti dokunrin e ma ja paro fun ra wa mi sade tila ka fowo lowo fi mo ta ba la kan so gba iro awo ti ko wa ba fi ro ni be nbe so gbe ni amo solo ba solo ba ti je o so ko bo je nya o loju temi ko agba ka be ko si amo manage je ti aye ara e pelu amo merin olo ti ba tojo e ti mo flower ta le ba ko mo ta table water wa le olo so albarka ti amo ye yo si kere won lagba olohun
0: ani
2: se to da si e mo be to bo
0: e se mo
2: amo ti le yin lagba olohun e sa e fin ko e ku
0: e lo e ka le e se o Hello, Ekaleo. Oh, no, I want six.
3: How much you need by you?
0: Ekaleo, my show. Yes.
3: How
0: much you
3: need by you? I got alone.
0: I'm here, show. I'm here,
3: show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show. I'm here, show.
0: I'm here, show.
3: Ami tamo la ni lati dale ko te ni le ba wa
0: esemo
3: apo ko ko fe da si ni ti ti arabirin te lo loyin wa le oko o loyin ha emi o le fun ni mo ra pe ko seyin o lo mo ja sa ga ko o risk ta ba ni lo ni seyin to ba gba be lo nko gele di asukura lo re so pe ko jawe foko o jawe amo lo ni je foko na ba fa wahala se pe la bi o fi pa fun afara won ni local ni okunrin mi o ni gba o Téyàn bá wà ní ọkọ téyàn bá lọ lè lóyún. Ọkùnrin mi ò ní gbá. Ó lò ní báyàn fo wàhálà fún òun lóyún. Ó lò lọmọ ọlọ́run níjó kó bá fo wàhálà. Kọ́ mọ̀ ṣẹ̀ mi fún láìsí pé kó ń ṣe o. Ó rí sí o. Ọlọ́run ní gbá ṣàdákó.
0: Ìṣiṣẹ́
3: ẹlẹ́kẹ̀ẹ́ bání. Ìta arábìnrin tó ní òun bímọ mẹ́rin ọkọ̀ òun ìyá sóhun. Ṣé ń gbọ́ mi sáré sùlà?
0: Mo gbọ́ yín mà.
3: Ọkọ̀ ìyá sóhun kó tó àwọn mọ̀lẹ́bí ọkọ lọ gẹ́gẹ́ bí ìyàsùkúra lórí ṣe yí. Ó tọ̀ wọ́n lọ kó lọ lè fi tún wọn létí torí ṣe lè bóyá àwọn mọ̀lẹ́bí ọkọ̀ ò gbọ́ sí i. Wọ́n bá tọ̀ wọ́n lọ wọ́n lè pọkàn wọ́n lè béèrè tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí wù wà báyìí. pẹlú rẹ o bèrè lọwọ ọkùnrin yìí ọlọrun sì yóò kó lè ṣàlàyé ọmọ mẹrin kò yìí sí ọkọ náà mẹyọ kan láti sọ fún yẹn nítorí kò yìí sí kọlọ kó ṣàánú wa tó bá bèrè lọwọ rẹ ọkọ tí ò bá tọnà kó gbà fọlọ.

0: ìkànnì tí ẹ ń kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pe bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: ilé iṣẹ́ tó gbé àlàáfíà tó ń tìlera lọ́wọ́ Jerry Gold Wellness Therapy náà ni wọ́n tó dòde fún tèmi. Jerry Gold, ẹ bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa.
1: A kí ẹ̀yin yẹn wa.
0: Ẹ kú àmójúwa.
1: Àwa náà ni Jerry Gold. Ta kalẹ̀ sílùú
0: Ògbómọ̀ṣọ́
1: ìbẹ̀là wa.
0: Ẹyin lórí ọ̀rọ̀ ojú ni ẹ jẹ́ àti bẹ̀rẹ̀ bá ti ṣe.
1: Lórí ọ̀rọ̀ ojú. Bá ti ń sọ láti jọ. Lónìí, ọ̀nà méjì la fẹ́ yà lórí ọ̀rọ̀ ojú.
0: Ok.
1: Mo sọ nípa awo ojú. Quantum polarized
0: eye glasses. Ok.
1: Glasses yẹn mo ní wọ́n ṣe fún gbogbo àwọn tó bá ní ìpèníjà ojú àwọn serious cases.
0: Àwọn èyí tó lóko tó lóko
1: bí glaucoma.
0: Ok.
1: Cataract.
0: Ok.
1: Myopia.
0: Ok.
1: Retina.
0: O
1: kàn wọ́n pọ̀lọ́ báwọn.
0: Ó lóko gan.
1: Ẹlòmíì ọdún mẹ́ta. ọdún méje. ọdún mẹ́wàá. Ẹlòmíì kan ti operation.
0: Tí ọgbọ́.
1: Wọ́n ní kò gbọ́. So irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ yẹn tó critical bẹ́ẹ̀ yẹn.
0: Ok.
1: Àwọn ni quantum polarized eye glasses wà fún.
0: Ok.
1: So tẹ bá rà á, ẹ bẹ̀rẹ̀ sí ni máa lò lálẹ́ lóru láàrin oṣù díẹ̀, ó máa correct ojú yín.
0: Ok.
1: Ṣùgbọ́n ojú tó bá ti lọ.
0: Kama di yan
1: ju ẹ. Ẹ
0: kò ní ṣiṣẹ́ fún
1: mi. Kò ní ṣiṣẹ́ fún ojú tó bá ti lọ.
0: Kì í ṣe
1: màjíìkì.
0: Ok.
1: Bọ̀ ojú tó bá ń rí díẹ̀ díẹ̀. Tẹ bá wà nínú okùn. Tíná bá dé lójijì. Iná dé ìmọ́lẹ̀ dé irú ojú bẹ́ẹ̀ omi rẹ̀ ò tí ì lọ.
0: Ok.
1: Irú àwọn ẹni wọn lè ra glasses yẹn.
0: Ok.
1: Now ẹlẹ́ẹ̀kejì. O wá ní quantum non-recommended glasses.
0: Ìyẹn ò ń ṣe recommended glasses. Ok.
1: Ìyẹn glasses yẹn wà fún àwọn ọmọdé wa sìn.
0: Ok.
1: Tẹ́ pé wọ́n ní ojú ń dùn wọn.
0: Ojú
1: wọn. Wọ́n sáré lọ gba ìgò fún gba glasses fún.
0: Ok.
1: Irú àwọn ìyẹn wọ́n ní the quantum non-recommended glasses.
0: Ni wọ́n nílò.
1: Àwọn àgbààgbà náà lè lò ó. Kẹ́tí ń ṣe wọ́n ní ojú. Kò bá serious.
0: Bi ojú wa pin.
1: Ojú ń pọn.
0: Ojú ń pọn.
1: Ojú mi ń wa, ojú ń gún mi.
0: Ń gún mi.
1: Ojú mi ń wa mi.
0: Yíyún mi.
1: Mi rí ni dáadáa. Mo ní blood vision. Irú àwọn yẹn náà wọ́n lè lo ojú glasses tí mo sọ yẹn. But alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn, cases yẹn ló pọ̀ jù. Now alákọ̀ọ́ tí mo kọ́ sọ yẹn fún àwọn glaucoma cataract yẹn, glasses yẹn is 320,000.
0: Ìnìyẹn.
1: 320,000.
0: Ẹ mọyì rẹ o.
1: Ẹ gbọ́ yẹn dáadáa. Ṣé wọ́n lè kejì tó jẹ́ glasses yìí, àwọn small small cases bí ojú ń gún mi, ojú mi ń wa pin, tó máa òun náà máa ń correct ojú. Ìyẹn is just 100,000. Ẹgbẹ̀rún ní ọ̀nà ọgọ́rùn-ún. Ẹ jọ ẹ mọ̀ jẹ́ ká dàpọ̀ mọ́ra wọn o.
0: Náà ti sọ bá.
1: Ìyẹn lágbàlá glasses.
0: Ok.
1: Tẹ́ ẹ bá sì fẹ́. Tẹ́ ẹ bá ti pè wá tá a bá yín sọ̀rọ̀. Tá a ti jọ finalize ẹ̀.
0: Tá a ti forí oko sọ̀ọ́dún.
1: Ibi tẹ́ ẹ ti gbà nílùú Ìlọrin. À á sọ fún yín.
0: Ok.
1: Tẹ́ ẹ lọ síbẹ̀.
0: Ẹ ti lọ gbà
1: mí. Ẹ ní ilẹ̀ travel wá sílùú
0: Ògbómọ̀ṣọ́.
1: Àyàfi ẹni bá wò pé òun fẹ́ mọ ọ́fíìsì wa ní
0: Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ àtẹ̀wájú. Ganoderma
1: Comfit. Ganoderma Comfit dá a gan débi wípé immune booster ni. Ó dá ká máa lò.
0: Ok.
1: Láti máa boost immune system wa.
0: Okay.
1: Àwọn sójà ara sẹ́ pé ó ti ń rẹ̀ wọ́n. Ká máa boost immune system wa. Ìdí náà tí Ganoderma Comfit tó fi da kò ní di sugar.
0: Ok.
1: Ẹ ti jí láàárọ̀ epo kẹ mú. Lálẹ́ epo kẹ mú.
0: Ok.
1: Ara yín máa balance.
0: Ok.
1: Ẹlẹ́kẹta wa ni VMAS mosquito repellent.
0: Oògùn ẹ̀fọn nu.
1: Tẹ̀ka yẹn náà wọ́n ń pè ní VMAS
0: Ganodermaxi.
1: Eléyìí wá ní VMAS mosquito repellent. Oògùn ẹ̀fọn nìyẹn. Wọ́n ṣe bíi perfume. Bíi perfume ni tẹ bá tẹ sára. Oòrùn rẹ̀ kò ní pa yín lára. Kò ní pa àwọn ọmọ yín lára.
0: Ṣé
1: I understand this? So ìyẹn náà ti wà. Tẹ bá fẹ́ rà ó wà ní chupet cosmetics. Ìyẹn ní Taiwo òkè Ìlọrin. Ṣé wàá rí VMAS Ganodermaxi àti mosquito repellent. Ó wà ní One Step Pharmacy ní Sọ́mẹ̀. Àti ní Aromakeye
0: Pharmacy
1: níwájú A Division. Tí ìyẹn tún wà ní Akọ́lápọ̀mọyé Plaza
0: number 2
1: Oro Road.
0: Oro Road.
1: Ibẹ̀ ni Kanjẹ́ Water Office. Náà ìkéde pàtàkì. Ṣé rí nílé iṣẹ́ wa a máa ń tọ́jú àwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi egbò igi tó jẹ́ imported.
0: Àti machine.
1: Èyíkéyìí pèrèyàn tẹ̀síba wa ní. Bóyá nínú egungun ara yín ni.
0: Okay.
1: Ẹ̀lẹ́ gbẹ́sẹ̀ ni. Bóyá inú ṣúgà ni. Bóyá BP yín lọ sókè ń lọlẹ̀. Ìfúnpá gíga àwọn kan wọ́n ní àìsàn nínú ẹ̀dọ̀. Oríṣiríṣi. Kò sí ìpèníjà àgọ́ ara tí a ní oògùn fún. A sì lè ṣe wébì
0: síbi kíbi tẹ́ ẹ bá wà.
1: Iléeṣẹ́ wa wà ní Jerry Gold Wellness Therapy. Odetomi Street.
0: Okay.
1: Àdúgbò Odòòrú.
0: Okay.
1: Ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ pè àsọyún nọ́mbà yìí
0: 080
1: 34
0: 34
1: 84
0: 84
1: 83
0: 84 83
1: 83
0: 89.
1: Ìkéde pàtàkì. Afẹ́ alágbàtà.
0: Alágbàtà.
1: Fún gbogbo àwọn product

0: wọ́n sì gbọ́ eléyìí tí wọ́n sọ pé ó ní ọkọ ó tún lọ lóyún fún ẹlòmíín níta kò tiẹ̀ bójúmu rárá. Àwọn obìnrin ẹ jẹ́ ká máa nítẹlọ́rùn, nǹkan tọkọ wa bá ti fún wa ẹ jẹ́ kó máa tó wa, ẹ má jẹ́ ká máa sojú kòkòrò. Ó wá di wàhálà báyìí, báwo ló ti fẹ́ sí lẹ́yìn pé kò dọ̀ra kó kúrò, kò dọ̀ra sọ pé fún ọkọ̀ ti lé pé òun ò fẹ́ mọ́, òun ti bá tóun lọ ibòmíì, kò jù bẹ́ẹ̀ lọ o. Torí tàti yẹ́ ẹ bá lọ tú ẹ̀sìn gidi ni o, ẹ̀sìn gidi ni o. So èèyàn ò dẹ̀ lè lọ́kọ méjì nígbà tí ì ṣe idà. So kó tètè yá lọ bá ọkọ̀ eléyìí tó lóyún fún o.
1: Bàbá Adétula Ìkàlẹ̀, ẹ̀níṣètò sí lágbára Ọlọ́run. Nípa ti obìnrin tó ní òun wà nílé ọkọ̀ tó wá jẹ́ pé tó wá lóyún fẹ́yàn míì, ojú kòkòrò ni. Ó yẹ kí a kọ́kọ́ fi ọ̀rọ̀ yẹn ká fi wo ara wa wò ná, because báwo lèèyàn ṣe máa wà nílé ọkọ̀ a sì lọ lóyún fẹ́lòmíì? Ṣé ọkọ̀ náà ò tọ́jú ẹ̀ tó ní àbí kíni? Kó jẹ́wọ́ fọ́kọ, kó sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Tó bá ti jẹ́wọ́ fọ́kọ, ọkọ ara mọ nǹkan tó máa ṣe. Tó bá jẹ́ kó máa sọ pé kó máa lọ ni kó máa lọ, tí ò bá dẹ̀ ní sọ pé kó máa lọ. Nípa ti ẹni tí ìyá tó ní ọmọ mẹ́rin, kó pe ẹbí ọkọ rẹ̀, kó sọ fún wọn, kó ṣàlàyé fún wọn pípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. At least ó ṣàmà ní olùbáwí èyí tó máa lè gbọ́rọ̀.
2: Ẹ̀kalẹ̀ ọ̀gá Adétula, Alájà Yusuf ló ń sọ̀rọ̀ láti Òṣogbo. Ẹ kú ètò, ẹ kújọ mẹ́ta. Ilé oníjàsí mọ́. Nípa ti ìyá tí ó bímọ mẹ́rin tó lọ́kọ ti fẹ́yàwó mi lò pé wọ́n ti wá da bùkátà sí òun ní àgbàdà. Pẹ̀lú òkú ọba tó ní gbẹrù tó ní gbé oṣù ká yóò bá gbẹrù rẹ̀. Pẹ̀lú òkú lọ́wọ́ ọlọ́àrú òní ni wọn. Àkọ́kọ́ náà kí wọ́n gbìyànjú kí wọ́n sọ fún àwọn tó bá jẹ́ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mọ̀ tọkọ mọ ń gbọ́rọ̀ sí ní ẹnu, kí wọ́n sọ fún un. Tó ń bá wá rí pé kò sí àyípadà tó jẹ́ káwọn fámílì wọn bí méjì sí mẹ́ta kan mọ̀ ní ìṣẹ̀lẹ̀, then ọlọ́ọ̀bá lànà wa dìde ìrànlọ́wọ́ fáwọn náà kí wọ́n kọ ọkàn wọn gírí, kí wọ́n ṣera wọn níṣe pé táwọn náà bá jọ́kùnrin ń kọ́ àwọn ó bọ ìyàwó, àwọn ó bọ ọmọ, àwọn ó sì fẹ́ dá ní ìdílé ọkọ àti ìyàwó kí wọ́n ní lẹ́mìí bẹ́yìn. Gbogbo gbìyànjú wọn ẹlẹ́dàá àwọn ọmọ wọn náà ọlọ́ọ̀bá lànà yóò bọ́n dé ládé, torí pé ọ̀dọ̀ wọn lárí sí kí òun yóò padà fi sí. Bó bá ṣe lè wá wù kó ṣètò kí wọ́n gbìyànjú kí wọ́n máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àánú ó dìde fún wọn, kán mọ́ bàjá kán sì mọ́ pa ariwo pé kò fílẹ̀ nkankan. Ariwo yẹn túmí bígbà tí yẹn tún create nuisance nírú nǹkan yẹn jẹ́ lójú ti tèmi, ṣùgbọ́n kán mọ́ palariwo kankan jẹ́ káwọn ẹbí mélòó mọ̀ tàbí ọ̀rẹ́ wọn tó bá jẹ́ kòríkòsùn wọn kán mọ́ ti ń ṣe. Torí pé ó lè jẹ́ pé ẹjọ́ àbòsí mi ni bàbá yẹn ń rò mọ obìnrin yẹn níta, ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe ẹlẹ́rìí sílẹ̀ bẹ́yẹn ìwọ̀n ba lọ̀rọ̀ ó mọ̀. Pẹ̀lú ògo ọlọ́run ó jèrè ọmọ òun ní mo sáré ọmọ gbogbo wa pátá àní fojú sunkún ọmọ àwa náà jèrè ọmọ wa.
3: Ẹ káàbọ̀ padà sórí ètò láàbò lẹ́sùn ní ìkànnì Diamond FM. Ẹ kàlẹ́, ẹ kú dédé àsìkò yìí. Orúkọ ti tèmi ni Adéolú Adétula. Níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan láti jẹgbádùn ètò yìí láṣẹlẹ̀ ètò ni. Ètò yìí wà fún ọmọdé, ó wà fún àgbàlagbà. Níbi táwọn èèyàn ti ń sọ síta lórí àwọn nǹkan tó ń gbé wọn lọ́kàn, yálà ó jẹ́ ọ̀rọ̀ ibiṣẹ́ ni àbí ọ̀rọ̀ tó kàn yín gbọ̀ngbọ̀n, ẹ láǹfààní láti gbóhùn sókè. awon oro kan be nle te lanfani lati bo nisin ni bi teni kan ti so sita be ni amba fe so sita e ma da ko yin o be ba se so sita na le lanfani lati ma gbo laarin seju kan si meji e je nsoju opole boya re nikan to ngbiyanju to fe pe wole to na fe so sita number te pe si 0916-159-1011
4: Ekale, Mr. Adetula.
3: Ekale, Shion.
4: Kola, Alasoke, Lukoti, Minita, Gumbo, Nilorin.
3: Shion, sir.
4: Mouvi, Kya, Anemi, Lugumon, Shwani, Alagwat, everybody. Olo, Jeff, Oyin, Beto, Yon.
3: Amen, Shion.
4: Mwesi, Kibu, Bawa, Yata, Waba, Yashukat, everybody, now. Sheri le reni to ni oko un omo pelu omo merin yen akiesi temi ko gbiyanju kon lo rise wu isu ya mi keble o olorun je ni o gba o
3: mm
4: ba ni won da do Mr. Adetula mi da o yan kojo ni won da yan koja koni jere omo
3: mm
4: yan mo bi olorun ti kada okunrin yen o elomi oto mo to to jere won o
3: mm
4: to ba para ya ko se ko aba mi ti o claim oko aba yen na ni
3: o
4: gbe le domo to o lady o and then tarize ni bi 16 wonto abi 12 12 bi 5 si ko da lo lo di dagbale ile to kere nsi pelu ti Nigeria n lo yi 150 ibi se lo is better na ni ko gbianju ko wo eni to le gba eni yen so pelu adura to da kon lo je kan eni o gba ko mo ja alagidi okorin
3: hmm
4: yen si je ni yen
3: alright sir
4: se ile eni keji na to gbianju pe obirin yen o try lati well, I'm very topic here. Our dog, I'm going to have a soccer. I mean, it's our she.
3: But I didn't look for a raccoon and can't see one so sitter. Larry said, Joker, Lena, Ewa Lamfani, Latty Dassia Moromi.
5: On this lobby, Mr. Adetula. Amen, and I see a lobby. Sengoka olomo meta ni oni oko won akoko gba to wa ni secondary school onbi en to de bi omo keji fu iyen na oni gba to wa ni NCA lonbi ejeji sugbon ati kini ati kini ko se nto sanwo ori o pe koda imi to wa bayi o nda gbale o lo ntoju gba omo won along the line, or come across me. What to tell you, me, most of money, and it's fair. I will. A home in Benny, a co. So, but to the pay a woman already as it was, but as also. In it as it deals, so mother. So, Muslim, Nimmy, or is it work way, or says it, in fair your work is. Wait, what I'll be a month for me, or may your car. May at least. Ti a ma se lo won wale ile tin be le ko yo ma gbe ibe e ti mo de ni ni ilu oke bi baye ma fe ya wo mi si be uno wa nbe so ba sa se jo bere ife mi ko a ri pe ni along the line o ri pe o je oko lara en to bi omo meji meji fun oni iyen si wa nba o to to to iyen na se lo ni iyawo nbo mi lo faja o o ti bi mata o se fa lo nbe o se wo re pe o gba awon ore a family e kokan to mo inu ma ti dun pe to o ya ma fi ni le o fi o to ba mi ni ara bi ni si si dada inu na si fere koda mi si pa ma fun awon family bi re pe o ma mi to wa ni university iyen gan mo kanu awon omo ni okunrin o de like won lai fa rogun wa ri pe ojo kan aso mi pe o nloyun o lo ni oyun pe ah nzi ma awon family won se so fe pe be won ma awon family e o lo ni ya won baba e ki mo wori ki mo wori ati re ta ti mo de mo to je junior sister re e no like mi o de ni so mo ya re bo lo ni bo lo so fe si won wo to ni is in my family only ki ma worry o a di ojo kan lo ba pe mi pe ko won ma paro fun mi pe ẹni tó ń bí ọmọ méjì fún àwọn pàdé ńjọ kan ọba òun sùn ẹni tó ń sì bí ọmọ àkọ́bí fún ní ọjọ́ kan náà eléyìí náà pé òun pé káwọn jọjọ dáró káwọn jọ dá akáwọ àgírí lórí báwọn ṣe tọ ọmọ yẹn rọmọ náà fẹ́ wọ yunifásitì ó ní ṣùgbọ́n ọ̀pẹ kọ́ òun ọ̀fẹ́ kọ́ wá sílé òun òun wá ní fún apàdé òun ní hòtẹ́ẹ̀lì mo kọ́ sọ fún mi pé eléyìí ọba sùn sọ ní kúkúrú mo ẹ̀ṣẹ́ pé tọ bọ́lọ̀ sí kọ́nà nígbà tó ti lóun ọ̀sẹ̀ oyún ní wàhálà ó wá di ìgbà tí láàrin oṣù kẹfà tó yín ẹ̀dà ni mo ti rí last ìgbà tí o tún máa pè mí tí n tún máa rí àṣọ ti bímọ láti bí oṣù mẹ́ta sẹ́yìn tí o sọ fún mi pé ó ń bímọ pé yóò béèrè pé ìwọ ọmọ àti ẹni tó sọ ọmọ ló kọ gbogbo ẹ mi ò rí nígbà oṣù kẹta parí ló tó wá pè mí pé ó ń bímọ ó ní ọmọ wo ni ẹ lọ́run ò wo lọ́ọ́ dá sí o ló bá ń bẹ̀rù pé kì í má bínú ẹ dákun mo fi lọ gba àwọn ọmọ nàìjíríà ṣé irú ọmọ báwọn ṣé èèyàn lè gbà àbí báwọn ní kí n ṣe ṣe mi mọ àwọn àáfàá tó sọmọ lórúkọ èmi kọ ló rẹrù ọmọ èmi kọ ló sọmọ lórúkọ mi tọ jẹ kí n fi tó gbogbo ọmọ nàìjíríà lè ṣe kí wọn fún mi ní ìmọràn ẹ ṣe o iléeṣẹ láwọn ní bàjẹ o.
3: àwa mọ bàbá yìí nínú ọrọ tí wọn ń sọ ó fi hàn gbangba wípé àwọn kọ ló lọmọ ẹni tó lọmọ ti ṣe nǹkan tó yẹ kó ṣe lórí ọmọ gbígba arábìnrin yìí padà ó wá jẹ ìbéèrè ńlá àwa mọ bíá bàbá ní bẹ o ẹ já gba bàbá yìí mọ bóòlù rẹ ṣe yẹ ẹyin sísà mà bóòlù ṣe yẹ ẹyin sí ẹ já gba mọràn bẹyìn náà bá fẹ sọ síta 0916 159 1011 oní nọmbà tẹ ẹ pèsè ẹ tún lè fi voice note ránṣẹ látòrí whatsapp ẹ kaalẹ o.
6: ẹ̀lọ́ ẹ kaalẹ o.
3: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín o.
6: àdéhùn lọ́wọ́ yín lè fi gbẹ̀tọ́ yín o.
3: àmì ẹ ṣeun.
6: ẹ̀mí dààmú iléeṣẹ́ diamond ní ìjọ náà.
3: àmì ẹ ṣeun.
6: wọ́n ní abdulrahman látọ̀bà.
3: ẹ ṣeun.
6: ẹ ti gbogbo àwọn tó ń dá ṣèpù náà àmì ṣèpù náà sí ọ̀nà.
3: ẹ ṣeun.
6: mo ẹ̀fẹ́ ń sọ nídìí mo sì ń wọlé nǹkan tí mo fẹ́ dá sí pẹ̀lú ọ̀pọ̀ sí máa ní ìpò ìpà òun mo fẹ́ dá sí.
3: padà
6: ẹ̀lú
3: mo ń gbá yín.
6: gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi bá sọ fún màá yín àkọ́kọ́ ọmọ yẹn ò kì í ṣe tí ń wá ó kojú hàn gbangba pé ẹni tó lọ ọmọ ló sọmọ lórúkọ oúnjẹ lórí ẹgbẹ́ ọmọ ṣùgbọ́n láti tún pé kán gba obìnrin yẹn padà ó díńjọ́ọ̀sì fún wọn díẹ̀ tí ó bá fẹ́ ìyàwó kán wá ìyàwó tiwọn síwájú ọlọ́run pèsè ìyàwó alálùbáríkà fún ọ tá a bá fẹ́ fẹ́ ìyàwó kejì obìnrin kan ta òbí pé kéèyàn wá sì torí kúrò nífẹ̀ẹ́ kan kó wá lọ tó ń gbé ìgbèkúgbè pé kó wá lọ dàbá náà fún un lọ ní ìfúnkọ́ ìdí mẹ́rin lọ́wọ́ ọmọbìnrin yìí níbo náà ti fẹ́ bẹ̀rẹ̀ kì í ṣe pé wọ́n fẹ́ yàn lálẹ́ ọlọ́run ní dà wá lọ́wọ́ ọ̀rọ̀
3: ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun.
6: nǹkan fìlẹ̀ kan pọ̀ sókè ajá kan lọ wáyàwó mi ìfẹ́ náà pé ṣe àlálùbáríkà obìnrin fún
3: un. all right kò sí wàhálà ẹ̀lú ẹ kaalẹ́ o.
7: kọ́lá ẹ̀rọ òkè ló kọ́ mi níta àgọ́bọ́ nílùú ọ̀hún
3: sáré kọ́lá
7: ẹ ní ẹ fẹ́ mọ mú bọ̀dá yẹn mo fẹ́ mú búdádé wà yẹn ṣeré ni kò sì dáa kí ọmọ fọpọlọ àgbàlagbà ṣeré ká tó níwà wá tí wọ́n bí yìí ẹni tí ò tó yẹ ọmọ fún yẹn máa ràn tí wàhálà bá kàn ṣẹlẹ̀ ni àwọn ẹlẹ́gbẹ́ kọ́ sórí mr adétúlà obìnrin yẹn àwọn obìnrin kan wà wọ́n mọ̀ bímọ káàkiri inú ayé tiwọn náà ni òun sì mọ ti sọnú ọ̀rọ̀ yẹn kí wàá lè rìn jẹ jíjẹ kí wọ́n filẹ̀ ẹ̀dẹ́ bí àwọn tó ń sọ̀rọ̀ bí sọ̀rọ̀ tán èrò pọ̀ ń lù àwọn ọkùnrin mi ò lè rí àwọn fúnra wọn wà fún wọn náà ni o tí ó sì lálùbáríkà kò sí bẹ́ẹ̀ nù yẹn ti fẹ́ mú tó nu kádàrá obìnrin náà kọ fáì bíbẹ lọ wọn wọ ọkọ fún ọ ni tí ó sì máa gbé tí ó sì máa rẹ káwọn sì yànjú tí wọn yàn ó gbìyànjú súnmọ àwọn èèyàn wọn ó rí tèdè sáìsì wọn fún wọn tí ó tọjú wọn dọjú alẹ àwọn láti máa padà síbi àbá obìnrin tó ṣòro fẹ ju obìnrin tó kọ rẹ ń bẹnu ayé ni wọn á lọ ọmọ tó bí fún torí bí cos yóò padà síbẹ o joba ti gu opo eniyan si dada nu aye yo lo be lo komo won aro o lo komo ra ara na lo tun boyun mi wale e yo to lo kilo so yo tun boyun mi wale to wa le ta be mo je olohun ni ji won je obo to wa leyin tuuta kile le obo leyin tuuta ejere na ni je ko lo ja jere la rojo wa won pati patapata ko gbagbe number e awo do ka mo gbagbe ko fi sokan ka ba ti omo eni ti won se o da
3: e se won dupe lowo yin be ba fe pe wole lati so sita aye wa fun yin na baka na
8: e ka le o
3: yes sir
8: oruko mi ni en tolomo lati ilu tolomo
3: all right
8: fun baba to so sita nisin to so pe iyawo ti bimo meji sibi kan tele o bimo fokunrin meji ototo tele ki la daju pe omo to bi na bon lo ni ki so lo ni o iyawo be iru iyawo be ko se fe so imara mi ni fun baba won
9: I can leo.
3: Yes, sir.
9: Betula.
3: Yes, sir.
9: Come in and tell on me. About to source in a power. Yaw to loan. There's a moloko. What a clear from papers on loan in your manner. Not to loan your son, papers on loan. Could I paracon lady? On a lazy so moloko would not be sitting month after. But I want the baby can be. Show to loan ye. Swat in you till law.
3: Wọ́n ni ìyá yìí ti lọ náà kò sẹ́bẹ̀ ń bẹ̀ kò sí àwítúnwí ọ̀rọ̀ kò sí má bínú nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí.
10: Ẹ káàlẹ̀ Mr. Adetola.
3: Yes, ma.
10: Ẹ kú ètò. Ètò ní dàrú máa ń lọ́wọ́ lórúkọ Jésù.
3: Àmì ma.
10: Lọ́run máa bá yín tò.
3: Àmì.
10: Kò sì ní rẹ̀yìn.
3: Àmì.
10: Ẹ pẹ̀lẹ́ sà. Arákùnrin tó sọ̀rọ̀ tánsì. Kò sọ̀rọ̀ ń bẹ̀ o, ó gbójú ń bẹ̀ kó ṣe lágbójú ilé agbójú ni. Ó gbójú ń bẹ̀rẹ̀ kì í ṣe ìyàwó rẹ̀ rárá. Ìsẹni tó lè gbà sínú ilé bí ń ṣe rìn àríkàkiri náà tó fi bí kìíní ó bí kejì ẹ̀kẹta tó ń tọdọ wọn tó fẹ́ tì mọ́ wọn lọ́rùn kì í sáwọn gan ni ọ̀ní ọmọ mẹ́ta bàbá mẹ́ta ọjọ́ alẹ́ ìyá lámọ ó mì lẹ́sẹ̀ tó má gbà kì í ṣe ni tí a lè gbà rárá irú ẹ̀bẹ̀ kínú ó rí pé ilé tí wọ́n fírí ó fẹ́ máa fàdà gbárò sílé wọn ni ó rí pé kò síyàwó ní ọ̀dọ̀ tiwọn ó fi fẹ́ tún ó fẹ́ máa fàdà gbárò síbẹ̀ yẹn ìyẹn bí moṣù mẹ́ta wa le ni to bi fun sese won pe losu keta pe obi mo okay so du won ma joju won de o to ma faye to ma foju le fun ru obirin be ara ti ara yo tun lo se mi wa ti o tun wa gbe bo won lorun ba ti an ba igba kilode omo gigan kun gboro na loko oyinbo ti won wa gba ti le ti wa doran si won gba o kan la fi fun ni le lomo e ma wo se gba pada o iyen se yawo won ara ti ara mo gbe po ngboro
3: se ti gbo
10: sa mo gba loko oyinbo sinu le ti wa dona si won lorun pele se ku eto
3: oni ki baba ma gbe aloko oyinbo sile o ko wa di nkan mo won lorun e seun fun imoran te fun wa laarin iseju kan si meji erin kan fi so sita iseju meji ranse e mo fe ke tun ro e ba nge kuro si iseju meta leyin na a wa lo so sita yin abeyin ni e ge kuro si iseju meta iseju meta o popa iseju meta pelu iseju die leyin abayin wa kan sese ikani diamond fm le nbo e kale ele nbe won afesari taja e na mo pe ipo loja se koko laarin iseju marun baba wa parade elanfani lati to dasi amoro loloko ojo kan ti nbe nle ni ayin abeyin ni eni suru fun wa ni. Am I a combat? I'm both.

0: ìkànnì tí ẹ ń kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

0: ti gba mo re kan gan fun ra onimora egbe gbogbo nkan to rin kale o wa secondary school bi mo kan o wa le nse o bi mo meji ona to wa ko so wo ti won na leyin yen nse lo tun wa o tun wa di pe leyin ore yin te tun jo fe ra won tan eya ko alakoko npe ikeji na tun npe o lo lo sodo ta lakoko o ba so ikeji na tun ba so o lo yin ku men to lo yin
1: nipa ti baba tan so sita ni setan ni obirin kan awon fe fe second wife o ti bi mo kan tele o to ti bi meji fe nikan so o wa ya akoko na kan mo sele school e ba opo lo le oloro obirin yen o n fi baba yen toju awon omo ti e ni ko ni fe won o ni e o omo yin kan ma bi kini kan kò sí nínú ìyàwó obìnrin ò ṣe ìyàwó tẹ́lẹ̀ fẹ́ bẹ́ẹ̀ bá file fẹ́ ọlọ́ọ̀bá lánàá kó mọ̀ jẹ́ kẹ́ kábàámọ̀ gbẹ̀yìn ayé yín torí pé irú obìnrin bẹ́ẹ̀ ikú bàbá yẹ̀yẹ́ ni ọkọ̀ àkọ́kọ́ tó bímọ fún wọn ò fira wọn lẹ̀ ọkọ̀ ẹ̀kejì tó bíra wọn fún wọn ò fira wọn lẹ̀ bá ṣe ń ríra wọn náà tó ń bára wọn sùn ìyẹn ò sínú ìyàwó tiyín o to me omo to bi ge ki so mo yin e po kan yin po lo se yawo ala lo barika ni
2: eseun
1: yo sinu yawo
2: eseun
1: sorry to say
2: fun gbogbo imoran te fun wa eni to so sita kan na o fi emi imoran fun awon imoran te fun awon o da lati be e ja wa lo sori oro miran bi mo ti man so o wu mi kin soju opule sugbon ba ma soju opule emi ni to fe so sita
3: hello e kale o mo ki gbogbo ile eni ti oluwa mo lati ilu ti oluwa mo lo n soro da kan mo mo fe ke gba mi ni moran ma ni odo mo ti so pe mi o ni fall in love pelu obirin mo tori ohun ti obirin ti foju mi ri ti po gan sugbon suddenly laipe mo tun fall in love pelu omobirin kan ti o na si ni fe mi sugbon kan to wa nbe wa ni pe omobirin o mu nkan po ko ti si brand yo ti o mo mu ati ororo ni ati tinu ora ni ati tinu ike ni ko si le ti o le mu so emi de ni emi o le mu nkan kan yato si motina yato si energy drinks mi o mo nkan kan mu so o ti wa fe doju e pe lekokan pe ki ma gbe un jade emi o mo ma se n jade leyin ki n lo bi ise ki n kuro nibi ise ki n de dari sinu ile so mo ti gbe jade lelakoko mo gbe jade lekeji mo gbe jade leketa iko mu go meji ki n rago meta so o ti wa fe su mi igba ti mo ko ti mi o gbe jade laipe o fe so di binu mo wa ni ko ma wori ma ba ra wa sinu ile ti yo ma mu ninu ile omo benin de je ni ti mo ni fe si po ti mo sin si awon oju se to to lori e mo ti so fun omo yen kan pe ki la fe se lati ba ya soro lati fi nkan mo mu sile awon omo e lawon ti so na pe ko gbo so mo wa ni e dakun kini mo le se lori e so ṣé kí n gbójú kúrò nbẹ ni àbí kí n sì máa fàdúrà ràn lọwọ bí yóò lè fi sílẹ bí yóò lè fi nǹkan mú mi sílẹ torí mo ti sọ fún gan mo ní nǹkan tó ń mú yìí ó lè ba àgọ ara ẹ jẹ ògógóró àwọn ọtí inú ike ọtí inú ọ̀rá fẹnu já fúnà ga ò tẹ́lẹ̀ àná ó ní àwọn nǹkan tó ń mú yìí ó léwu fún àgọ ara ẹ ṣùgbọ́n ó ṣáà ní òun máa fi sílẹ̀ so mo wá ní èmi ò mọ bó ṣe ń gbìyàn jáde lọlé joint kò mọ èmi lára so mo wá ń wò pé kó má jẹ pé tí mi bá ti gbé jáde mọ á tún á wá ẹlòmíì tí á máa gbé jáde so mo ṣe ní kí n sọ síta kẹ gbà mí nímọ̀ràn o torí pàálẹ̀ kínní pàálẹ̀ kejì bí ojú ò bá fọ bàbà ní dà kó má tún jẹ pé eléyìí náà mọ́tà láwọn ìmọ̀jọ sẹ́kù ni kó mọ̀jọ pé ojú kan ni ó ti padà já sí o so ni mo ṣe ní kí gbogbo ilé kẹ dákun kẹ gbà mí nímọ̀ràn. lori e o ada se o ko ni baje o oju oni ti wa o
2: e ti gboro latodo ara kunrin eh bo le se wa roro ise iru imono bo le gbara kunrin lasele toni 0916159 1011 e kale o e kale o
4: kale
2: o e baba gbohun soke e dakun
4: e kale pito
2: yes I show
4: don do baje o
2: ami
4: mala ma so lati duro olorin
2: to da mo gbo yin
4: mo fe da si o ti o ni so kan ni yeso bi to le fe ko mo kan ko wa yawo mi
2: mo
4: da won ti toju won re ma leyi ti fa bela gbara ti kuno mo mu ti mo bo bi ja mo bo kunu je mo bo fi ja de ko ma lo mu ti ma ro ti wa le fun rin ko bo ju mo ko mo kan ko ko lo fe ko le mi ara re ko bi rin mi fe ko won sanu wa
2: all right so when the karakun welo mi ti o fe
5: e ka le sa detula
2: e ka le sa se
5: kola alasoke mi ko ti mi ni ta gbo le lo re
2: so
5: ado abayin ti gba awon ni kon ma si ku na badu ayin o si ni sun si waju
2: hmm
5: to je so bayin ni pe bi an ba so teni an ni bi condition fo bi en na ni bi bi e wada o mi ta mi sa detula yin re te ko bi en gbe ngbe yan ko mo mi to ni to pe de pa e ko je to ye ko je ni le to bi pe yan fe wo lift olorun ni ja so ko wo olu je de ko loro won ke ti di ko di di ti tabili da si won yo wo e
2: hmm
5: won fi le won su si waju amo ko bi yan won le mo to amo bi yan won sa fe obi to si da si wa ta pe muslimi ni won ko fa dua won fi lo imam amo n ba je wa ni je ti mo mu gba ni ladugbo won ra ko kan tan ni di obi oko aje ke ru kisena ni won won bi lo ni church won ran ko kan to je size won ti because no compare bi wa won jo ra won ato eni ti o mo kan mu ateni to mo kan mu eni ti o mo gova ateni ti a ko jo ra won pe ta ko de file lasiko to e ko won file ko gbe pelu condition ti e condition ti enu awon na ni church won bayi ya jo ti gba yen ko mo saju ko ja le loro awo do ka mo gbagbe won ba gba ko ti gbo nati amenity wonsi
2: hello e kale o
4: e kale o
2: yes sir sure
4: e fataro
2: yes sir
4: hello wa pelu wa mane fali o lale bene
2: e se o
4: en baba yen ko won wa compatible pela ra papa papa ikeni ti mu ke akeni ti mu ke aye yen papo baba yen ni se re gan o ti baba yen ma san rare o kanara file le je je je lo wa pelu wa ani bi go le go
2: eseun
4: o re no ko ju wa
2: eseun elo e kale o eseun e kale an bo yin
6: mi ko ti fo la ni mo fe so no pa
2: mi e ba mi bon so ke
6: adura o ku ba le si wa wo ro
2: ami
6: o ko mo no ko mo mo ko mo ko ko ko so bo ko ba o ni to bo so je o ko so wa ju
2: mm
6: ya wa wa ko so ya wa ju
2: mm
6: ya wa no mo mo mo ya wa ko so wa ka wa wa ko te te ka te wa wa ko to wa ni so si bu o wa wa no wa wa mo bi ko so ma ma ti o ko la lo so o ma ti wa ka ti ni ba ko si ba ju
2: o la si ko fun o da so eso eso e lo e kale o
4: hello
2: e kale o
4: le kale
2: sa
4: o uruko temi lo luwa fe mi sala ko lati lo tan igbaji
2: all right sir
4: te o ko ni to so si ta ni si o bere to ba pade yen yawo ni yawo lo ma da to ba yawo gbo bere to ba tin mu oti en orisirisi okunrin to ba fe un na lo ba fo si tan lo to je pe won a lo ma ba sun nigba ti oun do ni ma o ko ma wa di to gba to ba ni oun fe si le tan ti o ri si ro pe boya o ba ma gbadun re bo n gaga se n gbadun re be ni ene eleni to ma fo ti tan je na be na ni wa jo ma pin gbadun so ko mokan kuro me patapata ki se yawo to le fe o hello
2: o da ti ye mi
4: ah o da o e ni se to da si o
2: amen se mo dupe o e kale o
7: hello Mr. Chetula
2: yes I kale
4: e ka le ku eto
2: e se o
4: ya to na yin o ni baje
7: abi
4: ni po oro bi bi mo fe da si olohun ti so na bayo opo yi ni sa di ka ma jala ti dani ali ja ta ji dani alu apa o fi ara bi ni le ya to na le ni ja olohun o si bi e fun
2: abi
4: mi sa po la la so bi di soro do po opolopo di soro do po Ọlọrun ni ba kari ara je ile etun yin ni daro e ma bi tubo.
2: Esun. Elu e ka le o. Elu e ka le o.
8: Elu e ka le o.
2: Esun ma.
8: Elu e ka le sa.
2: Esun ma dupe o.
8: Diamond ko ni baje lagbara Ọlọrun.
2: Amen esun.
8: Mo gba wa ta nda si eto bi ta ta Ọlọrun ni ja so to da ti o ba mi sun lagbara Ọlọrun.
2: Amen.
8: Ete wa ngbe wa ba wa na ete ngbe wa ba wa to yo yin lenu ti da mi Ọlọrun ni je ngbe wa wa ju.
2: Amen esun.
8: Mo me da mo la ni lati ta le suke ni le ba wa.
2: Esun.
8: Ti ta la ko re to so na kan ni ti mo fe da si o.
2: Oda.
8: Ti won ni obere ka won fe ni pe mo ti awon ma ngbe jade. Yi wo je yawo won o. Gẹ́gẹ́ bí kọ́lá lásòkè ní Tògún bọ́ ṣe sọ gbọ́n lẹni tí òun tí àtẹ̀yìn mo ti ṣe lè bára wọn dọ́gba kì í ṣe ìyàwó wọn ò kí wọ́n ra fún arábìnrin yìí lẹ́jẹ́ jẹ́ mọ̀ ní tí etí ìkú ìdìgbè ṣe kí wọ́n wó bìnrin mi ó lè bà kan jẹ́ nínú ara rẹ̀ gan tó padà jẹ́ ìnáwó fáwọn náà tó bá dọjọ́ wájú kì í ṣe ìyàwó ọmọ tí obìnrin kì í ṣe ìyàwó ilé tẹ̀yà lè gbé sílé kí wọ́n ra fi kalẹ̀ jẹ́jẹ́ ọlọ́run ó yọ̀dá tí wọ́n fún wọn o mọ́mí ìdààmú láìsàlẹ̀ kò tó lè bá wa Diamond kò ní bàjẹ́ lágbára Ọlọ́run.
2: Ẹṣeun ẹṣeun adúpẹ́ o. Mo lérò pé arákùnrin ti gbọ́ àwọn ìmọ̀ràn yín lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan ṣùgbọ́n àwa ní dúró síbẹ̀ o. A gbìyànjú láti tún fi ọ̀rọ̀ ẹlòmíì kún ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí ṣùgbọ́n kó tó ti gbà yẹn ẹja gbé ìmọ̀ràn yín wọlé náà.
9: Ẹ kalẹ̀ o. Ẹ̀mi ni ẹni tí Ọlọ́run mọ̀, Mr. Adétúlà. Àkọ́kọ́ mi rè tí màá kọ́ sọ̀rọ̀ sórí ètò yìí torí mi rí nọ́mbà yìí gẹ́ẹ̀tì. So àkọ́kọ́ yìí tí mo fẹ́ dá sí lórí ìyàwó tí ó ní oyún fún ọkọ mìíràn tó lóyún fún àlè níta tó sì lọ́kọ̀ ńlẹ̀ kó fẹ́ bẹ́tà kó lọ gbóyún fẹ́ni tó lè oyún o. Kó mọ̀ wulẹ̀ sọ fọ́kọ kó ra fi sùúrù jáde kó ń lé sòrò torí tó bá sọ fọ́kọ àmọ́ kan tọkọ lè ṣe immediately so jẹ́ kan tí mo fẹ́ sọ. Lẹ́ẹ̀kejì ẹni tí tó sọ pé ìyàwó tí òun fẹ́ tó lóun fẹ́ kan sí travel tí ẹ̀ tún fẹ́ kan sí tó sọ pé olóyún tó tún fi bímọ tí ò fi jẹ́ kó mọ̀ èmi ń gba nímọ̀ràn kó mọ́ try láti gba ọmọbìnrin náà mọ́ torí bó ti ṣe sí fún ó tún máa sí bẹ́ẹ̀ fẹ́ lómìnà so kó mọ́ try láti gba kó lọ́wọ́ ìyàwó ẹ̀síwájú obìnrin pọ̀ ń gbòòrò so ẹ máa gbé tó bọ̀.
2: Ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín. Oda, ẹ jẹ́ gbé ọ̀rọ̀ arákùnrin wọlé náà kí a ti ẹ̀ gbọ́rọ̀ látọ̀dọ̀ arákùnrin.
10: Ẹ kalẹ̀ sá. Ẹ kwétù sá. Ọlọ́run mọ̀ fún yín ṣe. Ẹ dákun bẹ́ẹ̀ kí àwọn Nàìjíríà kan gbà mí nímọ̀ mi ti máa rí ọ̀dẹ̀ ti bímọ ọyọ̀ kan. Ó ṣẹlẹ̀ pé tí ìrìnàjò bá ti ń jà ọlọ́mọ òjò fún mọ́mí rẹ̀ time to time tíjàmbá ti ṣẹlẹ̀ láàrin wa ó máa òjò fún mọ́mí rẹ̀ mi dẹ̀ ní mi ò láìkí máa òjò fáwọn pẹ́rẹ́ǹtì tèmi torí mi fi bẹ́ẹ̀ òjò fún wọn. Láìfún kan kó sì kan tó dùn mí mi ò ní lè sọ fún àwọn pẹ́rẹ́ǹtì mi pé nǹkan tí agbájá ṣe ni. Bó ohun ọmọ kan tó wá wò kó ṣẹlẹ̀ tá a bá ti jọ jà nínú ilé wa ìdájọ́ pàrọ̀ mọ́ra wa báyìí ọlọ́mọ òjò fún mọ́mí rẹ̀ ni. Àwọn ìjà mìíràn dẹ̀ ń bẹ lọ́gbọ́n tá a bá ti jà mo máa ń sọ fún mọ́mí rẹ̀ bí nǹkan tí agbájá ń ṣe ni mi ò láìkẹ́ báyìí mo fẹ́ kó mọ̀ sí kankan ṣá. Níṣẹ́ láwọn ti gbọ́ pé àwọn máa bá sọ̀rọ̀ tó bá tún bá sọ tó bá tún pẹ́ dẹ́ tún chẹ́ǹjì ó ti yé báwọn mo ṣàtún lọ bá wọn mìíràn jọ kan pé nǹkan tí agbájá ṣe nǹkan tí agbájá ṣe ni wọ́n á ní òkè máa fi ẹjọ́ ẹ̀ṣọ́ àwọn ọmọ pé bọ̀ àwọn ní àbúrò kan bíi báyìí báyìí báyìí bó kí lọ́mọ bá kí lọ́mọ sọ fún ẹni yẹn bẹ́ẹ̀ nìyẹn máa pè é wọn bá sọrọ njẹ àlọsọ fẹ ni ẹgbẹ kan tó ṣe ni ẹni ẹ sá pé wọn bá sọrọ ìgbà tó ṣà wá yá tó mo jáde lọ ní àlejò kan tí mi ò tiẹ mọ pé bóyá ó ní lẹmìí pé òun fẹ travel kò sọ ẹni tí fún mi ní gan iṣẹ tó kọ ọkàn gbà yẹn ni kó tó di pé olórí fún mi kó gbá yẹn gbà yẹn ni wọn á jẹ kó yé láàrin ìbá ló ní ọmọ kó fẹ travel gan máa ní lágbájọ ní máa fún ẹ ní 200 kálọ lè fi ṣe freedom rẹ ó wá ní òun ṣe freedom ó ṣe freedom bó iṣẹ tó kọ ní business lòun fẹ ṣe business kí ló fẹ ṣe ó lóun fẹ mọ ta bàtà ni máa ní olóhun fẹ́ mọ tàbàtà máa ní òkè gùsù wà lá pé 200 yẹn náà tó bá ra bàtà díẹ tó bá ń tà díẹ díẹ náà nígbà tí ìṣe pé bóyá wọ lóhun gbé oúnjẹ kalẹ̀ owó tọ́lọ́ bá dẹ tún lé mí náà rí màá gan fún ẹkún wa kún fi rajà kún díẹ díẹ náà ni ó ṣá lóhun ti gbọ́ tẹ́mi tẹ́ mọ̀ pé o fẹ́ travel kan díjọ́ pé tẹ́mi jáde lónìí mo á wọlé nìkan bí aago mẹsànán torí àníjà gan mo fún lọ kó dáná ifun gan tún dáná tún jẹun kó tó di pé ó kó ẹrú mo ṣáàṣì wọlé mi ò bẹrù ẹnu ilé mo máa pè lálẹjọ yẹn kò píkì kọ mi mo pe mọmì wa pẹtọ pẹlú nǹkan tí lágbájá sí tó ṣe ní ìbá nínú ilé mọ mo ṣáàjú pé pé àwọn máa lọ ilé wọn ní àárọ ìgbà tí wọn á lọ ilé wọn láàárọ wọn rí wọn bí pé kí ló ṣẹlẹ tó kó ẹrú kó lé iná kò sí kankan sẹja ni ó ní àjà ṣé ó kó fún ọnújẹ ni ó ní rárá kí ló ṣẹlẹ ó lóun fẹ gbìyànjú ajé lọ ni mo sábà sọ fún wọn pé ṣé mo ti ṣàlàyé fún pé máa fún ní 200 kí ni tó wá mú ẹrù kókó lé sí ó ṣàpadà wá lọ travel yẹn ìgbà tó wá lọ travel tó tó bí ọsẹ kan wọn pè mí pé yẹn kí n má bínú kí n dákun yẹn kan àwọn ò ní ṣe bẹẹ mọ náà bá ti dé kí n ṣàánú ọdà mo ti gbọ ọlọrun sọ wa ó ṣàṣì wá dé gan ara mi ò fẹ gbà mọ tó tún wá dọ mí jọ yẹn ó tún bẹ mí ara mi ò tẹ fẹ gbà mọ gan bọ àwọn máa ní wọn tún yẹn kí n fi ẹgbẹ nígbà tó pé ó gbìyànjú lọnà ní kí ókè ọdà mo ti gbọ máa ní ìjọ wa ni padà bọ wa ní gbogbo ohun mọdé gan owó yẹn tó nǹkan mọ lọ tóun torí ohun tó ń rà kankan kankan kankan owó tó kú lọ tóun 400 ní kóhun dẹ tó fẹ padà lọ máa 400 náà ti tó ọ 400 náà tó ó fẹ́ mọ tàbàtà fi 400 yẹn náà rà ó ní gbogbo tóun gbogbo tóun ní ti pọ máa ní ọkẹ ọdà jẹbọ wá bí 300 kò fi kùn ó fi ra nǹkan tó fẹ́ ra kó jẹ 700,000 ní owó tó ń wá ju báwọn lọ owó tó ń wá ju báwọn níbẹ̀ ni kóyọ̀ lómìn ní 200-300 ó fi ń bẹ̀rẹ̀ bísínẹ́sì díẹ̀ díẹ̀ ní ìlú ní owó tó ń wá ju báwọn lọ tọ́ ọlọ́run sọ tó bá gbogbo afẹ́ mọ lọ́nà ní mọ̀ lọ ọlọ́run sọ wa lílọ tó tún wá lọ báyìí sì kò sí ju bí oṣù bí méjì lọ báyìí mo tún wá ń pè mí pé mo ní kóhun kí ni bó ni má bínú tóun bá ti dé bó ṣáà ṣe ṣe ta ọkọ náà lóun ṣe ṣe kejì tí mo fẹ́ pè lọ àwọn ọmọ nàìjíríà níbi tó dáhùn ju ọlọ́run gbà mí mọ ṣé tó bá dé padà ṣé kì í ṣe gbá àbí kìí fẹ́ẹ́ ṣe kó mọ bá ti lọ bí mo wẹ́ lómi ẹ̀dáàgùn tó ti ọlọ́run kí ni ọmọ nàìjíríà.
2: Ẹ ti gbọ́rọ̀ látọ̀dọ̀ alákùnrin yìí ọ̀dà ẹlòmíín wá ọkùnrin tí ó dúró tè ẹlòmíín rí ló tún fi wọn ṣàkọ gbọdá kí wàá ní ìmọ̀ràn tí yín fún arákùnrin pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí 0916-159-1011 ẹ̀ka lẹ́wọ̀.
11: ẹ
2: ṣeun.
11: ẹ níyàwó rẹ.
2: àmì àtẹ̀yìn náà.
11: ẹ dákun láti bọ̀ fún mi.
2: ẹ ṣeun.
11: ẹ jọ àwọn ọmọ nàìjíríà ni a ní ìṣòro ni àbí wọn sípò ìṣọwọ àdá.
2: bí ti bó ṣe.
11: ní tẹ́ni ìṣọ yìí ọdún ó ní ìdálẹ́bi torí ohun tójú ọba rí ó dà pé òun ṣàjòjì sí níjọ tó bá rí láwá jájòjì sí. bí ọkùnrin yìí kọ́ lọ wá wọ̀rọ̀kọ̀ gidi kó fi ṣàtẹ̀ ẹ̀tọ́ ní oṣù wàlà kan tó ṣe ṣàtẹ̀ ẹ̀rọ náà pa ọ́ ọmọ bá obìnrin yẹn ní ẹni ìtẹ̀mọ̀ ó yẹrẹ tó ti bẹ̀rẹ̀ yóò ṣe máa rìn títí ayé ti ẹnu níjọ tí ọ̀dà bá tún dá lọ́dọ̀ ọkùnrin yóò tó lóun fẹ́ lọ́dọ̀ àti pé kí tá ń lọ kò sí fẹ́ẹ́ ibi kankan lọ́rùn sí
12: ìṣèṣekúṣe iná fi rówó báǹkì yẹn ọlọ́run tẹ́lẹ̀ irú ẹ̀ pọ̀ fún mi tẹ̀ dá ẹjọ́ ọkùnrin kọjọ́ ọlọ́run jẹ́ kí ìjẹ̀yìn rẹ̀ ọ̀dà tó bá fẹ́ ọmọbìnrin yìí ìjẹ̀yìn rẹ̀ ọ wà lọ́wọ́ ọlọ́run fẹ́rí ìjọ wá jẹ́ kókó ó ní ìkan tí ẹnìkan sọ tó sọ pé ẹni tó ń fẹ́ tó ní ó ti ń fẹ́ àwọn kan ó ń ṣe èmèrè alárìnká ni wọ́n pe àwọn obìnrin yẹn ó ti kọ́kọ́ bí ọmọ tíbì kan ó tún ti kẹ́nìkan ó tún ti ọwọ́ fẹ́hùn tí ọkùnrin náà bá lè gbìyànjú nínú àdúrà bí kọ́ lọ bá àwọn ẹni ọlọ́run bí obìnrin yóò ṣe máa fi àkókò rẹ̀ ṣùgbọ́n tí ọmọ fojú ẹ̀ díẹ̀.
2: Ó dá ìṣeun. Ṣéun adúpẹ́ àmọ́lórí o 0916-159-1011 òní nọ́mbà tẹ̀ pé sí 0916-159-1011 ẹ̀kálẹ̀ o.
13: Ẹ̀kálẹ̀.
2: Ẹ ṣeun.
13: Orúkọ mi ni ìyáàfin Atóyè.
2: Fẹ́rí
13: ọkùnrin tó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó níyàwó mu ọtí. Fẹ́rí ìgbà tó bá yá ọtí ní pé kó bóun rà yóò sì máa ran ní igbó yóò sì máa ran ní sìgá tẹ́tà kò fi sílẹ̀ ẹlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì obìnrin tó ọkùnrin tó ní òfẹ́ dáyàwó lóko tó lóòkọ́ sẹ́mọ́ tí ń lọ tí ń bọ̀ tó bá yá yóò máa gbóyún àlìwà bá tí ọba sì ṣe kú pa yóò ṣe kú pa ara rẹ̀ ó bẹ́tà kó gbójú kú bẹ̀ kọ́ mọ̀ kán tí wọ́n jọ jẹra wọn kọ́ ló bá tọ́jú rẹ̀ eléyìí ò ní fẹ́ yóò kò ní jó fẹ́mi kò sì ní jó kò ní jó rí fọkànbalẹ̀ ọlọ́run àlọ́wọ́.
2: Ami ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀.
13: Wọ́n pọ̀ bá ń fi tẹun tí ó sì tẹun tẹ̀rẹ́ ìdókòó káàkiri bá dáńdú abẹ́rẹ́ndú ni ló wà máa tó wá ló wà bọ́kọ̀ bẹ́tà kò fi lẹ́lẹ̀.
2: Ẹ̀ṣẹ̀. Ó ní agbára níbi tá a bá dé yìí a ní láti tó gbọ́ àwọn ìmọ̀ràn míì kún ìmọ̀ràn tí ń bẹ́ ń dẹ̀ yìí ẹ̀yà lè méjì papọ̀ náà.
14: Bàbá tí wọ́n fohùn léde ní ìsìn ni mo fẹ́ gbà lámọ̀ràn ní ìwòye ọmọdé tèmi. Bàbá mo rọ̀ yín ẹ̀ tí débi tẹ̀ ń lọ bẹ́mi ṣe rò ní o. Téèyàn bá dẹ̀ tí débi tó ń lọ á túbọ̀ ń gbìyànjú síwájú sí ni. Ẹ̀yin àti arábìnrin tẹ̀ ń sọ pé wọ́n mú nǹkan yìí tí ò dẹ̀ bá yín ṣọ lára mu. Ẹ wà compatible nìyẹn. And that is giving you sign. Lọ́rọ̀ obìnrin dẹ̀ ní when you see sign and you don't resist that sign, you are going to see wonder. Wonder yẹn dẹ̀ ní ó máa blow mind yìí. So, ẹ pé mo rí pé you are a very good person tẹ ẹ fẹ ṣe ìkàséyàn ẹ pé ẹ jẹ kó mọ ṣùgbọ́n ẹ ti ṣírò máìdì yín pé tí ò bá ti gbà ẹ gbà nímọ̀ ní àwọn ìyànjú ẹ má sọ bí ìgbà tẹ ń pa aláṣẹ tẹ bá ti rí pé kò tọnà ẹ fílẹ̀ it's not meant for you that kind of person don't meant for you you don't joke with the devil when you marry the daughter of the devil ẹ máa rí wàhálà ọlọ́run dẹ̀ nìyẹn kí ẹ rí wàhálà. Arákùnrin tó sọ̀rọ̀ nípa ìyàwó wọn tí wọ́n kẹ́rù kó lè kan tó délé ní àmọ̀ràn tí màá kọ́ gbà wọ́n ni pé kí wọ́n tètè mójú wọn kúrò níbẹ̀ yes wọ́n mójú wọn kúrò níbẹ̀ torí nípa ìrírí tèmi gan ti rírí kóbìnrin tó kẹ́rù kúrò nílé láàṣẹ pé bí àìjà àbí nkankan ó ti ń ní ìbáṣepọ̀ pẹ̀lú ọkùnrin míì ni obìnrin òun dédé kẹ́rù kúrò nílé láàṣẹ pé bí àìjà bẹ́ẹ̀ ń fìyà jẹ wọn dédé ń kẹ́rù kúrò nílé wọn ti ní ẹnìkan tó ti jọ ń sọ̀rọ̀ tẹ́nìyẹn dẹ̀ ti ní kó máa bọ̀ tó dẹ̀ ti rò pé bẹ́ẹ̀ bẹ́ta àtọ̀dọ̀ yín ló fi kẹ́rù kúrò nílé so kì í pé láti ba ọkàn yín jẹ́ that is the pure truth ibẹ̀ dẹ̀ ló wà so pé ó ń pè yín padà yẹn ó ń gbé omi wò ó ń gbé yọ̀wò ni ó fẹ́ mọ̀ ẹ́ tó wúwo jù tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ò ní padà dàbí ọ̀dọ̀ yín kó lè ríbi padà sí kì í ṣe pé bí a ṣe lóṣì nífẹ̀ẹ́ yín ló fi ń pè yín àbí ó rí nǹkan tó ń ṣe bí nǹkan tí kò dá she want to see you as a survivor later on nǹkan tó fẹ́ ṣe nìyẹn so ẹ máa kó tàn yín ẹ ti mọ̀ pé ìyẹn ti lọ ó ti lọ nìyẹn ẹ mọ́kàn yín kúrò ńbẹ̀.
2: ẹ ṣeun fún ìmọ̀ràn tẹ fún wa ó kún fọ́fọ́ a ṣojú òpólẹ̀ bóyá ara ẹni tí ó sọ síta ẹ ká lẹ́ o.
15: ẹ ká lẹ́ o.
2: yes sir ẹ ṣeun.
15: ọlọ́wọ́ wa pẹ̀lú gbogbo wa o.
2: àmì ẹ ṣeun.
15: a ní dààmú.
2: àmì.
15: ẹ ṣeun. tẹ́lẹ̀ nípa ti arákùnrin tó lọ pé ń gba náà pé ìyàwó òun lọ ń bọ̀. àti mo ti dúpẹ́ fún ọlọ́run lórí rẹ̀ yìí pé ó ti kẹ́rù rẹ̀ jáde. nígbà tó ti kẹ́rù jáde o kò ní ìdí kìíní kankan wèrè la fi wo wèrè kó tó di pé yóò dé kó yí obìnrin ni o ti wà nù ilé. torí ó rí i pé inú ilé rẹ̀ wà fi káńsì lójú ó tún mọ padà wá. nígbà tí ń padà wà nígbà yóò ti wò pé kò sí wá yìí ní sì ń bá ọjọ́ iwájú ọkùnrin jẹ́ lọ díẹ̀ díẹ̀ nù tó bá pẹ́ ọkùnrin yìí yóò dàgbà kọjá ẹni tó lè mọ wọ́gbìnrin. kí ọlọ́run wá pẹ̀lú wa.
2: ẹ ṣeun.
15: nípa ti ẹni tó sọ pé nígbà tí ó rí obìnrin tí ó bí mọ̀ fún èèyàn mẹ́ta kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ oye ìta tẹ́tẹ́ ni kọkùnrin yìí ó tètè yà fún tẹ́tẹ́ tí ń ta ni pé èyí jẹ èyí ọ̀jẹ àbí èyí jẹ kọkùnrin yìí kó tètè yà fún yányán. èyí tí wọ́n mu tí ìyàwó rẹ̀ mu tí ọkùnrin lèmi gbọ́ tí ìyàwó máa fẹjọ́ sùn pé ọtí ọkọ púpọ̀ nígbà tí ọkọ ní wá ń kọ̀pìlẹ̀ pé ọtí ìyàwó pọ̀ wọn ò jọra wọn kì í ṣe pé wọ́n lè máa rìn papọ̀ kí wọn ò sẹ́ni tí wọ́n lè rìn papọ̀ ìbágbé pọ̀ wọn kò jọra wọn rárá inú mi dùn pé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí pé kì í ṣe ẹni tí ẹni ká mọ̀mọ́ adájọ́ ń bẹ̀ ṣùgbọ́n eléyìí mú dájọ́ wá nígbà tí tọrọ ti rí báyìí báyìí kó kálukú ọrọ àmọ lọ jẹẹjẹ ọlọrun tó lé ohun kálukú.
2: ẹ ṣeun ẹ ṣeun aago mọkànlá ti lò.
16: Mr. Adetula ẹ kalẹ̀ Samson náà lẹ́ẹ̀kan sí mo fẹ́ dá títí ti arákùnrin tó sọ láti ń sìn lórí ìyàwó ẹ̀ tó kókó ń lé ọ̀rọ̀ yóò nídìí kinní mọ́nà nǹkan tí lédìín ó máa ṣe ló ti ń ṣe káàkiri yẹn nǹkan tí gẹ̀ẹ́n ló ti máa ṣe láwọ́ ti ń ṣe káàkiri yẹn ọ̀gá máa lè dààmú ara ẹ̀ kankan mọ́ ó fẹ́ fún yẹn ní 200,000 naira lásìkò tá a wà yìí ó ń sọ pé kò lè tó òun ṣé ò rí pẹ́nu ẹ ti fẹ̀ nìyẹn ni ṣèbí iṣẹ́ owó yẹn náà lòun náà ṣe lọ síbi tó lọ yẹn ṣó easy ni so fún ìdí èyí kó máa lè dààmú ara ẹ̀ kankan mọ́ lórí ọmọ ó fẹ́ ṣèranù ni ojú ẹ̀ ti wà ń ta so kó gbàgbé ẹ̀ báyẹn kó kàn lọ́kọ̀ọ̀bù lórí gẹ́ ẹ̀ yẹn so bí mo ṣe láàrin yẹn sí nìyẹn 200k ṣé owó kékeré ni ó ní 200k kò tóhun eléyìí ò tóhun kàmí ìmájì so kó ra filẹ̀ kó má bẹ̀bẹ̀ gbèrè kankan o bá lè bẹ̀bẹ̀ bá ti lè padà wá wo ìpadàbọ̀ abijá rẹ̀ ni o áhàn ni gbẹgẹdẹ ìmọ̀ bó ṣe wà yẹn lẹ́ẹ̀kọ́ mọ́ bó ṣe jáde lọ yẹn ọlọ́run ti ra yọ wàhálà kó lọ́rùn ẹ̀ nìyẹn o kó pọ̀ sókè rajà kó tún láìfẹ̀ bẹ̀rẹ̀ samson láti basin lẹ́ẹ̀kan sí.
2: wọ́n ní kí arákùnrin kó tún ìgbésí ayé rẹ̀ bẹ̀rẹ̀ ó dá ẹja sójú òpólẹ̀ ẹ̀ ló ẹ̀ka alẹ́ o 0916159 1011 ẹ̀ka alẹ́ o. ẹ ṣeun adúpẹ́ o. ẹ̀lú ẹ kalẹ̀ o.
17: ẹ kalẹ̀ sà.
2: ẹ ṣeun adúpẹ́ o.
17: ẹ kú ìtò.
2: yes sir.
17: lákàyín òníjọba lórúkọ jésù.
2: àmì àṣeyí náà.
17: Michael orúkọ mi látàkọ. Nọmba wà. arákùnrin tó ní ìyàwó rẹ máa ń mọ sí kankan yẹn ó ní ìyànjú tí wọn fẹ tó yẹ kán gbà ní ara yẹn ni pé kán kú fún àdúrà fún wa nu bi ni won ni awako wa iko lese nkan bi ki se ko ko ara olohun fe lu won lati se nkan nikan mura ti adura.
2: All right.
17: Elekeji arabirin ti oloyun fun ale yen ki baba yen ko mo fe mi si pe yawo won ni se bo ba bo lo mo bo kankan na ni gugu o para fun jasi na kan gbagbe e. Eleketa arakunrin to so waju ti pe o fun yawo re lowo 200 kini kan 100 yen kan so jige yen fe so won di akisa ni. Kọlọ ọmọ kọ amọ si
2: o da eseo o da be ba so sita latori WhatsApp e dakun e fi ami danimo han sibe pepe e so sita ba won yen se so imona irorun lo ba de be ba le so pe so sita an ba yin si lawe lawe lati be e se un poco fin fete ni so wa.
18: Hello. Loruko Jesu yo dara fun yin o. Loruko Jesu e o ri anu gba.
2: Amen.
18: Ile ti mo fe da si nbe. Oni ti baba ti o so pe ni yawo kan si be ko ni. Te wa fe ye ye enikan na to je pe ye je pe osu keta tan ti bimo lo se wa pe won. Gbogbo awon eyan ti soro si bo de se ri lawon eyan ti soro si sugbon kini kan wa te mi ri tawon yo tawon to soro si ye o ri ni bi pe omo to bi ye o fe fi gba ogun lowo baba yi ni to ba kile lo gba pada yo pada pa baba yi ni. So ki baba ye ko se kini ko ya sa fun to ba lemi ara re lo tori nisin bayi te ba to ba gbebe re tan ba won atoko ton tan ba pawo tan pa ogun lo fe gba. So loruko Jesu aye wo ni didakuda o.
2: Amen.
18: Pastor Daniel o so lati lesa
2: oda o eso adupe lewo yin sa oni agbara oni agbara. Wọ́n ni kò ní nǹkan ṣe ṣé bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ tí yín náà pé kò ní nǹkan ṣe 0916-159-1011 wọ́n ni nọ́mbà tẹ́ pè sí.
19: Ìsáde tún náà ló mọ̀ sànú àwọn ọmọkùnrin ìsinyìí.
2: Bẹ́ẹ̀ni.
19: Ló mọ̀ sànú ọkùnrin jẹ́nẹ́rálì àtàwọn tí ń sọ̀rọ̀ àtàwọn ti wa náà. Orúkọ Jésù wọn mọ̀ ní sígbé.
2: Amen.
19: Ṣé obìnrin tó fẹ́ dúró lé ọkọ náà sì lélẹ̀ báyìí? Tí ó bá ṣe pé wọn ò tí bí bá ṣe pé Mùsùlùmí ni tí wọn ò tí ì sọ igi rẹ̀ is better kó fi ilẹ̀. Tó bá ṣe kìrìsẹ́yìn ni tí ò tí ì ṣe introduction is better kó fi ilẹ̀. Ìgbìyànjú ajé tó ló ń gbà lọ bóyá ọ̀dọ̀ ọkùnrin gan ni ń lọ tó bá ti dán torí pé bí ilẹ̀ ṣe tó ń rí kò dáa ojú ilẹ̀ ò ṣe dáadáa. Ló tó ń fi ń pè é gbàtẹ́jà tẹ́ẹ̀ta tó dédé kẹ́rù kú lé tó lọ ń travel pẹ̀lú promise tó ṣe fún yẹn náà tó fún 200,000 lásìkò yìí kó 100,000 ó tó bẹ̀rẹ̀ business tó bí yẹn bá mọ nǹkan tó ń ṣe á mọ fi kún á mọ ṣe díẹ̀díẹ̀ díẹ̀ tó ọjà yóò mọ develop ni o wa lowo to nwa oju ba nlo elo ni won wa ni ru asiko yi o wa won wa 1 million 1 million 1 point eleyun wa enu eleyun fe o is better ko fi lele o alobirin po nta obirin po ti nwo ko ti an ti nwa bi ti ti won fori ka si no ni je won si gbe o ojo o ko fi le ko jo ba ti e lo.
2: Mila, ese won do pe o ese won do pe o
19: e ka le sa le kan si e ko eto emi ma dara ko mo wa sa nipa iyawo to mu otin to ko de mu otin won le fera won tori ina won o le papo laye laye won le fera won a beta ko oko yen ko ti sun si waju because ba de se mo ma mu tin ka ka ni ko gbe on jade oko de re ko ki se gbo kan bayen so ko ti mo se ma se ijo to ba so pon ogun jade ta pon ohun lowo tin je na ma bere ija so a beta ko ti fi sile ki se yawo ki se yawo rara ise ni to le fe so a beta ko ti fi kale ko gbadura ko lohun pese yawo ti e fun je kan temi rin be o ejo elotu e ma oro ta fe mo fe so e ma binu ejo e je ka ma da si oro yi lori WhatsApp program ta ma se ni alale ojo Wednesday oloya
2: asiam. But I just see a joke, Pule, found you. I want Geneva, I be one thing. Lati, Waba Washam, she be major matter. Could ever run fine and rally. Lati there for more, la lady. Beba so sitter. Latory WhatsApp, a jammer. A day, I mean, Dalima. A tea, Ruko. Be Ruko, a lay, so sitter, lily, you can shuruko a mobile phone. So sita lele yo imon lele yo kala imo ba se ma yo sira mo latori WhatsApp ikani Diamond FM lembo sim
20: baba to so ro ta nisin awon na di pare oro won ta lawe won di opan gba bi kan na ni para ku si ni ba si nje koko ti o da oro herere oni ja so nuru gbogbo ti mo yi ti wara re wa dile awon ni o da si lohun awon kankan ni o da si lohun ka se wa wu gan ti dun gba te n gbe jade te n gbe jade te ma ran ti te ran ti te ran ti another expenses ni yen o to ma ko si ninu economy to wa nta ka se ko gbe oro yen ti se gbe kan another expenses ni o to ma ko si fun nigba to ba wo to ye ke fi ma se nkan gidi te fi mo ti ni seyin ni mo fura yin obirin bere iwo mo wo kan lo fe bi fun yin gan ki mo fe fi mo ko awon mo ni amuko ewe wo o ki ni wo e wo sale o ki ni wo e wo sale ni ma ti o ba ri pe yin ti mo bi se o gbo mo yan o ti mo so mo lenu ki nkun ba si da ani ataro ni oni mo bi be ti mo san ki kan ti ti mo dan se kan gba gbe ife gbugbu ni gbugbu won lo ti kan pa we ko mo lona ti eni to ba ba lifestyle yan mu eyan mo nfe to ba follow ri bi ti en do mo eni wa ohun ni wa ohun ilu bi ni ri bi en do mo lo won do mo eni na je pe friend e wa responsible e se jade jade e olo pe se ni ti se jade jade na ohun te do mo lo te do mo bo ngba mi wa de bi ni eyan mi mo fodu won kan mi pe nkan to da ni e pe nkan ti o da ni tọlọrun bá ti fẹ kú yan yan bí nǹkan bí títí máa fàpẹrẹ hàn yín kán ní ti mọ tí wọn sì kán fi lé àwọn ọba tí à ń lọ.
21: Ẹ kalẹ̀ olótùú ẹ kú iṣẹ́ o à ń gbádùn prógrámù yín gan infact ọlọ́run á máa fún yín ṣe o ẹ ní sọ̀rọ̀ sọ olórúkọ Jésù. Program ti mo fe da si lale ni ti okunrin ti yawo en lo up and down pe owo 400 abi nkan po kere o ma ga o olotu imoran temi ni pe ki okunrin yen ko gboju nbe then my questions are she owo se o to lo mo pe obirin yen ni owo lowo se o mo o wo account e o ri pe owo wa nbe ikeji se o mo bi to nlo gan ilu to travel lo se o mo ilu yen gangan temi lero temi o iro ni obirin yen pa fun odo okunrin mi lo nlo boya ti yen ba ti treat e ba le lo to ma pada wa si odo arakunrin ta tun wa bebe the best thing to arakunrin le se na ni ko je ko ma lo ko pe joko pe ohun ro pe ina yi pe boyo le wo kan tu ka ko ma lo so that arakunrin a le ni time lati settle down lati ri yawo ti e e se we ma bi to bo
0: e ka le o e kwa taro kunrin re yin o diamond okeke le ma lo oyin le fi gbeto yin o ruko mi en to lo ma lati to lo ma o fe da si eto ni ele tun fe da si eto okunrin ti yawo re to ni yawo won o ti ko gberu lo ko si nkan to ku ma gba ti yawo ti keru lo ko ni de ati pe bo pe gan ko ni de ati gbo kolu re gan lati gbo kolu e ma gba ti ba se ko ba se a gbo kolu e gan ko ba yawo mi na le re o se pataki ko ma je ko ma fi agore ko ma fa seyin ko fe yawo mi ko yawo mi to ba da ko fe ko pa eleyin ti saye re sori o ta ti tan ni tan le fe wo re ko ma wo yi soto wo yi sesi ko ri to ma ti o se ira lo se o en to ba ibu mi ko keru ko na le o ti ri okore ka ti tin pade leyin giri awon ka ti pade leyin giri ni ti jo pade ara won so we bo wori ma fi o ma to je ma fo ni kini kan to ba ti pe ba se mo yo fe won bi se pada sile ko kun le mo gba mo e ti o mo dawo lo ti se o olorun le toru diamond ko ke ma lo e to si ni yawo
2: e se won dupe fun awon imona te fun wa latori whatsapp amo lori lati be e ja wa fun won mi lanfani lati so sita tori ijoba akoko na da fi nse atoropolopo awon eyan ni o gbianju lati fi ateje se ranse pipe ejo o emi na mfe so sita o baba re mi to so sita latori whatsapp tori awon imona lari igba ni ayin nisin baba wa ri awon ipe to da agbeyewo nipa pipe en ton so sita La Leoni, 0916-159-1011. 0916-159-1011.

0: ẹsẹ̀ ń púpọ̀ fún àwọn àtẹ̀yíṣẹ́ tá a rí yìí a máa ẹni sòrò ni o fún àwọn tí wọ́n sọ síta yìí ẹni sòrò tótó sòrò ni ẹsẹ̀ ẹnìkan fún àtẹ̀yíṣẹ́ kan ránṣẹ́ ní àyìn ó gùn jọjọ.
1: ẹ kalẹ̀ olójú ọkọ̀ àtàrọ̀ ẹjọ́ mo fẹ́ sọ síta ni lórí iṣu ìyàwó mi ó wáyé pé níbi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tèmi àti ìyàwó mi tá a bá jọ ní iṣu ìyẹ́ ẹ̀ máa wá sí ibi iṣẹ́ mi ó máa pariwo ní ibẹ̀ tó fi di pa

nítorí frustration yẹn ti pọ̀ jù lọ́lẹ̀ àádọ́ ẹ̀. So ijọ́ tí mo wá kẹ́rù ẹ̀ síta yẹn ọjọ́ náà mo lọ bá mú mi tí mọ́mí ẹ̀ ti ń bá mi sọ̀rọ̀ àti mọ́mí ẹ̀gbọ́n ti dọ́gbọ́n sọ fún pé kí n máa

àwọn rìsíìtì àwọn kankan nínú wa lọ́wọ́ tó jẹ́ pé ó wúlò fún mi gan. Tó o ṣàdìjà ń jọ yẹn nígbà tí mo lọ bá mú mi pa, mo lè wá bá ní ìsinyìí. Ẹ̀jẹ̀ sọ fún mi pé ọmọ yín gan ti lọ lé ọ̀dọ̀ mi ti lọ kó ẹrù ẹ̀. Tó o tóbi di wá àwọn ará àdúgbò ẹ̀dá sí ń gbà yẹn tí wọ́n àwọn bọ̀bọ̀ kan ayé ni wọ́n tí wọ́n sànà mí jọ yẹn tí wọ́n fún mi ní àpá. Ó ti yẹn bá yẹn. So mo sàn ẹnìkan wá pè mí ó bá mi sọ̀rọ̀ nítorí ẹni tó lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́. So sábà mi sọ̀rọ̀ yìí kí n lọ bẹ màmá yẹn. So máa lọ bẹ màmá yẹn. So àṣàyàn ju ẹ. Ó wá tó jẹ́ mẹ́ta yìí tíyàwó mi bá ti pè mí kúrò nídìí nǹkan.

kò ní fọ́ ní báyìí átíìkì kan ẹranko ẹlòmíín àgbẹ̀ ọmọ ẹ̀ sílẹ̀ alọ́gbájá àgbẹ̀ òwúrẹ́ àgbẹ̀ sáàmà àgbẹ̀ sálọmọ láàgbẹ̀ so àwọn èèyàn ṣàdá sí ń jọ yẹn so ẹni wá lẹ́ni ẹni tí mo sọ fún pé mi ò lè

0: ṣó ṣe gbà padà ọ̀rọ̀ obìnrin wá jẹ́ nǹkan tí a múlò ní aṣálẹ̀ tó ní ọ̀dà 0916-159-1011 báwọn ìpò ń ṣe ń wọlé bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta ẹ ṣe kán mọ́ kóbó bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ dá sí ọ̀rọ̀ ẹ ṣe kán mọ́ kíá 0916-159-1011 òní nọ́mbà tẹ́ pèsè ẹ̀lọ́ eléyìí ò dúró ẹ pé alhaji padà o 0916-159-1011 ẹ kàlẹ́ o.
1: Èmi ni ẹni tí ọlọ́run mọ̀, Mr. Adétúlà.
0: Ẹ ṣeun. Ẹ̀lọ́ ẹ̀ka lẹ́wọ̀.
2: Ẹ̀lọ́ sà.
0: Yes, sir.
2: Wọ ìjọ mo fẹ́ sọ síta ni o.
0: Ọ̀dà ìtẹ̀síwájú, sà.
2: Ok, sà, ẹ jọ ọdún mélòó kan sẹ́yìn wá. Ó ti tó bí ọdún mẹ́wàá kan.
0: All right.
2: Pé mo ti ní iṣu kan ní oko kan tí mo ń ṣe. Ẹnìkan sáà ó ṣògùn sí mi lóko yẹn. Pé àwọn èèyàn sáà tọ́jú mi. Bẹ̀ẹ̀ ti tọ́jú mi ò kò tán. Kìnní yẹn ti ń wọ́rì mi. Ó ti ń wọ́rì ní àgọ́ ara. Bó ṣe máa ń ṣe mí ni kó máa rìn. Kìnní yẹn máa rìn káàkiri. Ìgbà tí mo gbé lọ sílé ọwá. Wọ́n ní kó máa búra pé mọ́jọ okú fún Samuel Musa Samuel. Ṣùgbọ́n àwọn àgbà àbẹ̀ ní kí mọ́ wọlé pé àwọn ìtọ́jú wọn ṣàfún mi ní ẹ̀fọn fún mi ní ẹ̀rọ. Mo ń lo kinní yẹn ṣùgbọ́n kinní yẹn ó ṣàtìmọ́rìn káàkiri níbi ara mi. Nǹkan tó bá ti máa ń ṣe mí ni pé ó kí nǹkan bojú ẹsẹ̀ mi lóko ni. Bó kí kinní bọ́dún ojú ẹsẹ̀ mi yẹ. Kinní yẹn ṣáà ń wọ́rì mi. Ṣùgbọ́n ìgbà tó ń tọ́jú mi ti kọ́ tó ti máa ń lo ó ti máa ń wọ́rì mi. Wọ́n á ní kí n sọ síta kí n máa rí ẹlòmíì tó lè gbà mí. Láti rí nǹkan tí màá lò sí o náà ni mo ní kí n sọ sókè.
0: Kódà àwọn ọlọ́gbọ́n ṣe gbọ́ yín bó wà lára yín báyìí ṣára yín yá.
2: Kì í ṣe pé mi ò lè ṣe gbogbo nǹkan ṣùgbọ́n mo wẹ̀ ó máa ń rìn káàkiri níbi ẹsẹ̀ lọ́gbà kákàbákan. Ó máa ń gbá rìn ìgbà tí ọrin ta sí rẹ̀ ńgbà yẹn. Ó sáà ó ń gbọ̀n ó mọ̀ rò pé gbòògùn yẹn ó ṣe sí ara aládì. Ìgbósògùn ẹ síbi ara di nǹkan tó ṣàṣẹlẹ̀ ńbẹ ló lọ jù sójú ẹsẹ̀ mi yẹn ní oko. Ìgbà tí ó sì gba owó dẹ̀dẹ̀ wọlé ọwá pé ní kó búra tó wá rí pé lóòótọ́ ló ṣe kàyẹ́ wá ní kó mọ́jọ okùn. Pé kí n ṣàánú ẹ̀ pé àwọn ìtọ́jú mi dá àwọn fún wọn ṣàṣeyí ó sọ̀tún wọn ṣàṣeyí wọn tọ́jú mi lóòótọ́. Bẹ̀ẹ̀ tí kìnìyẹn ti máa ń wọ́rì mi.
0: Kódà ẹ jẹ́ káwọn ọlọ́gbọ́n dá sí i. Yes, I show.
3: Well, I'll ask you to look at me. I'm going to money long.
0: I show.
3: Oh, I don't want to know the way. I don't want to know the way.
0: I don't know.
3: Second top, first top, it's a better view. It's a better view. It's a better view.
0: What about you?
3: The second, first one, yeah. First one, yeah. Mo ti gbàgbé tọ́pìkì.
0: Àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ síta lálẹ́ yìí ó fara jọra wọn. Ẹni tí wọ́n dá lóko òwò tí wọ́n ní kó máa ta bàtà ta gbogbo ẹ̀. Ẹnìkan wà tí wọ́n tún sọ̀rọ̀ rẹ̀ síta. Ọ̀rọ̀ rẹ̀ ò fi bẹ́ẹ̀ lé pọ̀ ọ̀rọ̀ nípa obìnrin tí wọ́n ní ó sá lọ bíi pé wọ́n ní kó dúró kò dúró. Ìgbà tí arákùnrin yìí ti bá sọ̀rọ̀ wípé kó dúró pẹ̀lú òun tí ò dẹ̀ dúró pẹ̀lú òun arákùnrin yìí wà mọ ibi tí òun máa gbọ́rọ̀ rẹ̀ sí. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ kejì tó wà níwájú mi níbí kí a tó mú ọ̀rọ̀ arákùnrin yìí wọlé tí wọ́n sọ síta ń sìn. Hello, sir.
3: Mo gbọ́ yín yé sà. The first one méjì èmi ti dá sọ̀rọ̀ ẹ́ ti tẹ̀lé ọlọ́run ṣàánú kò sí
0: wàhálà. Torí kó má di wípé a kò gbogbo ẹ̀ mọ́ra wọn. Ẹ̀lọ́ àwọn èèyàn mo mọ̀ fún àwọn èèyàn láǹfààní lati dasi awon oro ti awon eyan so keyin lekan ni elo e kale o
4: elo kale mi fa antitila
0: yes ma
4: e ti so
0: yes ma
4: alo ti bo ma teyin si waju
0: ami ma so
4: eri si omokunrin ti onu fe fun yawo ni 200,000
0: beni
4: so so fun pe rara ko ri be gba ti o so pon lo ise

0: kó tẹ̀síwájú. Ọmọkùnrin tó tún wá sọ̀rọ̀ sí bàbá tó sọ̀rọ̀ nísìnyí tó sọ̀rọ̀ yẹn. Tó ní àwọn ayé àti nǹkan náà o. Òun náà sì ríyàwó. Tó ó yẹ kó ti mọ̀ yìí pé àṣẹ tí ìyá ọmọ yẹn bá pa òun lọmọ yẹn ń ṣe. Torí yí pé tó bá ṣe pé ìyá fẹ́ kọ́ mọ ẹ lọ́kọ. Ó dẹ̀ lè níwà kan tí bọ̀bọ́ yẹn náà kù. Torí yí pé kò sẹ́ni tó máa fẹ́ rojọ́ mọ́ rẹ̀.
1: Ẹni tí ẹni tí èdèàìyedè bá wáyé láàrin rẹ̀ òun àti ìyàwó rẹ̀ ẹ̀tọ́ wo ni ìyá ní.
0: Láti dá sí. Nǹkan tí mò ń sọ nìyẹn pé ibi tó ti yẹ kó mọ̀ nìyẹn pé ìyá yẹn ò fẹ́ kó fẹ́ ọmọ ẹ̀. Tóun ni kó jáwọ́ tó bá ṣe kó ti bímọ fún tó bá máa rìlíìsì ọmọ ẹ̀ fún kán rìlíìsì ẹ̀ bọ́ọ̀ bá rìlíìsì ẹ̀ kán fi sílẹ̀ tó bá jẹ́ owó oúnjẹ ló máa fún kó step forward.
1: Mo dá ìṣe.
0: Kó múùbù síwájú kó gbàgbé nípa sáìdì yẹn.
1: Ẹ ṣeun.
0: Tó olúwo ràn wá lọ́wọ́ ẹ kú iṣẹ́ ẹ máa bí tó bọ̀.
1: Ẹ ṣeun.
2: Ní tó sọ sí Tánẹ̀sì, kò sí gbà padà simple because ẹni tí ó jẹ́ pé wọ́n ti ń fi àwọn tọ́ọ̀gì náà ládùúgbò balẹ̀ kínní balẹ̀ kejì lójú wọn bá fọ́ àbàràbà ní ó dalẹ̀ o. Ẹni tí ò sì kú lókè òkè ọ̀hún lọ́dọ̀ wọn lílọ gan-an kó sọ́ra láti máa lọ bẹ̀ tó bá fẹ́ lọ kó máa dà lọ mọ́ wọn mú bí èèyàn méjì àbí bí mẹ́ta dání. Mọ́ ni pé wọ́n lọ sọ̀nà dé wọ́n nà wọ́n gba oògùn kan rẹ̀ wọ́n tún fi yà jẹ́ ọmọ tó ń ṣe tó bá dẹ̀ ná tán bá ti léèṣì tán bá pa nìyí ọmọ mo pẹ ẹlòmíì ní bàbá fún yóò sanjọ fẹ lómi o ẹni ò ní jí iṣẹ wa kó mọ nǹkan tó ń ṣe kò sí gbà padà tí ò sínú ẹni ọmọ ẹbùrú ìyàwó burúkú ṣe fẹ àná burúkú ni ò sí ní láwọn ìyá rẹ náà tí wọn ti sọpọtì ẹ ń dá ti mọnu torí ihò bí ìyá rẹ gan wà ní ọkọ mi ṣe ń gbé ọrọ yẹn torí ọrọ bàbá ọkọ kò jẹ jáde ńbẹ.
3: Ẹ kalẹ̀ dádì.
1: Ẹ já gbọ́rọ̀ arábìnrin.
3: Ẹ kọ́ àtàrọ sà, ẹ kú ètò.
1: Yes.
3: Náà mọ fún yín ṣe o, ẹ ní ṣètò ṣe o, àwa náà ní ṣètò gbọ́lágbára ọlọ́run. Ẹ jọ̀wọ́ torí ọlọ́run. Ohun mi mo fẹ́ kí bá mi jẹ́ǹjẹ́ díẹ̀.
1: Bẹ́ẹ̀ni, mo mọ̀ lo fọ́nrán arábìnrin ṣáájú kó má di wípé bóyá nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa wo ìpé bóyá bóò lọ̀rọ̀ náà jẹ́ ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé rẹ̀ ẹ jẹ́ kí n gbé ìpè yìí náà 0916159101.
4: Wọ́n lẹ́yẹ̀ wọ̀n àìká alẹ́.
1: Yes.
4: Kú ètò ọlọ́run àmọ́ wà pẹ̀lú yín o. Gbogbo ṣẹ́tẹ̀ ń ṣe ẹ̀yin lẹ mọ ìjìnlẹ olórí onígbèrè iṣẹ tẹ ń ṣe o ẹkú ìlà lóye tẹ ń là wá lóye torí òye yìí ó dàbí pé àárímúlòónú òye yín tí ẹ ń lò ọlọrun ní pàlákà ìmọ inú o. Ẹ kalẹ ọlọyẹ wa mo ti pè kò wọlé wọn sọ pé yóò sábìsì mo ti ṣe voice call kan lákọ̀ọ́kọ́.
1: Ẹ má bínú network náà ló ṣe ṣe kó fa.
5: Mr. Adetulu Aikale Kwetu.
1: Yes sir.
5: Ẹni tí ìyàwó yẹn táwọn ìyáyàwó rẹ máa ń bí àwọn ayé ìṣeun gbọ́dọ̀ tí ọlọ́yàwó Kwetu ìrọ̀lẹ́ wáyàwó mi ọmọ ni wọ́n jẹra wọn.
1: Ọmọ ni wọ́n jẹra wọn kò sí nǹkan tó jọ wípé ìyàwó mi ni.
6: Olóòtú Mr. Adetulu Akwetu orúkọ mi ni Imam olóríire lókolówó nígbà kó ìlọrin ọ̀rọ̀ tí wọ́n sọ kan yìí ọlágbára díẹ̀ torí tí wá didi wípé àna tí yẹn lọ́ọ́ fẹjọ́ sùn tí wá didi wípé wọ́n á ń dẹ àwọn èèyàn sí yàn pé fún àwọn àna burúkú nù èyí ń wé sí àna gidi. Àna wọn ni àna burúkú àbí wọn ni kò ṣe ní àyàpú ó ṣe fẹ àmọ àna burúkú kò ṣe ní àna burúkú ni yín wo èmi ò fún nímọ̀ràn láti pé kọ fẹ́ rọ obìnrin yẹn padà wàhálà tẹ́ mọ̀ ṣe nílùú ẹ̀ sí tán fi ọ́ sí nílé àna rẹ̀ tí wọ́n lúlọ̀ tán.

0: ọlọ́run mọ́jẹ́ kó tún wá darí síbi tẹ́lẹ̀ mi dé gbà mí fúdi ilé yìí arákùnrin wáyàwó rẹ̀ síwájú àná bulo nínì ọmọ wọn sì ṣòro fẹ́ lórí náà ọ̀rọ̀ ọkọ̀ wa máa ṣe bó sì jẹ́nu ẹ̀ma bẹ́ẹ̀ tó bọ̀.
1: Arábìnrin a máa lo fọ́nrán rẹ̀ láàrin ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú bí wọn tí ọkọ rẹ̀ ṣe lè papọ̀ àti wípé ọkọ rẹ̀ tún jakulẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n pàdé ọkọ rẹ̀ wọ́n jọ ń gbìyànjú láti rí pé kíkan láì gbé kan ni.
2: Ó sọ sọ́tọ́ ilẹ̀ fún mi pé wọ́n ti náwó fóbìnrin jìnnà wọ́n bẹ̀rẹ̀ lọ sí skul wọ́n downgrade wọn mi ò wá ní downgrade máa fi oni so later ṣá wọ́n ṣàbímọ kí ní àbí kejì ni ọwọ́ rẹ̀ ń rò kè mo wà ní inú oyún ẹlẹ́kẹta kìsì tó bí mi ẹlẹ́kẹta gan oyún ó bàjẹ́ lára mi tóbi méjì sí mẹ́ta so oyún ẹ̀sà padà dúró torí èmi ni mo jẹ́ bíyá alárabí ẹlẹ́kejì gan nígbà tí mo bímọ ẹlẹ́kejì oyún náà bàjẹ́ yẹn pọn so later èmi dẹ mo ṣáà wà ní oyún ẹlẹ́kẹta aṣọ ọkọ mi ti fún ẹlòmélòó oyún ọkọ mi dẹ mo sọ fún mi pé mo like sex pé mo lóyún fún 9 months èmi àtọkọ mi asún mọra wa nínú 9 months bóyá èmi ta péré ló súnmọ mi.
1: Ọkọ lòun fẹ́ràn bálòpọ̀ ṣùgbọ́n ó fẹ́rẹ̀ mi lóyún ta.
2: So bó bá ti ń complain pé mo like sex mo ń gbà fún so mo sáré gbogbo fún rẹ mo ń ṣàtẹ pẹ̀lú àlè mo sáré mo jù kúrò mo ń bí yóò bẹ̀ mí létàlétà àlè padà di ìyàwó lé ló padà fún lóyún oyún wa ní oyún rẹ ní wá ní kóyún yẹn tó hàn ó lé ní 8 months because àwọn lọ́yà scan àwọn lọ́yà scan kò gbóyún wa so ẹjọ́ tó yọlẹ̀ gbà mí nímọ̀ràn ìyàwó yẹn ti wá délé ńsìn ilé ẹyọ kan tó lọ́wọ́ lórí kọ́ èmi sì ní kò ní gbé àwọn yẹn wọlé kò gbé wa lọ rẹ́ǹtì lé fún ó ṣe wá sọ fún mi láfúta nemi ó wá sọ ká ló sọ fún mi níbi ìjẹta ó wá sọ fún mi ìjẹta yẹn náà pé obìnrin yẹn máa wá bí èní ó máa wá kì mí mo ní rárá àwọn ọ̀rẹ́ ẹ̀ lọ́kùnrin ló wá ní kí n jẹ́ kó wá obìnrin yẹn wá irú ọkùnrin yẹn ẹjọ́ irú èèyàn wo ni tó fi fúnyàn lóyún tó fi bímọ sí ọmọ tó bí tó fi lọ bí bóyá 9 àbí bí bóyá 6 months báyìí lọmọ yẹn fẹ́ pé báyìí bóyá bí 6 months ẹjọ́ tó wá tó pé mo wà ní inú oyún lọ́wọ́ fi sọ fún mi ìyẹn tó lọ́gbọ́ ọkùnrin yẹn ó ń bẹ̀ mí ojoojúmọ́ ló fi ń bẹ̀ mí báyìí ojoojúmọ́ kúrò ti pín ọ̀run máa lọ́jọ́ méjì lọ́dọ̀ rẹ̀ máa lọ́jọ́ méjì lọ́dọ̀ tèmi náà ẹjọ́ ẹ gbà mí nímọ̀ràn ó ń bẹ̀ mí lójoojúmọ́ bẹ́ẹ̀ kínní yẹn òtán lọ́kàn ni tí máa ṣe rí inú ẹ mọ̀ ń bí mi inú ẹ mọ̀ bí fún ọ̀dọ̀ obìnrin yẹn kò sàgbà sọ́sìn yẹn ara wọn lálẹ́ nítorí náà ń bẹ̀ sórí fún mi obìnrin yẹn mo dẹ̀ ń pè mo ní kó náà flash mi kí n lè mọ̀ pé ká jọ mọ̀ kí a.
1: Padà mo mọ̀ pé ń bá bẹ̀rẹ̀ tó lẹ́ẹ̀kan mo ní kí àwọn obìnrin kí wọ́n fi yèdínú kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n gbà fọkọ wọn bẹ́ẹ̀ náà ni kí ọkọ gbà fún ìyàwó rẹ̀ ẹ káàlẹ́ o 0916159101 ẹ já gba arábìnrin nímọ̀ràn ẹ̀lú ẹ káàlẹ́ o yes sir. Padà pápápọ̀ sá. Ẹlọ́ ọmọ kékeré ni yín ẹ ti fẹ́ ìyàwó kìíní kejì kẹta. Ok. Ojú oṣù márùn-ún ti wà nú ẹ̀. So da yín lójú pé ẹ̀yin lè kọlu arábìnrin tó fi doyún.
2: Ó ń kọlu ṣùgbọ́n àjọ gbé pọ̀ ọlọ́kọ̀ lè ní trap ẹ̀yìn ṣùgbọ́n tó ṣe ẹ̀yìn ní trust lórí ẹ̀ kó gbé kàrà nílé.
1: Torí bóyá bá ti ń gbé owó báwọn èèyàn gbọ́dọ̀ ṣèwádìí ibi tó wò ń lọ sófin raṣọ ni sófin ra bàtà ni.
2: Mi ò mọ tó fowó yẹn sí ó tún wá ta fàkà ìta fún mi lẹnu ọjọ mẹta yìí.
1: Nǹkan bẹ́ẹ̀ o
2: sọ̀rọ̀ mọ́
1: nǹkan bẹ́ẹ̀.
2: Ṣáà yẹn tó káwọn yẹn làlẹ́ mọ̀ràn lórí ọmọ wa ní ìwé ìdí ẹ̀kọ́ mọ̀ mẹ́rin á ń pè ní bẹ́ẹ̀ títí jù yìí nípìn ní òní yẹba ẹ̀ kí ká ìwé
1: sọ̀rọ̀ ìwé sọ̀rọ̀ ìwé sọ̀rọ̀ ìwé sọ̀rọ̀ ìwé sọ̀rọ̀ Oda e ja fi oro arabirin kun ti won so se ta le kan nipa oro ko won am na to fi foran kan se
2: je wa yi omo mi ko ti pe 41 days 19 last month so for me last month dey be money May mo bi money May mo bi mo owo mi ni 41 days len gba to ko ti o fi han mi na mo ni ko ma pe mi o pe ko ma flash mi pe kemi na ma pe ke se pe gba ti yan la le mo ni ko ma pe mi o mo sorry sir
1: oda e ti gbo ba bo la la bere se le gbe oko re oko oro ikuro lokan elo e ka le o
3: elo e ka le
1: yes sir
3: la
1: imagen que está recogiendo acá
3: allá lo que hace ¿cómo te llamas? ¿Hello?
1: ¿Muy bien?
3: Ya, escrito ¿qué es a poco que tiene que dar si me hubiera ido o con eso cuando se hacía un o en un buen boa un juego que se debe matar Ni mata so le ko ni bi ni sa de bi so ni dai ti ko bo ni ni mo ko ti ni mo ti a mo e le ka o mo ti bi ni ni ti ti so ni wa ta won ben don po a ni ni a ti ti ni ju ti so ko ba ti ni pa ni ko ko ni ko bo sa ni ni a ko ko ni ni e na ki ni ni to ni ya wo ni ya wo mo ni so ni o bẹ̀rẹ̀ yìí ò ní máa bí àwọn ọmọdé ọkọ mi tó bá ti wá rí bẹ́ẹ̀ ní òkú sí ọkùnrin mi kó gbà mí sáìdì yẹn ní ìwé pé ìyàwó títí ẹlẹ́kẹ̀ẹ́ tábẹ̀ ni òkú máa fi sọ pé ti tó ní ọkùnrin fẹ́nìkan nínú ṣe rí olóòwò oníjù ṣe rí àwọn obìnrin táwọn àǹtà ní ìwọ̀n rà nílé ọkọ gbé wọn lọkùn wọn lọkùn fẹ owó owó ọkùnrin náà fẹ máa gbà ṣùgbọn fẹyìn káńtì ẹgbẹ tí ọkùnrin bá lé lọwọ obìnrin náà yà ní ìgbàlẹ àwọn ènìyàn ṣùgbọn tí wọn fa ìbàṣẹyìn fún ọpọlọpọ àwọn ọkùnrin nígbà ọpọlọpọ àwọn ọkùnrin ní wọn máa ń jọlọrun nípe àtàrà wàhálà tó dé ìlú
1: ọdún ọdún ẹṣẹun tó tìjọba àkókò ẹṣẹun Hello, Ekaleo. Ekaleo, lembe mo. Hello, Ekaleo.
4: Ekale.
1: Ekale, show.
4: Ekata.
1: Yes, sir.
4: Ni lo so lati gbaye.
1: Oda.
4: Ejo ti baba ti o ni o ma travel kakaki to fe yawo kere to fe yawo kere to fe keta. Mo fe dasi. Ẹni ọbìnrin tó bá ti wà tí ó bá ti jẹ́ pé wọ́n ti fẹ́ sílé gan-an rẹ́ pé ó ti ń ṣòwò fírí ó ti ń ṣòwò fírí tí bàbá yẹn kó fi gbogbo nǹkan wáyé kó fi sílò ìyẹn yìí ṣe ẹni tí ó bá wá dénú ilé ṣé kò ní jí bàbá gan-an gbà pé ìpè ohun tó fẹ́ máa ṣe gan-an ló ti ń tẹ́ńdà yẹn ohun tó fẹ́ máa ṣe tó bá dénú ilé ohun ló ti ń tẹ́ńdà yẹn tí bàbá yẹn kó gbójú kúrò mẹ́ ìfẹ́ni tó lè fẹ́ o tó bá yá gan owó àkáǹtì ẹ̀gàn ó lè wọ gbogbo owó àkáǹtì tó bá fẹ́ mi ìyẹn gífùn ẹ ní ọbìnrin tí ó bá máa ṣe tó bá máa ṣe dáadáa àwọn ọ̀nà tí ń pòwé yìí ọmọ ìbínú tó ti yé báyìí bẹ̀rẹ̀ ọgbàrá wa ní ẹkì iṣẹ́ ni tí ó lè fẹ́ rárá kó bàbá yẹn gbójú kúrò mẹ́ tó ti yé máa
1: ọdà ṣeun arábìnrin tí wọ́n sọ sáì má gbàgbé ọ̀rọ̀ tí wọ́n sọ
5: ẹlú ẹ̀ka alẹ́ ẹ ṣeun yóò dára fún yín fún wúmà tó sọ̀rọ̀ láàsì nísìn pé ọkọ rẹ̀ tí ó ti fún ó sọ pé òun láìkì sẹ́ẹ̀sì pé ó tún wá fún yàn lóyún ó ti bímọ ẹ wo kò sí nǹkan tó fẹ́ ṣe yóò padà dárí jì ni yóò gba ẹ̀bẹ̀ rẹ̀ ó ti bẹ̀ yóò gba ẹ̀bẹ̀ kí ni ìdí tó fi máa gba ẹ̀bẹ̀ bí ò bá gba ẹ̀bẹ̀ rẹ̀ àkọ́kọ́ ẹ̀mí òun gan wà léwu wọ́n lè padà máa lépa ìyàwó yẹn lè padà máa lépa ẹ̀ yóò dárí jiná ni o ìyàwó tó dẹ̀ bímọ náà yóò fa mọ́ra wá ó ti lọ gba ilé fún sí ọ̀tọ̀ ìwọ wà nínú ilé so kò mí o kò sí ó ti ṣẹlẹ̀ sá ti wọ́n láti ṣe kí ni láti dáréjì bó o bá dáréjì wà á kàn fúnra ẹ̀ lápá tẹ́sán ni bá ti ń ro òun ro eni to de ro ti e gan ohun oriro obinrin ye oriro ba e wo fun ara e ba ni sin tan gba pe o ti wa iwo ni ko mura si irin ajo ti tire fun ara re lori awon omo re eh eh eyi to kan ni loruko Jesu yo dara fun gbogbo wa so ojo ba binu

Diamond 88.7 FM. Ogbon tarigi ni wa. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yin yàn láàyò.